fọ́, kó fún olóore ọ̀fẹ́ kó ba lè jẹ́ olóòótọ́, kó ba lè forí tì í títí dé òpin olúwa. Díẹ̀ hali àwọn tí a gbàlà sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí, nínú àwọn díẹ̀ tí a gbàlà tí wọ́n ó bọ́ lọ́jọ́ ìdájọ́, tí wọ́n ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, tí wọ́n ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì, tí wọ́n ó wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀run rere títí láé láé. Sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró láti forí tì í títí dópin, yóò sì ràn ọ́ lọ́wọ́.

0: ti kíyèsí Sisera dùbúlẹ̀ lé òkú, iṣu àgọ́ náà sì wà ní ẹ̀bátì rẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì tẹ orí Jábíní ọba Kenaani bá ní ọjọ́ náà níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Ọwọ́ àwọn ọmọ Ísírẹ́lì sì le síwájú àti síwájú sí Jábíní ọba Kenaani títí wọ́n fi run Jábíní ọba Kenaani. Ìwé àwọn onídàájọ́ orí ìkarùn-ún. Nígbà náà ni Dèbórà òun Báràkì ọmọ Abinuamu kọrin ní ọjọ́ náà wípé, nítorí bí àwọn olórí ti ṣáájú ní Ísírẹ́lì, nítorí bí àwọn ènìyàn ti fi tinútinú wá, ẹ fi ìbùkún fún Olúwa. Ẹ gbọ́ ẹ̀yin ọba, ẹ fi ti yín sílẹ̀ ẹ̀yin ọmọ aládé, èmi àní èmi ò kọrin sí Olúwa, èmi ò kọrin ìyìn sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Olúwa, nígbà tí ìwọ jáde kúrò ní Seiri, nígbà tí ìwọ ń yan jáde láti pápá Edomu wá, ilẹ̀ mì tìtì, àwọn ọ̀run sì kàn sílẹ̀, àní àwọ sọ́rùn pẹ̀lú kán omi sílẹ̀, àwọn òkè ńlá yọ́ níwájú Olúwa, àní Sinai yọ́ níwájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ní ọjọ́ Ṣamgari ọmọ Anati, ní ọjọ́ Jaili, àwọn ọ̀nà òpópó dá, àwọn èrò sì rìn ní ọ̀nà ìkọ̀kọ̀. Àwọn olórí tán ní Ísírẹ́lì, wọ́n tàn títí èmi Dèbórà fi dìde, tí èmi dìde bí ìyá ní Ísírẹ́lì. Wọ́n ti yan Ọlọ́run tuntun, nígbà náà ni ogun wà ní ibodè. A rí àsà tàbí ọ̀kọ̀ọ̀kan láàrin ẹgbà ogun ní Ísírẹ́lì bí. Àyà mi fà sí àwọn aláṣẹ Ísírẹ́lì, àwọn tí wọ́n fi tinútinú wá nínú àwọn ènìyàn, ẹ fi ìbùkún fún Olúwa. Ẹ sọ ẹ̀yin tí ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ funfun, ẹ̀yin tí ń jókòó lórí ẹni dáradára, àti ẹ̀yin tí ń rìn ní ọ̀nà jíjìn sí ariwo àwọn tafàtafà, níbi tí a gbé ń fa omi. Níbẹ̀ ni wọ́n ó gbé sọ iṣẹ́ òdodo Olúwa, àní iṣẹ́ òdodo ìjọba rẹ̀ ní Ísírẹ́lì. Nígbà náà ni àwọn ènìyàn Olúwa sọ̀kalẹ̀ lọ sí ibodè. Jí, jí, Dèbórà, jí, jí, kọ orin, ìdè Báràkì kí o sì máa kó àwọn ìgbèkùn rẹ ní ìgbèkùn, ìwọ ọmọ Abinuamu. Nígbà náà ni ìyókù nínú àwọn ọlọ̀tọ̀ àti àwọn ènìyàn sọ̀kalẹ̀. Olúwa sọ̀kalẹ̀ sórí àwọn alágbára fún mi. Láti Efraimu ni wọ́n ti wá àwọn tí gbòǹgbò wọn wà ní Amaleki. Lẹ́yìn rẹ, Benjamini, láàrin àwọn ènìyàn rẹ, láti Makiri ni àwọn aláṣẹ ti sọ̀kalẹ̀ wá, àti láti Sebuluni ni àwọn ẹni tí mú ọ̀pá oyè lọ́wọ́. Àwọn ọmọ aládé Isakari wà pẹ̀lú Dèbórà, bí Isakari ti rí, bẹ́ẹ̀ ni Báràkì. Wọ́n súré ní ẹsẹ̀ lọ sí àfonífojì náà ní ìpadò Riubeni ni ìgbèrò púpọ̀ wà. Èṣe tí ìwọ fi jókòó láàrin agbo àgùntàn láti máa gbọ́ fèrè olùṣọ́ àgùntàn ní ìpadò Riubeni ni ìgbèrò púpọ̀ wà. Gileadi jókòó lókè odò Jordani. Èṣe tí Dani fi jókòó nínú ọkọ̀, Asheri jókòó létí òkun, ó sì ń gbé èbúté rẹ̀. Sebuluni le àwọn ènìyàn tí ó fi ẹ̀mí wọn wéwu ikú, àti Naftali ní ibi gíga pápá. Àwọn ọba wọn jà. Nígbà náà ni àwọn ọba Kenaani jà ní Tanaki létí odò Megido, wọn kò sì gba èrè owó. Wọ́n jà láti ọ̀run wá. Àwọn ìràwọ̀ ní ipa wọn bá Sisera jà. Odò Kishoni gbá wọn lọ. Odò Ìgbàani, odò Kishoni, ọkàn mi, máa yan lọ nínú agbára. Nígbà náà ni pátákò ẹsẹ̀ ẹṣin kí ilẹ̀ nítorí eré sísá àwọn alágbára wọn. Ẹ fi mẹ́rọ̀sì bú, bẹ́ẹ̀ ni Áńgẹ́lì Olúwa wí. Ẹ fi àwọn ará inú rẹ̀ bú ìbú kíkorò, nítorí tí wọn kò wá sí ìrànlọ́wọ́ Olúwa sí àwọn alágbára. Ìbùkún ni fún Jaili, aya Heberi, ọmọ Kéni, ju àwọn obìnrin lọ. Ìbùkún ni fún ju àwọn obìnrin lọ nínú àgọ́. Ó béèrè omi, ó fún un ní wàrà. Ó mú òrí àmọ́tọ̀ wá nínú àwo iyebíye. Ó na ọwọ́ rẹ̀ mú ìṣó, àti ọwọ́ ọ̀tún rẹ̀ mú òòlù àwọn ọlọ́nà. Òòlù náà ni ó sì fi lu Sisera. Ó gba àmọ́ ní orí, ó sì gun, ó sì kan ìbátí rẹ̀ mọ́lẹ̀ ṣinṣin. Ní ẹsẹ̀ rẹ̀, ó wúlẹ̀, ó ṣubú, ó dùbúlẹ̀. Ní ẹsẹ̀ rẹ̀, ó wúlẹ̀, ó ṣubú, níbi tí ó gbé wúlẹ̀, níbẹ̀ náà ni ó ṣubú kú. Ìyá Sisera ń wo ojú fèrèsé, ó sì kígbe. Ó kígbe ní ojú fèrèsé ọlọ́nà pé, éṣe tí kẹ̀kẹ́ rẹ̀ fi pẹ́ láti dé, éṣe tí ẹsẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ fi dúró lẹ́yìn. Àwọn obìnrin rẹ̀ amòye dá lóhùn, àní, òun sì ti dá ara rẹ̀ lóhùn pé, wọn kò àti rí i, wọn kò àti pín ìkógun bí. Fún olúkúlùkù ọkùnrin, wúndíà kan tàbí méjì. Fún Sisera, ìkógun aṣọ aláràbarà. Ìkógun aṣọ aláràbarà, oníṣẹ́ abẹ́rẹ́. Aṣọ aláràbarà, oníṣẹ́ abẹ́rẹ́ ní ìhà méjèèjì, lé ọrùn àwọn tí a kó lé ogun. Bẹ́ẹ̀ ni kí o jẹ́ kí gbogbo àwọn ọ̀tá rẹ kí ó ṣègbé Olúwa. Ṣùgbọ́n jẹ́ kí àwọn ẹni tí ó fẹ́ kí ó dàbí oòrùn nígbà tí ó bá yọ nínú agbára rẹ̀. Ilẹ̀ náà sì sinmi ní 40 ọdún.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé àwọn onídàájọ́ orí ìkẹfà. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe búburú lójú Olúwa. Olúwa sì fi wọ́n lé Midiani lọ́wọ́ lé ọdún 7. Ọwọ́ Midiani sì lé sí Ísírẹ́lì. Àti nítorí Midiani, àwọn ọmọ Ísírẹ́lì wa ihò wọn ni fún ara wọn tí ó wà ní.

0: ní òkè àti nínú ọ̀gbun àti ní ibi agbára wọn ni. Ó sì ṣe bí Ísírẹ́lì bá gbin irúgbìn, àwọn Mídíánì a sì gòkè wá àti àwọn Amálékì àti àwọn ọmọ ìhà ìlà ọ̀run. Wọ́n a sì gòkè tọ̀ wọ́n wá, wọ́n a sì dó tì wọ́n, wọ́n a sì run èso ilẹ̀ náà títí ìwọ́ fi dé Gaza. Wọ́n kì í sì fi oúnjẹ sílẹ̀ ní Ísírẹ́lì tàbí àgùntàn tàbí akọ màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́, nítorí tí wọ́n gòkè wá ti àwọn tí ohun ọ̀sìn wọn àti àgọ́ wọn, wọ́n sì wá bí esú ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn àti àwọn ìbákasí wọn jẹ́ àìníye, wọ́n sì wọ inú ilẹ̀ náà láti jẹ ẹran. Ojú sì pọn Ísírẹ́lì gidigidi nítorí àwọn Mídíánì. Àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe pé Olúwa. Ó sì ṣe nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì kígbe pé Olúwa nítorí àwọn Mídíánì, Olúwa sì rán wòlíì kan sí àwọn ọmọ Ísírẹ́lì, ẹni tí ó wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi mú yín gòkè ti Íjíbítì wá, mo sì mú yín jáde kúrò ní oko ẹrú, èmi sì gbà yín lé ọwọ́ àwọn ará Íjíbítì àti lé ọwọ́ gbogbo àwọn tí ń pọn yín lójú, mo sì lé wọn kúrò níwájú yín, mo sì fi ilẹ̀ wọn fún yín, mo sì wí fún yín pé èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣe bẹ̀rù òrìṣà àwọn Amori, ilẹ̀ ẹni tí ẹ̀yìn ń gbé, ṣùgbọ́n ẹ̀yìn kò gbọ́ ohùn mi gbọ́. Áńgẹ́lì Olúwa kan sì wá, ó sì jókòó lábẹ́ igi óákù kan tí ó wà ní Ofra, tí í ṣe ti Joaṣi ọmọ Abiesiri. Gídíónì ọmọ rẹ̀ sì ń paka níbi ìfọ́ntí láti fi pamọ́ kúrò lójú àwọn Mídíánì. Áńgẹ́lì Olúwa náà sì farahàn, ó sì wí fún un pé, Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Gídíónì sì wí fún un pé, yéè, Olúwa mi, ìbáṣepẹ̀ Olúwa wà pẹ̀lú wa, ǹjẹ́ èṣe tí gbogbo èyí fi bá wa? Níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti sọ fún wa gbé wa, wípé Olúwa kò á mú wa gòkè láti Íjíbítì wá? Ṣùgbọ́n ní ìsinsìnyí, Olúwa ti kọ̀ wá sílẹ̀, ó sì ti fi wá lé Mídíánì lọ́wọ́. Olúwa sì wò ó, ó sì wípé, lọ nínú agbára rẹ yìí, kí ìwọ kí o sì gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì, èmi kò á ran ọ bí? Ó sì wí fún un pé, yéè, Olúwa mi, ọ̀nà wo ni èmi ó fi gba Ísírẹ́lì là? Kíyèsí, tálákà ni ìdílé mi ní Manasse, èmi ni ó sì jẹ́ ẹni ìkẹyìn ní ilé bàbá mi. Olúwa sì wí fún un pé, ní tòótọ́, èmi ó wà pẹ̀lú rẹ, ìwọ sì kọlu àwọn Mídíánì bí ọkùnrin kan. Ó sì wí fún un pé, bí ó bá ṣe pé mo ríire ọ̀fẹ́ gbà ní ojú rẹ, ǹjẹ́ fi àmì kan hàn mí pé ìwọ bá mi sọ̀rọ̀? Má ṣe lọ kúrò níhìn-ín, èmi bẹ̀ ọ́ títí èmi ó fi tọ̀ ọ́ wá, tí èmi ó sì fi mú ọ̀rẹ́ mi fún ọ wá, àti tí èmi ó sì fi gbé e kalẹ̀ níwájú rẹ. Ó sì wí pé, èmi ó dúró títí ìwọ sì fi padà wá. Gídíónì sì wọ inú ilé lọ, ó sì pèsè ọmọ ewúrẹ́ kan àti àkàrà aláìwú ti iyẹ̀ fún òṣùwọ̀n éfà kan. Ẹran náà ni ó fi sínú agbọ̀n, omi rẹ̀ ni ó sì fi sínú ìkòkò, ó sì gbé e jáde tọ̀ ọ́ wá lábẹ́ igi óákù náà, ó sì gbé e síwájú rẹ̀. Áńgẹ́lì Ọlọ́run náà sì wí fún un pé, mú ẹran náà àti àkàrà aláìwú náà, kí o sì fi wọ́n lé orí òkúta yìí, kí o sì da omi ẹran náà sílẹ̀. Òun sì ṣe bẹ́ẹ̀. Nígbà náà ni Áńgẹ́lì Olúwa na ọ̀pá tí ó wà ní ọwọ́ rẹ̀, ó sì fi orí rẹ̀ kan ẹran náà àti àkàrà aláìwú náà, iná sì là láti inú òkúta náà jáde, ó sì ju ẹran náà àti àkàrà aláìwú. Áńgẹ́lì Olúwa náà sì lọ kúrò níwájú rẹ̀. Gídíónì sì rí pé Áńgẹ́lì Olúwa ni. Gídíónì sì wí pé, mo gbé Olúwa Ọlọ́run, nítorí tí èmi rí Áńgẹ́lì Olúwa ní ojúkojú. Olúwa sì wí fún un pé, àlàáfíà fún ọ, má ṣe bẹ̀rù, ìwọ kì yóò kú. Nígbà náà ni Gídíónì mọ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì pe orúkọ rẹ̀ ní Jehovah Shalom. Ó wà ní Ofra ti àwọn Abiesiri síbẹ̀ títí di òní. Ó sì ṣe ní òru ọjọ́ kan náà ni Olúwa wí fún un pé, mú akọ màálùú bàbá rẹ, àní akọ màálùú kejì ọlọ́dún méje, kí o sì wó pẹpẹ báàlì tí bàbá rẹ ní lulẹ̀, kí o sì bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ lulẹ̀, kí o sì mọ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run rẹ lórí ibi agbára yìí bí ó ti yẹ, kí o sì mú akọ màálùú kejì, kí o sì fi igi òrìṣà tí ìwọ bẹ́ lulẹ̀ rú ẹbọ sísun. Nígbà náà ni Gídíónì mú ọkùnrin mẹ́wàá nínú àwọn ìránṣẹ́ rẹ̀, ó sì ṣe bí Olúwa ti sọ fún un, ó sì ṣe, nítorí pé ó bẹ̀rù ilé bàbá rẹ̀ àti àwọn ọkùnrin ìlú náà tó bẹ́ẹ̀ tí kò fi lè ṣe é lé ọ̀sán, tí ó sì fi ṣe é ní òru. Nígbà tí àwọn ọkùnrin ìlú náà sì dìde ní kùtùkùtù, sì wò ó àti wó pẹpẹ báàlì lulẹ̀, a sì bẹ́ igi òrìṣà lulẹ̀ tí ó wà lẹ́bàá rẹ̀, a sì ti pa akọ màálù kejì rúbọ lórí pẹpẹ tí a mọ. Wọ́n sì sọ fún ara wọn pé, ta ló ṣe nǹkan yìí? Nígbà tí wọ́n tọsẹ̀, tí wọ́n sì béèrè, wọ́n sì wí pé Gídíónì ọmọ Joaṣi ni ó ṣe nǹkan yìí. Nígbà náà ni àwọn ọkùnrin ìlú náà wí fún Joaṣi pé, mú ọmọ rẹ jáde wá kí ó lè kú, nítorí pé ó wó pẹpẹ báàlì lulẹ̀ àti nítorí tí ó bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ̀ lulẹ̀. Joaṣi sì wí fún gbogbo àwọn tí ó dúró tì í pé, ẹ̀yin ó gbèjà báàlì bí? Tàbí ẹ̀yin ó gbà á là bí? Ẹni tí ó bá ń gbèjà rẹ̀, ẹ jẹ́ kí á lo Olúwa rẹ̀ pa ní kùtùkùtù òwúrọ̀ yìí, bí òun bá ṣe Ọlọ́run, ẹ jẹ́ kí ó gbèjà ara rẹ̀, nítorí tí ẹnìkan wó pẹpẹ rẹ̀ lulẹ̀. Nítorí náà ni ọjọ́ náà ó pe orúkọ rẹ̀ ní Jerubbaali, wípé jẹ́ kí báàlì kí ó bá a jà nítorí tí owó pẹpẹ rẹ lulẹ nígbà náà ni gbogbo àwọn midiani àti àwọn amaleki àti àwọn ọmọ ìhà ìlà ọrùn kó ara wọn jọpọ wọn rí kọjá wọn sì dó ní àfonífojì jesreeli ṣùgbọn ẹmí olúwa bàlẹ gideoni ó sì fún ìpè abiesiri sì kójọ sẹyìn rẹ òun sì rán oúnjẹ sí gbogbo manase àwọn sì kójọ sẹyìn rẹ pẹlú ó sì rán oúnjẹ sí asheri àti sí sebuluni àti sí naftali wọn sì gòkè wá láti pàdé wọn gideoni sì wí fún ọlọrun pé bí ìwọ bá ti ọwọ mi gba israeli là bí ìwọ ti wí kíyèsí èmi ò fi irun àgùntàn lé ilẹ̀ paka bí ó bá ṣe pé ìrísẹ̀ sára kìkì irun nìkan tí gbogbo ilẹ̀ sì gbẹ nígbà náà ni èmi ò mọ̀ pé ìwọ ti ọwọ mi gba israeli là gẹ́gẹ́ bí ìwọ ti wí bẹ́ẹ̀ ni ó sì rí nítorí tí òun dìde ní kùtùkùtù ìjọ kejì ó sì fọ́n irun àgùntàn náà ó sì fọ́n ìrì náà kúrò lára rẹ̀ ọpọ́n kan sì kún fún omi gideoni sì wí fún ọlọ́run pé má ṣe jẹ́ kí ìbínú rẹ kí ó ru sí mi èmi ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo yìí èmi bẹ̀ ọ́ jẹ́ kí èmi kí ó fi irun náà ṣe ìdánwò lẹ́ẹ̀kan yìí jẹ́ kí irun àgùntàn nìkan kí ó gbẹ ṣùgbọ́n kí ìrì kí ó wà lórí gbogbo ilẹ̀ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ ní òru náà nítorí tí irun àgùntàn náà gbẹ ìrì sì wà lórí gbogbo ilẹ̀ náà.
1: Ìwé àwọn onídàájọ́ orí ìkeje. Nígbà náà ni Jerubbaali tí í ṣe Gideoni àti gbogbo àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ dìde ní kùtùkùtù wọ́n sì dó lẹ́bàá orísun Harodu ibùdó Midiani sì wà ní ìhà àríwá wọn níbi òkè Mórè ní àfonífojì. Olúwa sì wí fún Gideoni pé àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pọ̀ jù fún mi láti fi àwọn Midiani lé wọn lọ́wọ́ kí Israeli kí ó má bàa gbé ara wọn ga sí mi pé ọwọ́ mi ni ó gbà mí là. Ǹjẹ́ nítorí náà lọ kéde ní etí àwọn ènìyàn náà wí pé ẹnikẹ́ni tí ó bá ń fòyà tí ẹ̀rù bá sì ń bà kí ó padà láti òkè Gileadi kí ó sì lọ. Ẹgbàá mọ́kànlá sì padà nínú àwọn ènìyàn náà àwọn tí ó kù sì jẹ́ ẹgbàá márùn-ún. Olúwa sì wí fún Gideoni pé àwọn ènìyàn náà pọ̀ jù síbẹ̀ fún wọn sọ̀kalẹ̀ wá sí odò níbẹ̀ ni èmi ò gbé dán wọn wò fún ọ. Yóò sì ṣe ẹni tí mo bá wí fún ọ pé èyí ni yóò bá ọ lọ òun náà ni yóò bá ọ lọ ẹnikẹ́ni tí mo bá sì wí fún ọ pé èyí kì yóò bá ọ lọ òun náà ni kì yóò sì bá ọ lọ. Bẹ́ẹ̀ ni ó mú àwọn ènìyàn náà wá sí odò. Olúwa sì wí fún Gideoni pé olúkúlùkù ẹni tí ó bá fi ahọ́n rẹ̀ lá omi bí ajá ti máa lá omi òun náà ni kí ìwọ kí o fi sí apá kan fún ara rẹ̀. Bẹ́ẹ̀ sì ni olúkúlùkù ẹni tí ó kúnlẹ̀ ní eékún rẹ̀ láti mu omi. Iye àwọn ẹni tí ó lá omi tí wọ́n fi ọwọ́ wọn sí ẹnu wọn jẹ́ 300 ọkùnrin ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn yòókù kúnlẹ̀ ní eékún wọn láti mu omi. Olúwa sì wí fún Gideoni pé nípasẹ̀ 300 ọkùnrin wọ̀nyí tí ó lá omi ni èmi ó gbà yín èmi ó sì fi àwọn Midiani lé ọ lọ́wọ́ jẹ́ kí gbogbo àwọn ìyókù lọ olúkúlùkù sí ipò rẹ̀. Àwọn ènìyàn náà sì mú oúnjẹ àti ìpè ní ọwọ́ wọn ó sì ran gbogbo Israeli lọ olúkúlùkù sínú àgọ́ rẹ̀ ó sì dá 300 ọkùnrin nì dúró ibùdó Midiani sì wà nísàlẹ̀ rẹ̀ ní àfonífojì ó sì ṣe ní òru náà ni Olúwa wí fún un pé dìde sọ̀kalẹ̀ lọ sí ibùdó nítorí tí mo ti fi ilé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí ìwọ bá ń bẹ̀rù láti sọ̀kalẹ̀ lọ kí ìwọ àti púrà ìránṣẹ́ rẹ sọ̀kalẹ̀ lọ sí ibùdó ìwọ ó sì gbọ́ ohun tí wọ́n ń wí lẹ́yìn èyí ni ọwọ́ rẹ yóò lé agbára láti sọ̀kalẹ̀ lọ sí ibùdó. Nígbà náà ni tí ohun ti púrà ìránṣẹ́ rẹ sọ̀kalẹ̀ lọ sí òpin àwọn tí ó hámọ́ra tí ó wà ní ibùdó. Àwọn Midiani àti àwọn Amaleki àti gbogbo àwọn ọmọ ìhà ìlà ọ̀run tó lọ títí ní àfonífojì gẹ́gẹ́ bí esú ní ọ̀pọ̀lọpọ̀ ìbákasí wọn kò sì ní iye bí iyanrìn tí ń bẹ létí òkun ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí Gideoni sì dé kíyèsí ọkùnrin kan rọ àlá fún ẹnìkejì rẹ̀ ó sì wí pé kíyèsí èmi làálà kan sì wò ó àkàrà ọkà báàlì kan ṣubú sí ibùdó Midiani ó sì bọ́ sínú àgọ́ kan ó sì kọlù tó bẹ́ẹ̀ tí ó fi ṣubú ó sì dojú rẹ̀ dé àgọ́ náà sì ṣubú. Èkejì rẹ̀ sì dá lóhùn wípé èyí yìí kìí ṣe òmíràn bí kò ṣe ìdá Gideoni ọmọ Joaṣe ọkùnrin kan ní Israeli nítorí pé Ọlọ́run ti fi Midiani àti gbogbo ibùdó lé e lọ́wọ́. Ó sì ṣe nígbà tí Gideoni gbọ́ rírọ àlá náà àti ìtumọ̀ rẹ̀ ó tẹríba ó sì padà sí ibùdó Israeli ó sì wípé ẹ dìde nítorí tí Olúwa ti fi ogun Midiani lé yín lọ́wọ́. Òun sì pín 300 ọkùnrin náà sí ẹgbẹ́ mẹ́ta ó sì fi ìpè lé olúkúlùkù wọn lọ́wọ́ pẹ̀lú ìṣà òfo òtúfo sì wà nínú àwọn ìṣà náà. Òun sì wí fún wọn pé ẹ wò mí kí ẹ̀yin kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ti kíyèsí nígbà tí mo bá dé òpin ibùdó náà yóò sì ṣe bí èmi bá ti ṣe bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe nígbà tí mo bá fún ìpè èmi àti gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ mi nígbà náà ni kí ẹ̀yin pẹ̀lú kí ó fún ìpè yìí ká gbogbo ibùdó náà kí ẹ̀yin kí ó sì wí pé fún Olúwa àti fún Gideoni bẹ́ẹ̀ ni Gideoni àti 100 ọkùnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá sí òpin ibùdó ní ìbẹ̀rẹ̀ ìṣọ́ àárín nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yan ìṣọ́ sóde wọ́n fún ìpè wọ́n sì fọ́ ìṣà tí ó wà ní ọwọ́ wọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà sì fún ìpè wọn wọ́n sì fọ́ ìṣà wọn wọ́n sì mú àwọn òtúfù lé ọwọ́ òsì wọn àti ìpè lé ọwọ́ ọ̀tún láti fún
0: wọ́n sì kígbe ní ohùn rárá pé ìdá olúwa àti ti gideoni olúkúlùkù ọkùnrin sì dúró ní ipò rẹ̀ yí ibùdó náà ká gbogbo ogun náà sì súré wọ́n sì kígbe wọ́n sì sá àwọn ọkùnrin náà fún ọ̀ọ́dúnrún ipè olúwa sì yí ìdá olúkúlùkù sí ẹnì kejì rẹ̀ àti sí gbogbo ogun náà sì sá títí dé betishita ní àṣerera dé agbègbè abelimehola létí tabati àwọn ọkùnrin israeli sì kó ara wọn jọ láti naftali àti láti asheri àti láti gbogbo manase wá wọn sì lépa àwọn midiani gideoni sì rán oúnṣẹ lọ sí gbogbo òkè ephraim wípé ẹ sọkalẹ wá pàdé àwọn midiani kí ẹ sì tètè gba omi wọn ní dé betibara àní jordani nígbà náà ni gbogbo àwọn ọkùnrin ephraim kó ara wọn jọ wọn sì gba omi wọn ní títí dé betibara àní jordani wọn sì mú méjì nínú àwọn ọmọ aládé midiani orebu àti seebu orebu ni wọn sì pa lórí àpáta orebu àti seebu ni wọn sì pa ní ibi ìfọ̀ntí seebu wọn sì lépa àwọn ará midiani wọn sì mú orí orebu àti seebu wá fi fún gideoni ní apá kejì odò jordani.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, àdúpẹ́ lọ́wọ́ yín, wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. Àdúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí ń pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Àdúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. A ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, okan won a ma kururu nitori wepe oye ko ye won nipa asotele ti bibeli nipa ti igbehin aye nitori eni ti o ba nri o ton sele loni wepe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lori lede aye ni won ti gbon to be ge to je wepe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayefi wepe ewo lo tun de ba aye yi a dabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Christi omo Olorun o ti so tele wepe awon nkan kan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba somo to si kini awon nkan ti Jesu Christi ti o so gege bi a so tele ye ki awo ninu iwe mimo ki o ma je wepe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerin le logun ese ikejo gbogbo nkan wonyi ni ipilese iponju nihi ni Jesu Kristi so fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan wonyi o je iponju sugbon Jesu so fun a wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan wonyi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti n lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gba ti awa papa bi a ba nka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jesu Kristi ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi a ba nso wi pe a o ri ounje je to bi a ba nso wipe oda tabi iyan o de si orile ede popo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wipe Jesu Kristi ni o fe ki o sele tabi o ni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wipe o ti ri saaju wipe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun eyi ni o fi so tele wipe awon nkan wonyi nbo wa sori ile aye ti o si je ki o ye wa wipe bi a ba nri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salaye sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori kẹrìnlélógún yìí kan náà ni ẹsẹ̀ ìkẹsàn-án nígbà náà ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wipe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won ma je iru eni be niya won ma pon iru eni be loju e a se wipe o se eyin Olorun e a se wipe Olorun ko mo nipa re e a se wipe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wipe o fi wa sile fun ipinu awon elese rara e ni Jesu Kristi ti so tele wipe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo se fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo se dide si obi won won o si mu ki apa won o ma ye awa lenu nigbati a ba ri awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wipe o seese ki o je omo ni yo dide si baba tabi si iya re o seese ki o je awon obi ni yo dide si awon omo o seese nigba miran bi a ba gbo inu ni bini ti awon omode ti won ma nri ni owo obi won o seese ki won se awon nkan miran ti a ma ro wipe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwosi be si omo lati inu re wa awon nkan won ni Jesu Kristi ti je ki o di imo fun wa wipe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye tetin sile dara dara ohun ti o ma n fa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti de ni igbala ki lo de nigba ti a ti di omo Olorun ni a tun wa ri idojuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Kristi awon ro wipe ko ni si inu ni bi ni awon ro wipe ko ni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo isu tele tele iwo ti o ti nsin isu tele tele iwo ti o ti n bo orisa tele tele nigba ti o ba fi orisa ati awon emi okunkun ati isu fun ara re nigba ti o ba kan won sile o seese isu ni lati binu nitori wipe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o ti nsin tele tele iwo ti o ti n bo orisa tele tele nitori be ni inu fi ma n bi esu ati awon omo ogun re nitori be ki o ma se ya wa lenu wipe a ri iponju elomiran won ma so ni aimokan okan won wipe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han wipe a ko mo Olorun ko fi han wipe a ko ni Olorun eyi je idojuko awon ota nitori wipe a ti ni Olorun elomiran ma so wipe kò yẹ kí ebi tún pa wá kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní nígbà tí a jẹ́ ti Ọlọ́run Jésù ti sọ fún wa ó ní a ó rí ìpọ́njú ó ní ìyá lè dé ohunkóhun lè ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n kí a tújú ká òun ti ṣẹ́gun ayé èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà òòrán tí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíptì láti ọ̀dọ̀ Jósẹ́fù tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn baba ńlá méjìlá tí wọ́n tẹ̀dọ̀ sí Íjíptì Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíptì ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénání fetísimi dáradára nígbà tí wọ́n tẹ̀dọ̀ sí Íjíptì tí ara tù wọ́n wọn ò rántí wípé Kénání wà o ranti wo pe Egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wi pe awon ton fe jade mo eyi ni olorun fi gba farao ti ko mo joseph lo fi gba alaye gba ti inu ni binide gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wi pe olorun ran ti wa o olorun ran ti ileri re olorun ran ti wi pe Egypt ki se ile wa olorun ran ti ileri to ti se fun abraham baba nla wa wi pe o mu wa jade kuro ni Egypt eyi ni olorun wa fi so wi pe igbe awon omo israel o de eti ohun ohun wa sokale nisisin yi lati gba won la lati mu kuro ni Egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran a ki ranti wi pe aye yi ki se ile wa a ki ranti wi pe orun ni ile a ki ranti wi pe Jesu Christ ti lo pese aye sile fun wa ati wi pe o nbo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani ani to ati ani sheku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ile gbegbe nko o ti wa oko ayokede nko o ti wa a n fi oko kan paro miran ni iru igba be a ki ranti wi pe aye ki se ile wa sugbon nigba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan wonyi to n de ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re eyi ni olorun fi ma n gba awon nkan be laaye ni igba kookan sugbon ti mo n so ni wi pe Jesu Christi o ti so fun wa wi pe awon nkan wonyi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan wonyi n sele nitori be ki a ma je ki o ya wa lenu nitori wi pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo Marku yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin o na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Christi bi abati gba okan wa la eyi ko je wi pe gba ti ati ti gba okan wa la a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Christi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti nigbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin ohun na li a o gba la awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun o ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese reji eni ti ako oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni enikeni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala sugbon Jesu Kristi n so o ni igba ti a ba ri awon nkan wonyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan wonyi ko le salai ri bee wi pe o ti le ju bee lo bi a ba wo Luke ori kọkanlelogun Luke ori kọkanlelogun ese kọkanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikeedogbon ami yo si wa li oorun ati li osopa ati ni irawo ati lori ile aye idaamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni ti nbo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saaju wi pe igba iponju wi pe yo wa ninu aye sugbon a je ki o ye wa wi pe ki atujuka aje ki oye wa wi pe ki agbekele olorun eyi ni a fi nbe lowo ara wa wi pe kini bibeli so wi pe oye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko eyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wi pe a o ti e le rowo ile san ni akoko ti o je wi pe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kin to so ohun ti o ye ki a se je kin fi to leti wi pe awon ti ko lolorun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o nsele lorile ede aye ati ni arowo to won opolopo nkan ni won ma nse ni akoko idamu ni akoko aifon ni akoko inu ni bini ni akoko to je wi pe iponju po fun awon eniyan ikan awon elomiran won ma kokunso je ki a wo Samuel keji ori keta dilogun Samuel keji ori keta dilogun lati ese iketa le logun nitori Aitofeli si ri pe won ko fi imo ti re se o si di ketekete re ni gaari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wipe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wipe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wipe bi Dafidi bi o ba segun Absalom o daju wipe o ni lati fi iya je ohun nitori iya ti iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati si ori Aitofeli eni Aitofeli ni o fi lo pokunso eni a ma ri wi pe opolopo ma nse ni aye ti wa yi nitori wi pe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wi pe bi nkan ti le le loni wi pe yo ro lola won ko ni igbagbo wipe o sese bi ekun pede ale kan wipe ayo nbo looro nitori ainireti won nitori ainigbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se ohun ti anduro de iru awon eni be won lo pokunso won si ku iru eni ti o se pa ara re bayi o ya ro wipe ohun fe pokunso lati bo kuro ninu ijangbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so wi pe ki a lo pokunso o ye ki a mo wi pe a ni Olorun o ye ki a mo wipe Olorun yo gbo ti wa o ye ki a mo wipe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wipe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wole fun Olorun ki a so fun wipe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wipe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wi pe awon elomiran won a ba iku da majemu won a ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wipe awon fe abo se oranti wipe a ka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo kuda wipe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saul oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma ko ruru igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saul wa won ti wo pe Saul je eni to ti ni yipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saul ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saul si wi fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro soran ti pe mo ni Saul yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atunbi ninu majemu titun a fun ni okan miran okan titun sugbon o ti di apeyinda ko le bo Olorun soro mo ko mo wepe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikanju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbesi aye re ogun abele o ti o ye ki a se ni wipe o ye ki a ro lu Olorun o ye ki a do balẹ gba laja niwaju Olorun ki a so fun Olorun wipe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a n fe ki Olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a fi ri wipe ise se Saul yi nihin ye ki a wo nigba ti o koko dori ye mo so tele we pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saul se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saul ko mo we pe Saul ti a di apeyinda ko mo we pe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi o ba ni wahala o se se boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri ru awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo Olorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapo ojule ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo n ba baba asale kan loru o je iwa apeyida eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele ese ti o tun je wipe iwo lo tun lo iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso fun ki se deeper lo nlo ni saranso fun mi saranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo iponju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa ojuse to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso fun fun mi ebi nkan to ba ma da ko da o mo nkan to nse o mo wi pe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran ebi a ni ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe ebi mo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo deeper ni mi o pe ta ti jo nlo sugbon wo mi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okuku agbara to run eniyan lo sorun apadi agbara to ngba omo latodo igi agbara to ngba omo latodo awon emi esu omo to ma se kupa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe boran si lo sile iwe koni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si pade a lo ri won won se pade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se kupa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko fori ti ni Matthew ori kerin le logun Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimu awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wipe lohun ko si egbe awon onihin rere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wipe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won kan ko iwe here here kan won so pe oluso agutan o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon omo orun jeje nihin iyawo ori nkan nihin bayi n lo bayi n se nitori be awon ti lo o ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa n ko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyen se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o nse awon nkan wonyi awon elomira won ki ronu kwada ni akoko iponju echi iponju yi iba mu somo olorun echi ekun won omije won iba mu somo olorun echi iponju ati iya ti o nje won echi iba mu somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu won yi ti akosi ti ipa eyonu won yi pa won si kosi ronuku ada ise owo won won ki won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse we pe bi wahala ti le wa bi iponju ti le wa e ti won iba fi wa si odo olorun e ti won iba sa si abe ojiji olodumare e ti won iba ro mo agbelebu kristi won ki nse be won to ma nse ni pe won to ma tese waju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti a mo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju ohun kini ti o ye ki a se asofa ninu bibeli ninu johanu ori kerinla ese ikini johanu ori kerinla ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti onigbagbo ni lati gbe ni akoko iponju akoko aisan akoko inu ni bini o ni e ma se je ki okan yin daru ohun ti esu ma n gbiyanju lati se ni wepe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o fo wa a mu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni jesu kristi fi so fun wa wepe ki a seso lori okan wa ki a seso lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo wepe olorun o je alagbara ki ba ti ni ko si ko se se fun olorun ki o si ranti wepe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun awon elomiran won ma ro wepe e se ti a fi ni iponju bayi e se ti a fi ni ajalu wahala bayi o ye ki o mo wepe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lailai wo ise iyanu ti olorun se ti a n ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu wonyi se oranti awon omo israeli ti mo menu kan leekan ori wepe won lo ni ona ni ageju bi won ti de eti okun pupa be ni ari wepe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ranti wepe ise iyanu yi ti pinpin okun pupa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ṣùgbọ́n títí a bá ń sọ wípé odi jericho wó lulẹ̀ àkókò wo ni odi jericho wó lulẹ̀ ó jẹ́ àkókò ìyà ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ israeli ṣùgbọ́n tí pé joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣùgbọ́n tí ìṣẹ́gun tí dáfídì ní lórí goliati àkókò wo ni àkókò wàhálà ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wepe opolopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun be ba si wo inu majemu titun bi a ba so wo pe Jesu Kristi ti dide o si so fun iku omi ati awon nkan ti o bi lu omi wo pe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa soran ti wo pe gba ti a so pe ile tubu si sile ati tu gbogbo ide awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti Saul Paul nisisiyi ati Sila ti won jiya akoko igan ni a ri pe Olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri Olorun o ranti Shedraki Meshaki ati Abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo Nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru egba olorun gbo egba mi gbo pelu egba Jesu Kristi gbo pelu ni Jesu Kristi so fun wa ki se be nikan wo Thessalonica keji ori kini ese ikeje Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti an pon loju isimi wa isimi pelu wa nigba iparahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti an pon loju awa ti ani wahala awa ti andayapo ki asimi ninu ileri Olorun ki asimi pelu awon ayanfe ki asimi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbogbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbogbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi ti nwa nihi ni olorin Dafidi lo so fun wa wipe nigba ti ko si iranwo ninu aye nigba ti ko si iranwo ni isalele nigba ti ko si iranwo ni ogun nigba ti ko si iran lowo lodo awon eniyan wipe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki ba ti Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun Olorun ti ki yo le se rara ko so to suro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe ki esi eni ti pa Israel mo ki to gbe be ni ki sun Oluwa le olupamo re Oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu, ibi iyan, ibi ogun abele, oluwa, yo pa omo kuro ninu ibi gbogbo, yo pa okan re mo, oluwa yo se pa alo ati abo re mo, lati igba yi lo, ati titi lai, lai, eje ki a dide, ki a so fun Olorun, wipe ireti.

Ìwé àwọn onídàájọ́ Orí ìkẹjọ Àwọn ọkùnrin Efraimu sì wí fún un pé, kí ni èyí tí ìwọ ṣe sí wa báyìí tí ìwọ kò fi pè wá nígbà tí ìwọ ń lọ bá àwọn ará Midiani jà, wọ́n sì bá a sọ gidigidi. Òun sì wí fún wọn pé, kí ni mo a ṣe ní ìsinsìnyí tí a lè fi wé tiyín? Èéṣẹ́ àjàrà Efraimu kò a sàn ju ìkórè àjàrà Abieseri lọ. Ọlọ́run sá ti fi àwọn ọmọ aládé Midiani lé yín lọ́wọ́, Orebu àti Seebu. Kí ni mo sì lè ṣe bí yín? Nígbà náà ni inú wọn tutù sí i, nígbà tí ó ti wí èyí ni. Gideoni sì de odò Jordani, ó sì ré kọjá, òun àti ọ̀ọ́dúnrún ọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀, ó di àárẹ̀ ṣùgbọ́n wọ́n ń lépa síbẹ̀. Òun sì wí fún àwọn ọkùnrin Sukkotu pé, èmi bẹ̀ yín, ẹ fi ìṣù àkàrà mélòó kan fún àwọn ènìyàn wọ̀nyí tí ń tọ̀ mí lẹ́yìn, nítorí tí ó di àárẹ̀ fún wọn, èmi sì ń lépa Seba àti Salmuna, àwọn ọba Midiani. Àwọn ọmọ aládé Sukkotu sì wí pé, ọwọ́ rẹ àti ìtẹ́ Seba òun Salmuna náà, tí àwọ̀ fi fún àwọn ogun rẹ ní oúnjẹ. Gideoni sì wí pé, nítorí náà nígbà tí Olúwa bá fi Seba àti Salmuna lé mi lọ́wọ́, nígbà náà ni èmi ó fi ẹ̀gún ìjù àti òṣùṣù ya ìran ara yín. Òun sì gòkè láti bẹ̀ lọ sí Penueli, ó sì sọ fún wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́, àwọn ọkùnrin Penueli sì dá lóhùn gẹ́gẹ́ bí àwọn ará Sukkotu sì ti dá lóhùn. Òun sì wí fún àwọn ọkùnrin Penueli pé, nígbà tí mo bá padà dé ní àlàáfíà, èmi ó wo ilé ẹ̀ṣọ́ yìí lulẹ̀. Ǹjẹ́ Seba àti Salmuna wà ní Kakori, ogun wọn sì wà pẹ̀lú wọn. Ó tó ìwọ̀n 500 ọkùnrin, iye àwọn tí ó kù nínú gbogbo ogun àwọn ọmọ ìhà ìlà oòrùn. Nítorí pé 600 ọkùnrin tí ó yọ ìdá ti ṣubú, Gideoni sì gba ọ̀nà àwọn tí ń gbé inú àgọ́ ní ìhà ìlà oòrùn Noba àti jógbé àgòkè lọ, ó sì kọlu ogun náà nítorí tí ogun náà ti sọranù. Seba àti Salmuna sì sá, òun sì lépa wọn. Ó sì mú àwọn ọba Midiani méjèèjì náà, Seba àti Salmuna, ó sì dàmú gbogbo ogun náà. Gideoni ọmọ Joashi sì padà lẹ́yìn ogun náà ní ibi àti gòkè Heresi. Ó sì mú ọmọkùnrin kan nínú àwọn ọkùnrin Sukkotu, ó sì béèrè lọ́wọ́ rẹ̀, òun sì ṣe àpẹẹrẹ àwọn ọmọ aládé Sukkotu fún àti àwọn àgbà tí ó wà níbẹ̀, 77 ọkùnrin. Òun sì tọ àwọn ọkùnrin Sukkotu náà wá, ó sì wí fún wọn pé, wo Seba àti Salmuna, nítorí àwọn ẹni tí ẹ̀yin fi gàn mí pé ọwọ́ rẹ àti ìtẹ́ Seba àti Salmuna náà tí àwọ̀ fi fún àwọn ọkùnrin rẹ tí àárẹ̀ mú

Baba wa ti nbe le orun a dupe lowo yin we pe a wa si waju yin ki se be ni kan a wa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa a nbe be we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti a nko ati eyi ti a nka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi a dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. A n tesiwaju ninu eko wa o to ose die ti a ti wa lenu eko wa yi ninu episteli ti Paulu ti aposteli si awon ara Kolose loni a n wo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihin ni a nso fun nipa Jesu Kristi ati anfani ti a ni ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara. Paulu aposteli ni eni ti a si loju eni ti a fi iran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Kristiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti a gbega eni ti a gbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati Oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan wonyi ko ye nitori be o ye ki a feti sile ki a fiyesi ohun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi nínú ọkàn Ọlọ́run nínú ète Ọlọ́run ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa àwọn ohun tí ó ṣe fún wa ohun tí ó pèsè fún wa nínú Kristi ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ.

0: Ẹ bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a ba lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí ẹ bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésí ayé wa. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé ó fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, kí a kúngun sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí, ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, o ti di ebi Olorun o ti gbe igbese ironu pada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi Olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe Olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ori ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba se omode iba se agba iba se kuruntu iba se omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si okirukun bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wipe ijo wa nihin ni o tin josin tabi ijo miran ni o tin josin bi enikeni ba wa ninu Kristi o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro Olorun ni wepe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina ro apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini ati mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40 ẹsẹ̀ ìkọkàn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la ó máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní Jésù ó dàbí òfo àti asán nínú Johanu orí 15 ẹsẹ̀ 5 ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òní yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònú pọ̀dà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristì. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nínú Kristì Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristì nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí ẹ bá gba Jésù Kristì gbọ́. Èyí ni àǹfààní wa bí ẹ bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristì lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristì, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristì, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkejìlá, pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristì, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Ẹni tí ó bá wà láìní Kristì, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristì, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristì Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristì, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristì, pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Wo Kólósè orí kẹta, Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wá pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristì, kíkún tí a ní nínú Kristì. Mo tún ka Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi, tí a sì ní korobá, tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju ó sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristì, kí a tó wà nínú Kristì, Kristì jẹ́, Kristì dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristì tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀, nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wà si wa lati fa omi. Jesus si wi fun o pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje. Nigba na li obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo. Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o. Obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi eye na. Ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun. Nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi. Bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga. Bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re. Je ki n ka awon ese Olorun fo ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani nide gbogbo re patapata ni a so wipe a ti fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi. Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o n so ni yin wipe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi. Bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wipe iwosan wa ninu Kristi. Bi a ba n fe alaafia kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fi agbára. Kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run bí ẹ bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú pọ̀dà, kí a gba Jésù Kristì ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yẹ ọ wípé ìgbàlà wà nínú Kristì. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristì ló wa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́, ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá. A rí wípé nínú Kristì ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí ẹ bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin yóò gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristì. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristì ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristì fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristì Jésù. Ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristì nìkan lè àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni. Bí a bá gbàdúrà ní orúkọ Jésù, a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ kristi tàbí nínú kristi ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú kristi báwo ni kíkún yìí báwo ni ó ṣe lè jẹ́ tiwa èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta kí a wo kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà kristi kò jẹ́ tiwọn síbẹ̀síbẹ̀ a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín ṣùgbọ́n kíkún nínú kristi gbogbo ìbùkún àtọ̀run wá nínú kristi kò jẹ́ tiwọn kí ni ṣe ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò kí a mú ẹ̀ṣẹ̀ kúrò kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi a ó fi wọ́n fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ ìpẹ̀kun ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti kristi nínú àti lóde ó lè béèrè lọ́wọ́ ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi yóò ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ kristi ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé bí agbára ọlọ́run agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí ọlọ́run ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi ìbáṣe ìgbàlà ìbáṣe ìsọ̀dí mímọ́ ìbáṣe ìfi agbára ẹ̀mí ọlọ́run kún ni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ ìdáǹdè ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe é òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá béèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀dí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje Jòhánù
1: oríkẹ́ dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ni ikú wípé a fẹ́ rí ọlọ́run a fẹ́ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná mí kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù oríkẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ omo mi eni ti o ba se segun yo jogun kan won yi an so ni pa wo pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba ti jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jinjin ife ati gbigboro ife Olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to oju be lo ti a ba ti fun ni agbara emi Olorun a o tun ma to oju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi loju koju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wi pe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wi pe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo Olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wi pe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agba Olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun Olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wi pe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni wipe ki a gbagbo ki a di ilere Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: lẹ́sẹ̀ nínú epistele ti Paulu sí àwọn ará Kolose. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kolose yìí, epistele sí àwọn ará Kolose. A ti kọ́ nínú orí kìíní, a sì ti kọ́ nínú orí kejì. Lónìí a ń wo orí kẹta, a sì ń kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa nínú Bíbélì àti nínú àwọn epistele, pàápàá nínú èyí tí a fẹ́ kà lónìí. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa, tí ó ṣe wípé bí ó bá yé wa, bí a bá sì gbàárò, bí a bá gbàdúrà lé e lórí, yóò mú kí ìgbésí ayé onígbàgbọ́ kí ó yé wa ju bẹ́ẹ̀ lọ. Yóò sì jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun kí ó ju bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyí, má ṣe jẹ́ kí ọmọ tàbí ẹni tí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ má ṣe jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Ní ìgbà púpọ̀ ni àwọn alábìyamọ láàrin wa ni wọ́n máa ń gba àwọn ọmọ wọn láàyè láti dí wọn lọ́wọ́. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé a máa tọ́jú ọmọ, tàbí kí ó máa fi ọmú fún ọmọ, kí ó má sì fi etí sí ẹ̀kọ́ tí à ń kọ́. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí ó dí wa lọ́wọ́. Ẹnìkan wọlé nígbà tí a ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni, tàbí nǹkan kan ló bọ́ sílẹ̀ lọ́wọ́ ẹnìkan, tàbí ohun kan mìíràn ló ń ṣẹlẹ̀ níta, tàbí ariwo ni à ń gbọ́ láti ibòmíràn. Ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dí wa lọ́wọ́, kí a ba lè jẹ́ ẹni tí ó ń fi ohun rere, àwọn ohun ribiri tí Ọlọ́run ti pèsè fún wa, kí a lè fi ṣèrè jẹ nínú ọdún tuntun yìí. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ṣí Bíbélì, bẹ́ẹ̀ ni kí o máa ṣí Bíbélì rẹ, kí o sì máa fi ojú bá àwọn tí a ń kà, kí o máa fi ojú bá wọn lọ. Ẹ̀kọ́ Bíbélì ni a wá fún, a sì ń láti wo Bíbélì wa bí a ti ń ṣí, bí a ti ń kà á. Mo ń kà á láti Kolose orí kẹta láti ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé. Nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú, ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ẹsẹ̀ mẹ́rin yìí ni a fẹ́ ṣe àṣàrò lé lórí lónìí. Ó ń sọ nípa ìgbé ayé ẹni tí a jí dìde. Ní ẹsẹ̀ ìkíní, ó ní, ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi, ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, májẹ̀mú titun yìí a kọ́ ní èdè Gíríkì. Èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun yìí, bí a bá ka ẹsẹ̀ ìkíní yìí, ó ń sọ wípé, ǹjẹ́ nígbà tí a ti jí yín dìde pẹ̀lú Kristi, má ṣe jẹ́ kí ó ṣe ọ ní kàyéfì, ìkan náà ni ó ń sọ pẹ̀lú ìdánilójú wípé àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti di àtúnbí, ó ní a ti jí wa dìde, kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀, wípé lóòótọ́ láti jí wa dìde pẹ̀lú Kristi. Ó wá ń sọ wípé nígbà tí o mọ̀ wípé a ti jí ọ dìde pẹ̀lú Kristi, tàbí bí o bá fẹ́ fi àmì hàn wá wípé nítòótọ́ lẹ a ti jí ọ dìde pẹ̀lú Kristi, ó ní ohun kan ni ó yẹ kó jẹ́ ìlépa ọkàn rẹ. Ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wá ń sọ fún wa, báwo ni a ṣe lè ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè? Àwọn tí kò lóye, wọ́n lè rò wípé kí a máa wò kìsá, kí a máa wòlẹ̀. Kò sọ bẹ́ẹ̀, ó ṣe àlàyé ní ẹsẹ̀ ìkejì, ó ní kí a máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè bí a bá ń sọ wípé kí a máa ṣàfẹ́rí kí a máa wá àwọn nǹkan ti ń bẹ lókè ìtumọ̀ rẹ̀ yé ni ẹsẹ̀ ìkejì nígbà tí ó wípé kí a máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan ti ń bẹ lé ayé ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹta èrèdí tí ó yẹ kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan ti ń bẹ lókè kì í ṣe nǹkan ti ń bẹ láyé ní ẹsẹ̀ ìkẹta ó ní èrèdí rẹ̀ nìyí nítorí ẹ̀yìn ti kú ní èdè mìíràn ní èdè wa bí a bá sọ wípé ẹ̀yìn ti kó jẹ́ wípé ẹ̀yìn ti fi ayé sílẹ̀ ó ní nígbà tí a ti kú tí a ti fi ayé sílẹ̀ àwa tí a ti fi ayé sílẹ̀ tàbí àwa tí a ti kọ ayé sílẹ̀ kò yẹ kí a tún máa ṣàfẹ́rẹ́ ohun ti ń bẹ nínú ayé kò yẹ kí a máa ronú nípa ohun ti ń bẹ lé ayé àwa tí a ti kú tí a ti kọ ayé sílẹ̀ tí a ti fi ayé sílẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rẹ́ ohun ti ń bẹ lókè nítorí a ti fi ìyè wa pamọ́ nínú Kristi pẹ̀lú Kristi nínú Ọlọ́run ó wá ń sọ wípé bí a ti ń rìn ọ̀nà tóóró tí a ń rìn ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ ó jẹ́ ìlú ọ̀run rere wípé kì í ṣe kí a tún máa padà sẹ́yìn ó ní nítorí nígbà tí Kristi ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo jẹ́ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀ ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ ó sì padà di erùpẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan ó wà nínú èémí tàbí iyè àti ẹ̀mí ọlọ́run ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà ídẹ́nì nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé ìgbà tó jẹ́ wípé inú ilẹ̀ inú erùpẹ̀ ni ènìyàn ti jáde ohun tí ó sì jẹ́ ẹ̀mí ọlọ́run ìyè ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìn kiri wọ́n ń ṣàfẹ́rí wọ́n ń wá àwọn ohun ti ayé èrò wọn kò sí nínú Ọlọ́run èrò wọn kò sí nípa àwọn nǹkan tí ń ṣe ti ẹ̀mí nínú orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí Ọlọ́run Ọlọ́run kò sí nínú ìrònú rẹ̀ ṣé orí àwọn ohun méjì tí mo tọ́ka sí tẹ́lẹ̀ ìkíní kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè ìkejì àti ṣe àfẹ́rí ohun tí ń bẹ lókè ni pé kí a máa ronú nípa nǹkan tí ń bẹ lókè bí ó bá ṣe àfiyèsí ó rí wípé nǹkan méjì yìí ni a tún kó papọ̀ níhìn-ín ìkíní kí a máa ṣe àfẹ́rí Ọlọ́run ìkejì kí a máa ronú nípa rẹ̀ ó wá ń sọ nípa ti ènìyàn búburú ènìyàn nípa ti ẹ̀dá ara ènìyàn nípa ti ẹ̀dá Ádámù ènìyàn tí kò tí ì ní ìyè Ọlọ́run ìyè ayérayé nínú ọkàn rẹ̀ ó sọ nípa ẹni yìí tí kò tí ì ní ìgbàlà tí kò ní Ọlọ́run tàbí oore ọ̀fẹ́ ní ìgbésí ayé rẹ̀ ó ní kò ṣàfẹ́rí Ọlọ́run Ọlọ́run kò sí nínú gbogbo ìrònú rẹ̀ gbogbo ìlépa rẹ̀ Ọlọ́run kò sí níbẹ̀ a tún sọ fún wa nínú Fílípì orí kejì wípé àwọn ẹlòmíràn ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n rò wípé wọ́n wà nínú ìjọ tàbí kí wọ́n rò wípé wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run kí wọ́n rò wípé àwọn pàápàá jẹ́ ẹni tí ó ti di àtúnbí ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣàfẹ́rí ohun tí wọ́n ń lépa ni ó máa ń fi hàn irú ènìyàn tí wọ́n jẹ́ nínú Fílípì orí kejì ẹsẹ̀ 11 nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristi gbogbo wọn ní ṣàfẹ́rí ní wá àwọn nǹkan ti ara wọn kì í ṣe ti Jésù Kristi
1: nitori be o ye ko ye wa bi abari ilepa kan ninu okan wa ti ki se ilepa tabi aferi si nkan ti olorun o ye ki a mo wi pe o je wi pe a o ti di atunbi tabi bi a ba ti di atunbi tele tele ina emi wa o njoreyin o nku lo nitori be o ye ki a gba olorun laaye ki o tun fe ategun latoke wa ki o fe si ina emi wa ki ina yi ki o ma ba ku patapata ki a ba le ma saferi ohun ti nbe loke ninu Matthew ori kefa ese ikeji le logbon nitori gbogbo nkan won yi ni awon kefiri nwa kiri ki la o je kini a o mu ati asowo ni awa o fi bora gbogbo nkan won yi ni awon kefiri saferi o ni awon kefiri nwa kiri awon ti ko lolorun o ni won nwa kiri o ni bi o se ti awa ni o ye ke a mo wi pe gba ti a ti yi wa lokan pada iyi pada ye ko de ba ife wa ati ilepa wa ke a mo wi pe gba ti a ti so wa dotun ninu Jesu Christi ilepa wa ti yi pada igbese aye wa ti yi pada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni to si wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti a ti di otun ninu Christi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a n wa olorun ye ki n bi o ni ibere kan ti a bere lowo okunrin kan ninu Genesis ori ketadinlogoji Genesis ori ketadinlogoji ki iwo paapa ki o jolo oto si olorun lati dahun ibere yi Genesis ori ketadinlogoji ese ikeedogun okunrin kan si ri si wo o rin kaakiri ni papa okunrin na si bi pe kini iwo n wa opolopo ninu aye yi ni o dabi eni wi pe won je alarin kiri nitori Jesu papa so fun wa ninu okan ninu awon owe re o ni papa oko le aye opolopo ni o rin kaakiri ni papa won wa owo won wa ati di gbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mofo aye awon nkan ta nle ta ki ba ti owo ni ki te oni won wa kaakiri eyi ni a fi n bere lowo re ati lowo mi we pe kini iwo n wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere si ni mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo wi pe aye ki se awa ilo lati igba ti o ti mo wi pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa olorun o ti wa oju olorun se o ti wa ife inu olorun se o ti wa alaafia olorun se o ti wa Jesu Kristi ni awari se o ti mo wi pe Jesu Kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki o ronle lori yin pe kini iwo n wa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo n wa kaakiri se idera se awon afefe yeye aye yi lo n wa kaakiri se awon ale iba aye yi se ohun lo n wa kaakiri kini iwo n wa o ye ki o le mo yala ohun wa olorun yala o n se afere olorun tabi o n wa awon nkan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si Kolose ori keta Kolose ori keta lati ese ikini bi o ti le je wi pe a ti ka tele tele je ki a tun ka leekan si bi a ti n ka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan wonyi si ole okan ki o ma se o ni eni ti o n ko akogbagbe Kolose ori keta lati ese ikini nje bi a ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun ye kin salaye die fun o bi o ba ni baba tabi oni oko tabi oni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo si bi to lo gba ti o ba si nreti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni Jesu Kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin gba ti o ti jinde nisisin yo wa ni owo otun Olorun oni bi Jesu Kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa nfa si oni ke a ma saferi awon nkan tin be loke ni bi ti Jesu Kristi oluwa olugbada olufe okan wa ni bi ti o gbe joko le owo otun Olorun oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye ironu nkan tin be le aye be o se lowo si ise ti a o se onje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te Olorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti Olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan tin be le aye o ni ke a ma ronu awon nkan tin be loke nitori ibe ni ile wa Jerusalem torun Jerusalem loke ibe ni okan mi saferi o ni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku a si fi yeyin pamo pelu Kristi ninu Olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu n pada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara a o wo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidide nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re ko ni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gba ti Olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti Olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigba ti eniyan se ni Olorun fi oko igi ewebe ohun gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja to ma npopo lati fi daabo bo ara won ko si abo ninu ohunkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi faramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji won yi bakan na won lo papo nigba ti Jesu Christi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o si wa ni po pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Christi ti o ba de nigba yi ni o ko awon ayan pe lo nitori be a ma wo yi pelu ipadabo Christi ati isipo pada wa ye ke wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose oriketa lati ese ikini nje bi ati jiyin dide pelu Christi nje bi ati jiyin dide pelu Christi ye ke aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo yi si ye ki n fi han wi pe tele tele ati ku ninu ese wo Efesu orikeji ese ikini Efesu orikeji ese ikini eyin le o si ti so di aye ke akonkon wi pe eyin le o si ti jidide nigba ti eyin ti ku nitori ere koja ati ese yin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigba ti eyin ti ku nitori ere koja ati ese yin lati ese ikerin sugbon olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ire koja wa nitori ese wa o so wa di aye pelu Christi ore ofe le a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Christi Jesu nihi ni o ti ye wa we pe nigba ti Jesu Christi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati faramo aparamo iku re ari we pe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gba ti a ba si gbagbo awa paapa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigba ti o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Christi Jesu yi so nipa ipo ti onigbagbo wa nisisiyi ipo ti a wa gege bi eni ti a ti jidide kuro ninu oku ye ke a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa o ha ti wi ki awa ki o ha joko sinu ese ki ore ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa o ha se wa laaye ninu re mo o n so fun a wi pe a ti ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori bi a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re bi a ba n so nipa ajinde a o koko ma so nipa ti iku ati iku pelu Christi a si wa ji wa dide pelu Jesu Christi lakoko a kan wa ma gbelebo pelu re aku pelu re ni akoko igbala wa aji wa dide pelu Christi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ke a to mo Christi ye ke a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Christi e ma saferi awon nkan ti nbe loke nibi ti Christi gbe wa ti o joko le owo otun olorun lati igba ti a ti ji wa dide pelu Christi ilepa okan wa ohun ti a saferi ohun ti a n wa o ye ki o je ohun ti o wa loke bi a ba n so nipa wepe a n wa ohun ti o wa loke ikini olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa olorun nigba gbogbo wo jobu ori karun ese kejo sodo olorun li emi le ma se awari li owo olorun le mi le ma fi oran mi le eyi so nipa wiwa olorun sise aferi olorun nitori wepe ati jiwa dide pelu kristi ikeji anwa ijoba olorun ati ododo re awon nkan woyi ni itumo wepe ke a ma safere ohun ti nbe le oke ninu Matthew ori kefa ese iketalelogbon sugbon e tete ma wa ijoba olorun na ati ododo re e tete ma wa ijoba olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba olorun bi abati de inu ijo o ye ki o ye wa wipe ife olorun ni pe ke a wa olorun ke a wa oju olorun ke a ko ese sile ke a kuro ninu ese ke alaafia olorun iye olorun igbala olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wipe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ke agbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni pe anwa ododo olorun oni ni igba na leyin na gbogbo nkan wonyi le o se fi kun fun yin ke se be anwa ilu wa lorun ninu Hebrew ori kokanla lati ese ikerinla nitori awon ti o nso iru ohun be fi han gbangba pe won se aferi ilu kan ti se ti won ati ni toto iba se pe won fi ilu ti won ti jade wa si okan won iba ti ri aye lati pada sugbon nisisiyi won fe ilu kan ti o dara ju be lo eyi ni ni ti orun nitori na oju won ko ti olorun pe ke a ma pe ohun ni olorun won nitori ti o n pese ilu kan sile fun won eyi ni awon ti a n se aferi awon ohun ti a n wa kiri bi abaje ti olorun ki se be nikan nigba gbogbo ni o ma wa ifarahan olorun ninu orin Dafidi ori ketadinlogbon ese ikerin orin Dafidi ori ketadinlogbon ese ikerin ohun kan le mi toro lodo olowa ohun na le mi o ma wa kiri oni mo saferi ki emi ki o le ma gbe inu ile olowa le ojo aye emi gbogbo ki emi ki o le ma wo ewa olowa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni ohun ti okan eni ti o gbagbo ni toto ohun ti okan iru eni be ti o n se aferi bi abaje eniyan olorun bi abaje eni ti o mo kristi isura wa yo wa lorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokandilogun e ma seto isura jo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won si jale sugbon eto isura jo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le baje ati nibi ti awon ole ko le runle ki won ki o si jale nitori nibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu awon elomiran ti won so wipe won ti di eni igbala a ki ri won ni eko bibeli won so wi pe nigba yi gan lakoko eko bibeli ni awon ni bara awon lo ma wa nje iru eni be nje on to isura jo si orun abi on to isura jo si aye awon elomiran ni ojo isimi won ki fi akoko sile fun isin oluwa won ki fi akoko sile lati se ijire okan won ma so wi pe bi awon ko ba si shop won ni ojo isimi awon oni ri owo pa wole popo to be iru eni be se o nse aferi e to wa loke abi o nse aferi nkan ti o wa ninu aye o ye ki awa ti aje oni gbagbo awa ti agbekele olorun awa ti a mo wi pe ibukun olorun ni ma mu ni la lai fi la la pelu re o ye ki a mo wi pe olorun ni abo wa Olorun ni ipese wa Olorun ni ni wa nitori be ki a fi akoko sile lati ma wo ju Olorun ki a fi akoko sile lati ma se ilepa awon omimo ohun tin be loke ye ki a pada si orin Dafidi ori ketalela adorin orin Dafidi ori ketalela adorin ese ike dogbon tani mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye pelu re nihi ni onisamu ni o ti nje ki o ye wa wi pe orun ni okan wa ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo olorun nigba kan ni onisamu yi eni ti o korin Dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye o ri wi pe o ku die ki ohun pada sinu aye bi o ba nro ero nipa ohun ti aye o daju wi pe bi o ko ba ronu ko ada ipaseyin le de ba o wo lati ese ikeji orin Dafidi kan na ese ori ketalela adorin lati ese ikeji sugbon bi o se ti emi ni ese mi fere yi etan irin mi si fere yi otan nitori ti emi se ilara si awon ase fefe nigba ti mo ri alaafia awon eniyan buburu nihi ni eni yin so fun a wi pe bi o se ti ohun ni nigba ti ohun se ilara nigba ti ohun be si ni ohun fe kegbe pelu awon alai lolorun ohun wo nkan ti awon eniyan buburu ninu aye ohun wo nkan ti won ni ese ohun fe re yo ohun ese ohun fe re ye ohun fe di apada seyin ese ikerin nitori ti ko si irora ninu iko won agbara won si po won ko ni ipin ninu iyonu eniyan be ni a ko si wahala pelu won pelu elomiran nitori na ni igberaga se ka won lorun bi ewon oso iwa ipa si bo won mole bi aso oju won yo jade fun isanra won si ni ju bi okan won tin fe lo we ni yi o n wo awon ti won wa ninu aye on wo igbega ti aye on wo owo ati dukia ti won ni ninu aye on wo awon fadaka won ati ohun isoso won oni nigba ti won be si ni wo awon nkan won yi on wo bi won se sanra to on wo bi won se ni nkan ti aye to on wo awon eniyan buburu oni won ko dabi eni pe won ni wahala be ni pe won ni aisan be ni pe won ni irora o si ro wi pe ohun to hun sin olorun wi pe ohun o ni nkan ti aye gege bi awon ti o wa ninu aye oni ese ohun fere ye nigba ti o nro awon nkan wonyi bakan na ni bi iwo paapa bi o ba nro wi pe ati gba ti mo ti se atunse o dabi eni wi pe mi o ni nkan to awon ti o je wi pe won se wa ninu panshaga sibe sibe bi o ba nro nkan wonyi o se se ipada seyin le de o se se ki o ma ro wi pe gba ti mo ti fi ise ile oti ise ile siga ti mo ti fi sile o dabi eni wi pe awon ti won tun se ise oti awon ti won se ise ninu ile ti won tin se siga won tun ni kan lowo ju mi lo tabi ki o ma ro wi pe gba ti o ti so pe o bo olorun duro o fi aye sile lati sise fun olorun wi pe awon ti o lo olorun awon ti o ni gbala won ni kan ju olo bi o ba n ro be ipada seyin le de wese ikerindinlogun nigba ti mo ro lati mo eyi o soro le oju mi nigba ti mo ro lati mo eyi o soro le oju mi titi mo fi lo sinu ibi mimo olorun nigba na ni mo mo igbehin won arakunrin arabirin igbe iloju oni nigba ti on ro ti ipin awon eniyan buburu ninu aye wipe won ni ipo pelu awon oselu won ni ipo la ninu aye won ni owo won ni ise won ni ohun anomoni aye won ni gbogbo nkan ti oju won fe oni nigba ti on ro nkan won yo soro fun ko yi ohun rara wipe awon alaigbagbo won ni ju ohun ti on je onigbagbo oni titi mo wa fi lo si ibi mimo olorun iyen ile olorun nigba na ni mo mo igbehin won ni toto iwo gbe won ka ibi yiyo iwo si ti won subu sinu iparun bawo li ati mu won lo sinu idahoro yi bi eni pe ni iseju kan iberu le a fi run won patapata leyin yi ni o wa so ni ese ke dogbon we pe nisinsin ti mo ti keko nisinsin ti mo ti kogbon nisinsin ti mo ti ri ohun airi nisinsin ti oye ti ye mi nigba ti mo de ile olorun oni nisinsin ta ni mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye yi pelu re bi ko se iwo nikan soso nitori be o ye ki a ma safere ohun ti nbe loke ki a me se je ki okan wa ki o ma safere ohun ti a nri ninu Corinth ekeji ori kerin ese ikeji dilogun Corinth ikeji ori kerin ese ikeji dilogun ni won bi a ko ti wo awon ohun ti a nri bi ko se ohun ti a ko ri ni won bi a ko ti wo ohun ti a nri bi ko se ohun ti a ko ri awon elomiran bi won ba lo sile alaigbagbo won ma wo ero amomi tutu ti awon wonyi ni won ma wo ero afi ategun ti awon wonyi ni won ma gbogbo nkan ti won ni e ti won te sile e ti won te sori tabili won ma kero ninu okan won ma se ilara wipe emi ti mo nsin olorun mi o ni eleyi mi o ni eleyi o ni awa ti a ni olorun igba ti wa nbo nitori awa ko wo ohun ti a nri bi ko se ohun ti a ko ri ki lo se nitori ohun ti a nri ni ti igba esinsin yi won ko ni pe koja lo sugbon ohun ti a ko ri ni ti aye raye ye ki a lo si apa keji ninu eko wa ki a pada si Kolose ori keta nisinsiyi a n wo fifaramọ Kristi ati abo rẹ fifaramọ Kristi ati abo rẹ Kolose ori kẹta ẹsẹ ìkẹta nítorí ẹ̀yin ti kú a sì ti fi iye yín pamọ pẹ̀lú Kristi nínú ọlọ́run èdè tí a lò níhìn-ín a lo èdè tí ó lè yé wa ṣùgbọ́n a ń sọ nípa ohun ti ẹ̀mí kí a kọ́kọ́ wò nípa ti ara ikú máa mú ìyípadà púpọ̀ wá bí ènìyàn bá kú a máa sọ wípé a ti ṣí nípò padà èyí jẹ́ wípé ipò tí ó ní nínú àjọ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní imọ́ ìdúró tí ó ní tàbí àṣẹ tí ó ní nínú àwọn ènìyàn láàrin àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ṣí nípò padà ẹni tí ó kú kò ní irú nǹkan bẹ́ẹ̀ mọ́ ó yẹ kí ó yé wa wípé bákan náà ni nípa ti ẹ̀mí gba tí a wà nínú ayé a wà níbi tí ó jẹ́ wípé iná ń jóni a wà níbi tí ó jẹ́ wípé àrùn àjàkálẹ̀ àrùn ó ń tàn káàkiri a wà níbi tí ó jẹ́ wípé àṣẹ àwọn ẹ̀mí òkùnkùn wọ́n lágbára lórí wa ṣùgbọ́n nígbà tí a kú àṣẹ wa nípò padà nígbà tí a kú pẹ̀lú Kristi a ti mú wa kúrò níbi tí iná ti ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mú wa kúrò níbi aṣálẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mú wa kúrò níbi ìsọdahoro tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti mú wa kúrò nínú alábẹ́ agbára òkùnkùn àṣẹ àwọn ẹni ibi a ti mú wa kúrò níbẹ̀ nítorí pé ikú ti ṣí wa nípò padà a ti kú pẹ̀lú Kristi nítorí bẹ́ẹ̀ a kò sí ní ààyè tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ikú máa ń yí wa padà sínú àwùjọ mìíràn káwo nípa ti ara bí ènìyàn bá fi ayé sílẹ̀ tàbí ènìyàn kú a máa ń sọ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn bí ó bá jẹ́ ọmọ ọlọ́run ó darapọ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì lọ́run ó darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè nítorí bẹ́ẹ̀ àwa tí a ti kú pẹ̀lú Jésù Kristi a ti kúrò ní àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ati kuro ni awojo awon eni bi ti a wa tele tele ati si wa nipo pada si ijoba ati ile oba miran nipa ti iku ati da wa nide kuro ninu agbara eniyan kuro ninu ilana eniyan tabi ipinu eniyan ti satani lori wa ati mu awa sabe ipinu ati ilana olorun lori wa kiku pelu kristi on lo mu wadara ko mo kristi loju olorun ati wipe ati ku si ese a si wa laaye si ododo nipa agbara kristi eni ti ati jidide o wa nso ni ese keta yi oni nitori eyin ti ku ki se wipe boya sese fe ku pelu kristi bi a ba ti gba okan wala eyin ti ku pelu kristi je ki n se apejuwe kan fun o bi eniyan ba je omo ti tele tele ti o ba je wipe ko si ni bo ti le wa lori akete aisan ohun kon ti ba sele si boku toro kobo lowo e oni lati lo ra igo emu tabi oti sugbon lese kese ti eni yi ba ti ku o ba gbe oti si waju re ko tun je nkan kan loju re mo nitori pe o ti ku ko mo ki lo wa ninu oti yi mo ko mo ki lo wa ninu igo yi mo ko le dide ko so wipe ni toto ni mo ti ku sugbon gba ti won gbe oti yi wa mo tun dide kin le mo die eni ti o ti ku ko tun ni idewo bayi mo be na ni bi a ba ti ku pelu kristi oti siga awon obirin tabi okunrin tabi isoso aye wura ati aye anko sori anko sorun awon nkan won yi o tun jo wa lojumo nitori pe a ti ku pelu kristi ai pe eyan tun lo mugbo o tun lo mu siga tabi on kegbe kegbe awon nkan won yi ko ni jo ni gbagbo lojumo nitori pe o ti ku ati si nipo pada lati kuro ninu awojo awon elese sinu awojo awon omo olorun oni a se ti fi yeyin pamo pelu kristi ninu olorun e je wipe abo daju lori wa abo olorun daju lori wa nitori wipe ati fi iye wa pamo ninu kristi je ki a tun pada si orin dafidi orin dafidi so ni popo nipa ipamo ati abo ti a ni ninu olorun orin dafidi ori kokan din adorun ori kokan le laadorun o ni bi kokan ga ogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo mi ati odi mi olorun mi eni ti emi gbekele oni bi aba mo olorun ti a si joko labe ojiji olodumare a o le wi fun olorun pe iwo le abo mi ati pe iwo li odi mi ni aye igbani a ma nko odi yi iluka ki o le je we pe bi awon ota ba fe wole loru won ko won ki o le wole ati pe awon ti o wa ninu ilu o sese lati gun ori odi lati le tafa si awon ota leyin odi o wa nso fun a wi pe be na ni ani abo a si ni olorun gege bi odi wa nitori be ota ole ko le run le wole lati le se wa nibi ye ki a wo orin dafidi yi kan na ori ketadilogun ese ikejo orin dafidi ori ketadilogun ese ikejo pamimo bi omo oju pamimo labe ojiji iye apa re orin dafidi ori kokan le logbon ese ogun iwo o pa won mo ni bi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo o pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija ahan eyi nso wipe ani ipamo lodo olorun je ki n se apejuwe yi fun o ni Jeremiah ori kerin dilogoji ese ikerin dilogbon Jeremiah ori kerin dilogoji ese kerin dilogbon sugbon oba pase fun Jeremiah omo Hamaleki ati Zeriah omo Asreli ati Selemiah omo Abdeli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Olowa fi won pamo sugbon Olowa fi won pamo adura mi ni we pe ki olorun ki o la wa loju ki o se wa niye ki o je ki a mo we pe bi ohun ti pa Jeremiah ati Baruku akowe re mo we pe ohun pa pa loni ohun pa awon ti o wa ninu Christi ohun pa won mo nitori ti eyin ti ku a se fi yin pa mo ninu pelu Christi ninu olorun apa keta ni ipadabo Christi ati isipo pada wa Kolose ori keta ese ikerin nigba ti Christi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ipadabo Jesu Christi je ohun ti ese popo ninu bibeli so ti o ye ni daradara Christi pelu funra re so nipa ipadabo re pelu idaniloju ti ko ni tabi sugbon ninu awon angeli so nipa ipadabo yi kan na gege bi otito ti o kale li orun awon aposteli papa won fi idi re lele won si so gbomogbomo leti awon eniyan nipa ipadabo Jesu Christi won so pelu idaniloju ti o da saka awon won yi mo wi pe olorun ko le seke won so wi pe Jesu Christi oluwa wa yo farahan on pada bo lekeji o si so oni nigba ti Christi eni ti se iye wa yo farahan ije wi pe bi o tile ti para pamo le orun bi o tile ti lo si orun on pada bo ati nigba na yo farahan awon ayan fe Jesu Christi n pada bo lekeji Timothy kini ori kefa ese ikerinla ki iwo ki o pa ofin mo li ailaba won li ailegan titi di ifarahan oluwa wa Jesu Christi titi di ifarahan oluwa wa Jesu Christi Titu ori keji ese iketala ki a ma wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogo olorun wa ti o tobi ati ti olugbala wa Jesu Christi gbogbo awon ese yi nje ki o da wa loju wi pe Jesu Christi eni ti o ti lo si orun eni ti o joko le owo otun olorun o n pada bo lekeji Eberu ori kesan ese ikeji din logbon be ni Christi pelu leyin ti o ti fi rubo lekan soso lati ru ese opolopo yo farahan nigba keji lai si ese fun awon tin wo ona re fun igbala o so wi pe lekan soso Jesu Christi ti apa o ti fi ara re rubo fun ese opolopo nigba keji nigba ti yo farahan ki se wi pe yo tun wa se rubo fun ese sugbon yo farahan fun awon tin wo ona re lai si ese fun igbala ninu Johanu kini ori keji ese ikeji din logbon ati nisinsin yi eyin omo mi e ma gbe inu re pe nigbati ohun o ba farahan ki a le ni igboya ni waju re ki oju mati ti wa ni waju re ni igba wiwa re bi eniyan ba wa ninu ese ni igba wiwa Jesu Christi ni igba ipadabo Jesu Christi iru eni be ko ni le ba Jesu lo ko ni le ba Jesu joba a ki o le yi pada ki a si gba soke pelu awon eniyan mimo nitori be oju yo ti iru eni be ori keta lati ese ikini e wo iru ife ti baba fi fe wa ti a fi n pe wa li omo olorun be le asa je nitori eyi le aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun le awa se nisisiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han awa mo we pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo loni ati gbo oro olorun ati ka si wa leti awa paapa ti ka ninu bibeli wa ati ti se alaye kikun nipa ajinde ti emi ati ilepa mimo kini ilepa ti okan re se ati ji odide pelu Christi se oti ni Jesu Christi gege bi Oluwa ati Olugbala re se oti di oku si ese o si wa laaye si Olorun se a oti faramo Christi o si ni abo ninu Christi oni iye ani pekun ninu Jesu Christi iye ani pekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi onkohun ki o fowo kan se oni ireti ninu Olorun we pe nigba ti Jesu Christi yo parahan nigba ti yo de lekeji we pe a o se oni ko pada a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipalarada awon eniyan mimo o ye ki a ba Olorun soro bi o ba ti ni dani loju we pe agba okan re la o ye ki o so fun Olorun we pe o fe ni igbala to to bi o ba ti ni igbala se ati we omo ati so kan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o nwe ara re mo ni igba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba Olorun soro ki a gbadura titi opin idaniloju pe o se se ko je lasale yi tabi ni oru tabi ni igba kogba ni Jesu Christi yi o de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de
0: je ki a dede duro
1: loni bi a ti gbo eri ti awon elomiran je we pe Olorun da won ni ide o gba okan won la o pese fun won o mu won larada awa paapa bi a ti wa loni o ye ki a gbagbo we pe ni agbara Olorun ko si ohun to soro lati se e je ki a gbo won wa soke lati gbadura lati so fun Olorun ebe yowu ki a ni ki a so fun Olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o se le sanu fun wa

ni orukọ Jesu Kristi Oluwa wa. Baba wa ti n bẹ le ọrun, a dupẹ fun awọn ẹri ti a ti gbọ, a dupẹ wipe agbara yin kii baati, wipe bi a ba sadi yin, aabo, iwosan, ore ọfẹ, igbala n bẹ lọdọ yin. A n bẹbẹ wipe bi a ṣe wa ni aṣalẹ yii, gbogbo oniruuru ẹbẹ ti a mu wa, wipe ẹ o da awọn ni orukọ Jesu. A n bẹ yin wipe awọn ti ile nle ti ọna nna, wipe agbara atoke wa yoo wa si igbesi aye wọn, yoo si le gbogbo awọn emi esuwọn lọ ni orukọ Jesu. Ibi ti ẹsẹ wa, ẹmu igbala wa. Ibi ti o dabi ẹni wipe ruke rudo wa, a n bẹ yin wipe alaafia yoo jọba ni orukọ Jesu. A n bẹbẹ wipe ibi ti aini wa, wipe ipese yi ni kikun lati oke wa, yoo wa si igbesi aye awọn eniyan yi ni orukọ Jesu. Gbogbo ibi ti wọn ti ni wahala ni igbesi aye wọn tabi ninu ẹbi wọn, ẹfọwọle ẹ ṣaanu fun wọn. Bi a si ti wa si iwaju yin lati gbọ ọrọ yin nisisiyi, ẹ jẹ ki imọlẹ atọran wa ki o han si ọna yin ni orukọ Jesu. Ẹ mu ki ọrọ yin ki o ye wa, ki a ba le jẹ alabukun fun. A dupẹ pe ẹ ti gbọ ni orukọ Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila, lati ese kejila si ese ketala. Exodus ori kejila, lati ese kejila. Ni toriti emi o la ile Egypt ja, li oruna. Emi o se ko li gogbo awon akobi ni ile Egypt ti eniyan, ati ti eran, ati lara gogbo orisha Egypt. Lèmi o ṣe ìdájọ́ ìmìlì Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí.

bí ìbùkún púpọ̀ ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹ̀lì tí ó sì ní ìtumọ̀ púpọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní ìwọ máa kíyèsí oṣù Abibu kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru èyí ni àṣẹ tí a pa fún wọn ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́ ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí wọn kí ó má bàá ré wa kọjá bí o bá wo Chronicle 2 orí 30 láti ẹsẹ 17 nítorí ọ̀pọ̀lọpọ̀ lé ó wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́ nítorí náà ni àwọn ọmọ Léfì ṣe ń tọ́jú àti pa ẹran ìré kọjá fún olúkúlùkù ẹni tí ó ṣe aláìmọ́ láti yà á sí mímọ́ sí Olúwa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Éfraimu àti Manase Isakari àti Sebuloni kò sáàwẹ ara wọn mọ́ síbẹ̀ wọ́n jẹ́ ìrékọjá náà kì í ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ ọ́ èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́ àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn nítorí wípé wọ́n pa á mọ́ kì í ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ ọ́ nínú ìwé Máàkù èyí ni nínú Májẹ̀mú titun orí 14 ẹsẹ̀ 1-2 Máàkù orí 14 ẹsẹ̀ 1-2 ó sọ wípé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó sì pa á ṣùgbọ́n wọ́n wípé kì í ṣe lé ọjọ́ àjọ kí ariwo kí ó má ba wà nínú àwọn ènìyàn títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n sì ń pa àjọ ìrékọjá mọ́ ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọn kọjá ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí iyè tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀ ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀ a ti rí i wípé àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn nítorí wípé wọn kò fiyèsí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí bẹ́ẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run yìí jẹ́ kí ó yé ọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn.

kí a padà lọ sí Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkíní. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkíní. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí n tó tẹ̀síwájú jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé, nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé, yálà ó ń bá Mose sọ̀rọ̀ tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀ tàbí Elijah tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dánielì tàbí ẹnikẹ́ni, bí o bá ti ń rí wípé Olúwa sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kí o sán ṣòkòtò rẹ tàbí kí o sún araki, nítorí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ. Níhìn-ín ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ ti Aaroni tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni. Ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mose, sí Aaroni, sí àwọn ọmọ Israeli àti sí Ọlọ́ni pẹ̀lú. Ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Egypt. Èyí ni a fi sọ wípé Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí ni ìtumọ̀ èyí já sí? Nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Egypt, èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú, wọ́n wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Israeli láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá, ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí o tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn, ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo nísàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt, ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Israeli wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Israeli ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run,
won iba wa ninu ose ati iponju won sibe sugbon ope ni fun olorun we pe bi olorun tin soro be ni mo se ngbo bi olorun tin soro be ni aro ni ngbo mo nbebe lowo lodo olorun we pe onkon ti o di wa leti onkon ti ko ni je ki a gbo oro olorun ni agboye ki olorun ki o ba mo kuro ni oruko jesu ni ese ikeji osu yi ni yo je akoka osu fun yin oni yo se se ikini osu odun fun yin awon yi ti wa ni ile Egypt lati iran de iran fun odun popo o dabi eni wi pe gbogbo odun ti won ti lo ni ile Egypt ko se anfani kankan fun won o dabi eni wi pe ninu isinru won ninu iya tabi iponju won ninu awon edun ti won ti la koja o dabi eni wi pe won ti fi gbogbo akoko sofo patapata be ni igbese aye lese ri nitori pe lai mo Jesu oni iye lai mo Jesu o dabi eni wi pe o wa ninu aye o n fi akoko sofo ni akoko yi ti olorun fe se ilana igbala won ilana idasile ati idande won ni olorun so fun won wi pe ni osu yi gan ti a o da won sile ti a o gba won la ni yo je akoka osu fun won ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye tooto igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo n bo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun won wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaileri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wi pe bi apanirun ba tin la ile Egypt koja wi pe apanirun yi koni de odo won wo ese ikokan lelogun titi de iketa lelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji
ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀. Nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì, nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kí ó jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kí ó jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Àwọn ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jọ̀hánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ní ìjọ kejì, Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ló fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú. Ti pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kì í bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébùú. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákósí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní
àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Israẹli ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristì, nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristì. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíptì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíptì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn,
tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé àpíyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpò, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọláàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12
orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi. Ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kíní, láti ẹsẹ̀ ìkíní, lé àtètè kọ́ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù, ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, orí kẹfà ti Yohánù, ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, èmi ẹ̀mí ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí kejìlá, a sì ti kà fún wa nínú Kọ́rìntì kíní orí karùn-ún. Kọ́rìntì kíní orí karùn-ún, láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwú. Kọ́rìntì kíní orí karùn-ún, láti ẹsẹ̀ ìkeje, nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ìrékọjá wa àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankan àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwúkàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí, láti ẹsẹ̀ ìkẹtàlá, ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun.
nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sẹ̀ lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi olè tàbí apanirun ni èyí tí a ń pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́ irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ejò láéláé ni èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀ bí o bá wo àyíká rẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò ilé tí kò ní òrùlé ilé tí kò ní fèrèsé tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n jọba ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀lọpọ̀ kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀ bí ìjì bá ń jà fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run òjò àjàkálẹ̀ àrùn ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn bí àrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wá tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù kí a sá wá sí ibi ìtí àánú kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́ nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà ẹ jẹ́ kí a wo dáfídì orin dáfídì orí kejìdínlọ́gọ́rin orin dáfídì orí kejìdínlọ́gọ́rin kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí wá sí wọn lára ìrunú ìkanú ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn èyí ń sọ nípa àwọn ọmọ ísírẹ́lì èyí ń sọ nípa àwọn ọmọ íjíbítì ṣègáfà fún mi àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú ìbínú gbógbóná ọlọ́run ìkanú àti ìpọ́njú púpọ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ìdáǹdè ìpamọ́ ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀ ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà wọ́n bọ́ sí ìdájọ́ ìdájọ́ nínú ayé yìí èyí ni ipa ìkíní
Èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus, Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan. Ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15 ẹsẹ 26 ó sì wípé, bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀, ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀, tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ máa jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta, láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa, ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ló lè gbà kúrò nínú ìdájọ́ Ọlọ́run.
ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà, ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ, ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ, ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀, ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí eyín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá, wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí eyín kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe awon onidajo ori ikesan Abimeleke omo Jerubali si lo si Shekemu sodo awon arakunrin iya re, o si ba won soro ati gbogbo idile baba iya re wipe emi beyin e so ni eti gbogbo awon okunrin Shekemu pe ewo ni o rorun fun yin ki gbogbo awon omo Jerubali 70 eniyan ki o se olori yin tabi ki enikan ki o se olori yin ki en ki o ranti pelu pe emi ni egungun yin ati eran ara yin. Awon arakunrin iya re si so gbogbo oro won yi nitori re ni eti gbogbo awon okunrin Shekemu. Aya won si te si ti Abimeleki nitori won wipe arakunrin wa ni ise. Won si fun ni 70 owo fadaka lati inu ile Baali Beriti wa. Abimeleki si fi be awon eniyan lasan ati alaini lari ni owe. Won si ntele. Won si lo si ile baba re ni Ofra. O si pa awon arakunrin re, awon omo Jerubali 70 eniyan lori okuta kan. Sugbon o kojo tamu abi keyin omo Jerubali nitori ti o sa pamo. Gbogbo awon okunrin Shekemu si ko ara won jo ati gbogbo awon ara ile Milo won lo won si fi Abimeleki je oba ni bi igi Oaku ile eso tin be ni Shekemu. Nigba ti won si so fun Jotamu won si lo o si duro lori oke Gerisimu o si gbe ohun re soke o kigbe o si wi fun won pe e feti si ti emi eyin okunrin Shekemu ki Olorun ki o le feti si ti yin. Awon igi lo ni akoko kan ki won ki o le fi oba je lori won. Won si wi fun igi Olifi pe wa joba lori wa, sugbon igi Olifi wi fun won pe emi a le fi ora mi sile nipa eyi ti won fi mi bu ola fun Olorun ati eniyan ki emi ki o si wa se olori igi. Awon igi si wi fun igi opoto pe iwo wa joba lori wa, sugbon igi opoto wi fun won pe emi le fi adun mi sile ati eso mi daradara ki emi ki o si wa se olori awon igi. Awon igi si wi fun ajara pe iwo wa joba lori wa, ajara si wi fun won pe ki emi ki o fi oti wa eni mi sile eyi ti emi mu inu Olorun ati eniyan dun ki emi ki o si wa se olori awon igi. Nigba naa ni gbogbo igi si wi fun igi egun pe iwo wa joba lori wa, igi egun si wi fun awon igi pe bi o ba se pe ni tooto ni eyin fi emi je oba lori yin, nje e wa sa si abe ojiji mi, bi ko ba si se be je ki ina ki o ti inu igi egun jade wa ki o si ju awon igi Kedari ti Leba loni run, nje nitori naa bi eyin ba se otito ati eyi ti o pe ni ti eyin fi Abimeleki je oba ati bi eyin ba si se rere si Jerubali ati si ile re ki eyin si se si gege bi ise owo re. Nitori baba mi ja fun yin o si fi emi re wewu o si gba yin kuro ni owo Midiani, eyin si dide si ile baba mi le oni, eyin si pa awon omo re okunrin 70 eniyan lori okuta kan, eyin si fi Abimeleki omo iransebirin re je oba lori awon Shekemu nitori ti arakunrin yin ni se. Nje bi eyin ba se otito ati eyi ti o pe si Jerubali ati si ile re le oni yi, nje ki eyin ki o ma yo si Abimeleki ki ohun pelu si ma yo si yin, sugbon bi ko ba si ri be ye ki ina ki o ti odo Abimeleki jade wa ki o si ju awon okunrin Shekemu run ati ile Milo, je ki ina ki o si ti odo awon okunrin Shekemu ati ile Milo jade wa ki o si ju Abimeleki run. Jotamu si se o sa lo o si lo si Beeri o si joko sibe nitori iberu Abimeleki arakunrin re. Abimeleki si se olori awon omo Israeli ni odun meta. Olorun si ran emi buburu saarin Abimeleki ati awon okunrin Shekemu. Awon okunrin Shekemu si fi arekereke ba Abimeleki lo ki iwa eka ti a ti ko si awon 70 omo Jerubali ki o le wa ati eje won sori Abimeleki arakunrin won eni ti o pa won ati sori awon okunrin Shekemu awon eni ti o ran lowo lati pa awon arakunrin re. Awon okunrin Shekemu si yan awon eniyan ti o ba de lori oke, gbogbo awon ti n koja lodo won ni won si n ja ale ole. Won si so fun Abimeleki Gali omo Ebedi si wa ti ohun ti awon arakunrin re, won si koja lo si Shekemu. Awon okunrin Shekemu si gbeke won le, won si jade lo si oko, won si ka eso ajara won, won si pon eso na, won si n se ariya, won si lo si ile orisa won, won si je, won si mu, won si fi Abimeleki re. Gali omo Ebedi si wi pe ta ni Abimeleki, ta si ni Shekemu ti awo fi ma sin, se omo Jerubali ni ise ati Shebulu ijoye re, e ma sin awon okunrin Hamoru baba Shekemu, sugbon nitori kini awo a se ma sin ohun. Awon eniyan wonyi ba wa ni ikawo mi, nigba naa ni emi ba si Abimeleki ni ipo. Oun si wi fun Abimeleki pe gba ogun kun ogun re ki o si jade. Nigba ti Sebulu alase ilu naa si gbo oro Gali omo Ebedi o binu gidigidi, oun si ran awon ise ikoko si Abimeleki wi pe kiyesi Gali omo Ebedi ati awon arakunrin re wa si Shekemu ti kiyesi won ru ilu naa soke si o. Nje nitori naa ide ni oru iwo ati awon eniyan ti o wa pelu re ki eyin ki o si ba sinu oko. yóò sì ṣe ní òwúrọ̀ lójú kan náà bí oòrùn bá sì ti là kí wọ́n kí o dìde ní kùtùkùtù òwúrọ̀ kí wọ́n kí o sì kọlu ìlú náà ti kíyèsí nígbà tí òun àti àwọn ènìyàn ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ bá jáde tọ̀ ọ́ nígbà náà ni kí wọ́n kí o ṣe sí wọn bí ìwọ bá ti rí pé ó yẹ. Abimeleki sì dìde àti gbogbo àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ lóru wọ́n sì bá ní ipa mẹ́rin létí Ṣekemu. Gaali ọmọ Ebedi sì jáde ó sì dúró ní ẹnu ọ̀nà ibodè ìlú náà. Abimeleki sì dìde àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ kúrò ní ibùba. Nígbà tí Gaali sì rí àwọn ènìyàn náà ó wí fún Sebulu pé ó àwọn ènìyàn ń ti orí òkè sọ̀kalẹ̀ wá. Sebulu sì wí fún un pé òjìji òkè wọn ni ní ìwọ́rí bí ẹni pé ènìyàn. Gaali sì tún wí pé wò ó àwọn ènìyàn ń ti òkè sọ̀kalẹ̀ ní agbede méjì ilẹ̀ wá. Ẹgbẹ́ kan sì ń ti ọ̀nà igi Oaku Meonenimu wá. Nígbà náà ni Sebulu wí fún un pé níbo ni ẹnu rẹ̀ wà ní ìsinsìnyí tí ìwọ fi wí pé ta ni Abimeleki tí àwo fi máa sìn. Àwọn ènìyàn tí ìwọ ti gàn kọ́ ní ìwọ̀nyí jọ̀wọ́ jáde lọ ní ìsinsìnyí kí o sì bá wọn jà. Gaali sì jáde níwájú àwọn ọkùnrin Ṣekemu ó sì bá Abimeleki jà. Abimeleki sì le òun sì sá níwájú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó gbọgbẹ́ sì ṣubú títí dé ẹnu ọ̀nà ibodè. Abimeleki sì jókòó ní Aruma. Sebulu sì ti Gaali àti àwọn arákùnrin rẹ̀ jáde kí wọn kí ó má ṣe jókòó ní Ṣekemu. Ó sì ṣe ní ijọ́ kejì tí àwọn ènìyàn sì jáde lọ sínú oko wọ́n sì sọ fún Abimeleki. Ó sì mú àwọn ènìyàn ó sì pín wọn sí ipa mẹ́ta ó sì bá nínú oko ó sì wò sí kíyèsí àwọn ènìyàn ń ti ìlú jáde wá òun sì dìde sí wọn ó sì kọlù wọn. Abimeleki àti ẹgbẹ́ tí ó wà lọ́dọ̀ rẹ̀ súré síwájú wọ́n sì dúró ní ẹnu ọ̀nà ibodè ìlú náà. Ẹgbẹ́ méjì sì súré sí gbogbo àwọn ènìyàn náà tí ó wà nínú oko wọ́n sì kọlù wọn. Abimeleki sì bá ìlú náà jà ní gbogbo ọjọ́ náà òun sì kó ìlú náà ó sì pa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀ ó sì wó ìlú náà palẹ̀ ó sì pọn iyọ̀ sí. Nígbà tí gbogbo àwọn ọkùnrin ilé ẹ̀ṣọ́ Ṣekemu gbọ́ wọ́n sì wọ inú ilé ẹ̀ṣọ́ òrìṣà Eliberiti lọ. A sì sọ fún Abimeleki pé gbogbo àwọn ọkùnrin ilé ẹ̀ṣọ́ Ṣekemu kó ara wọn jọpọ̀. Abimeleki sì gun orí òkè Salmoni lọ òun àti gbogbo ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀. Abimeleki sì mú àáké kan ní ọwọ́ rẹ̀ ó sì kí ẹ̀ka kan kúrò lára igi ó sì mú ó sì gbé ilé èjìká rẹ̀ ó sì wí fún àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pé ohun tí ẹ̀yin rí tí èmi ń ṣe ẹ yára kí ẹ sì ṣe bí èmi ti ṣe. Gbogbo àwọn ènìyàn náà pẹ̀lú olúkúlùkù sì ké ẹ̀ka tirẹ̀ wọ́n sì ń tọ Abimeleki lẹ́yìn wọ́n sì fi wọ́n sínú ilé ẹ̀ṣọ́ náà wọ́n sì tiná bọ ilé náà mọ́ wọn lórí tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọkùnrin ilé ẹ̀ṣọ́ Ṣekemu fi kú pẹ̀lú ìwọ̀n ẹgbẹ̀rún ènìyàn ọkùnrin àti obìnrin. Nígbà náà ni Abimeleki lọ sí Tebesi ó sì do ti Tebesi ó sì kó o ṣùgbọ́n ilé ẹ̀ṣọ́ tí ó lágbára wà nínú ìlú náà níbẹ̀ ni gbogbo àwọn ọkùnrin àti àwọn obìnrin àti gbogbo àwọn ẹni tí ó wà ní ìlú náà gbé sá sí wọ́n sì fara wọn mọ́ ibẹ̀ wọ́n sì gòkè ilé ẹ̀ṣọ́ náà lọ. Abimeleki sì wá sí ibi ilé ẹ̀ṣọ́ náà ó sì bá a jà ó sì súnmọ́ ẹnu ọ̀nà ilé ẹ̀ṣọ́ náà láti fi iná sí i. Obìnrin kan sì sọ ọlọ́lu Abimeleki ní orí ó sì fọ́ ọ ní agbárí. Nígbà náà ni ó pe ọkùnrin tí ń ru ìhámọ́ra rẹ̀ kankan ó sì wí fún un pé fa idà rẹ yọ kí o sì pa mí kí àwọn ènìyàn tó má baà wí nípa ti èmi pé obìnrin ni ó pa á. Ọmọkùnrin rẹ̀ sì gun bẹ́ẹ̀ ni ó sì kú. Nígbà tí àwọn ọkùnrin Ísírẹ́lì sì rí pé Abimeleki kú wọ́n sì lọ olúkúlùkù sí ipò rẹ̀. Báyìí ni Ọlọ́run san ìwà búburú Abimeleki tí ó ti hù sí bàbá rẹ̀ ní ti pé ó pa 70 àwọn arákùnrin rẹ̀ àti gbogbo ìwà búburú àwọn ọkùnrin Ṣekemu ni Ọlọ́run sì mú padà sórí wọn. Ègún Jótámù ọmọ Jerúbálì sì ṣẹ sórí wọn.
2: Ìwé àwọn onídàájọ́ orí ìkẹwàá. Lẹ́yìn Abimeleki ni ẹnìkan sì dìde láti gba Ísírẹ́lì là tó là ọmọ Pua ọmọ Dodo ọkùnrin Sakari kan ó sì ń gbé Ṣamiri ní òkè Efraimu ó sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún 23 ó sì kú a sì sìn ní Ṣamiri. Lẹ́yìn rẹ̀ ni Jairi dìde ará Gileadi ó sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún 22 ó sì ní 30 ọmọkùnrin tí ń gun 30 ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n sì ní 30 ìlú tí a ń pè ní Afoti Jairi títí ó fi di òní èyí tí ó wà ní ilẹ̀ Gileadi. Jairi sì kú a sì sìn ní Kamoni. Àwọn ọmọ Ísírẹ́lì sì tún ṣe èyí tí ṣe búburú ní ojú Olúwa wọ́n sì ń sin Baalimu àti Ashtarotu àti àwọn òrìṣà Síríà àti àwọn òrìṣà Sidoni àti àwọn òrìṣà Moabu àti àwọn òrìṣà àwọn ọmọ Amoni àti àwọn òrìṣà àwọn Filistini wọ́n sì kọ Olúwa sílẹ̀ wọn kò sì sìn. Ìbínú Olúwa sì rú sí Ísírẹ́lì ó sì tà wọ́n sí ọwọ́ àwọn Filistini àti sí ọwọ́ àwọn ọmọ Amoni. Lé ọdún náà wọ́n ni àwọn ọmọ Ísírẹ́lì lára wọ́n sì pọ́n wọn lójú. ọdún méjìdínlógún ni wọ́n fi ní gbogbo àwọn ọmọ Israẹli tí ó wà ní ìhàkejì Jọ́dánì ní ilẹ̀ àwọn Amori tí ó wà ní Gileadi lára. Àwọn ọmọ Amoni sì gòkè.

0: A jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì, ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú, tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn ni ó pè ní irú ọmọ Efa èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wọ́ndíá láìlọ́kọ ní àti àkókò yìí ni a ti

kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí ó má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere lí èyí tí wọ́n sọ. Èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ. Èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu. Òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi, tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristì. Mósè jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. Ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mèsáyà náà tàbí Jésù Kristì Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí ó má ṣe bínú. Ẹ̀yin a sì ṣègbè lé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jésù Kristì, bí o bá ń fiyè sí àwọn tí a ń kà dáradára. Mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì, orí bí gbogbo wọn bí wọ́n ti kẹ́nujọpọ̀, tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Aísáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Aísáyà jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ. Nínú Aísáyà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò sì bí sí i, àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì. Àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì, ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ló jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti májẹ̀mú láéláé. Ìgbà tí a sì fi Jésù hàn, ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní. Bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú, tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀, ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14. Lúkù orí 14 láti ẹsẹ̀ 17. Ó sì bẹ̀rẹ̀ láti Mósè, èyí ni láti inú ìwé Mósè, àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Èyí jẹ́ kí ó yé wa dájú wípé Jésù Kristì mọ̀ wípé gbogbo ìwé tí ó wà nínú májẹ̀mú láéláé ni ó kọ ọ̀rọ̀ nípa òun. Kí ni èrèdí tí a fi ń lọ sínú àwọn nǹkan wọ̀nyí? Bí o bá fẹ́ mọ Jésù, o ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o yí ọ yékéyéké. Àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ Bíbélì jáfara, wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú Ọlọ́run. A kò lè di alágbára nínú Ọlọ́run bí a kò bá mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. A kò sì lè mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a kò bá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o sì dá wa lójú. Bí o bá fẹ́ kún fún ìgbàlà tí Jésù Kristì mú wá.

ìyẹ́ nípa ẹ̀kọ́ tí Jésù Kristì mọ́ wá. Bí o bá fẹ́ dàbí rẹ̀ nítòótọ́, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń kọ́ lórin wípé mo fẹ́ kí n dàbí Jésù. Nínú ìwà pẹ̀lẹ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Bó bá jẹ́ wípé nítòótọ́ lo fẹ́ dàbí Jésù, o ní láti ní ìgbàlà Jésù, o ní láti ní ìyẹ́ nípa ẹ̀kọ́. Kò sì lè ṣeé ṣe fún ọ láti dàbí Jésù, láti ní ìgbàlà tàbí ìyẹ́ nípa ẹ̀kọ́, bí kì í bá ṣe wípé o kó ẹ̀kọ́ yanjú nípa ẹni tí Jésù Kristì ń ṣe. A máa ń kọ́ lórin pẹ̀lú wípé mo fẹ́ kí n dàbí Jésù. Ládùúrà àgbà gbogbo lórí òkè ni o nìkan lọ pàdé bàbá rẹ̀. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà, nínú ìrìn, nínú gbogbo tí ó ṣe àti nínú agbára tí ó ní pẹ̀lú Ọlọ́run. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, bí a bá sì fẹ́ dàbí Jésù nínú bí kò ti bínú tàbí tí kò kórira àwọn ọ̀tá rẹ̀, o yẹ kí àwa pàápàá mọ̀ wípé a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú. Bí a ti ń mọ Jésù Kristì sí, bí a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni yóò rọrùn fún wa láti dàbí Jésù. Nínú Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristì, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristì. Bí ó bá jẹ́ èyí ni ìlépa rẹ tàbí ìlépa mi, bí a bá fẹ́ dé ìbú fífẹ̀ àti gígùn àti ìwọ̀n Jésù Kristì àti ẹ̀kún ìwà àmúyẹ tí ó wà ní ìgbésí ayé rẹ̀, a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó dájú. Nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín. Èyí ni àṣírí bí a ṣe ń dàgbà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìmòye ìmọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́, bí a ṣe ń dàgbà nínú sísúnmọ́ Ọlọ́run sí ní tímọ́tímọ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ǹjẹ́ bí a bá fẹ́ mọ Jésù Kristì ní ẹ̀kúnrẹ́rẹ́, tí a sì fẹ́ gòkè nínú ìwà ìgbàgbọ́, ìwà bíi ti Ọlọ́run, ó yẹ kí a ní ẹ̀kọ́ Jésù Kristì. Jẹ́ kí ó dá lójú bí a ti sọ fún ọ tẹ́lẹ̀ rí wípé ní ìlú Kólósè ni a ti gbé àwọn kan dìde tí Ọlọ́run ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Paul sì gbúro wọn, èyí ni ó fi ń gbàdúrà fún wọn wípé wọn ó kún fún ìmọ̀ ìfẹ́ Ọlọ́run nínú ọgbọ́n gbogbo àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Ó ń gbàdúrà fún wọn wípé kí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń kọ́ kí ó lè so èso, kí wọn kí ó lè máa wo Ọlọ́run, kí ó sì dàbí ẹni wípé wọ́n ní ìfẹsẹ̀múlẹ̀ ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Ó ń sọ nípa ìràpadà tí wọ́n ti ní àti ìwẹ̀nàmọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó tún rántí wípé àwọn ẹlẹ́kọ̀ èké kan, wọ́n ti ń wá sí Kólósè. Àwọn tí múniṣìnà, wọ́n ń kó àwọn ará Kólósè wọ̀nyí wípé Jésù Kristì, ó dàbí ẹni wípé kò lè tó fún wọn, wípé bí wọ́n ti ń gba Jésù Kristì gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
nkan wonyi kan na ni o dabi eni wi pe o fe wa si Kolose ti won so fun won wi pe Jesu Christi ti won gbagbo wi pe koni le to fun won wo ti ma jemo lai lai ki awo ti awon mo Israeli ti amenu bayi ninu Jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Oluwa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon mo Israeli ti won sina kuro lodo Olorun nitori wepe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara Olorun ni kan soso nigba ti a mu won jade kuro ninu Egypt ni won bere si ni ko orin isegun orin igbala si Olorun won ti won mo wepe Olorun to fun won ninu ohun gbogbo ati wepe ko si ohun to soro fun Olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe Olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo Israeli ni won fi lo sinu iborisa ti won be si ni wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara Kolose nitori awon ti o wa so fun won wi pe Jesu Christi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluwa ati Olugbala wa nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluso agutan fun wa ti a ba ti gba Jesu Christi gege bi imole ati olufuni ni iye awon elomiran ma nwa lati so fun a wi pe bi a ba joko ti Jesu Christi ni kan soso wi pe ko le to fun won sugbon eyi ni Paul apostoli ti o fi fe ja iro awon eniyan wonyi ti o fe ki o ye awon ara Kolose wi pe Jesu Christi o to fun gbogbo won patapata ninu Kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle Olorun ani Christi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni Paul n je ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijinle ife Olorun ninu ibomiran wi pe ninu Jesu Christi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iya nipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu Kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro Olorun imo Olorun ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Korinti keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi daradara bi o tin so nipa gbogbo ore ofe be ni o so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon nkan wonyi si ori Jesu wi pe ninu Christi ni a ni gbogbo awon ekun nkan wonyi ni won o si ma bi si bi a ba gba Jesu Christi gbo wi pe ko si ohun kan
ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa ohun ti a se nka awon ese Olorun won yi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Kristi ko si igbala ni ibomiran afi ninu Jesu Kristi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Kristi bi abari eni ti o npa olokanda bi abari eni ti o fe si olona ti o nso fun wi pe imo ijinle ton wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o nfe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o nko Paul apostle lominu ti o mo we pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo we pe won o so won di asako won o so won di edun arinle nipa ti igbagbo o si nfe ki o da won loju we pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki a wo nisisiyi awon ohun meta ototo ti o nso ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o nso ninu nipa Kristi Jesu Oluwa wa ikini o nso nipa Kristi aworan Olorun Olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan Olorun ikeji o nso nipa Kristi eleda ohun gbogbo iketa o nso nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikokan wo Kolose ori kini lati ese kedogun oni eni ti se aworan Olorun tani Paul n so nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re yi ni o so nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi n so nipa Kristi o ni a ni idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese kedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti yi n toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o n so wi pe eni yi ni se aworan Olorun o n so wi pe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han Jesu yi ni aworan Olorun pipe aworan ti o fi Olorun han ti o si so fun a wi pe oun paapaa je Olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro Olorun nisisiyi ki o le mo wi pe Jesu Kristi ti a n so nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je Olorun funrara re je ki n tun ka si o leti lekan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi n so nipa Jesu Kristi o ni ijoba yi o si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran Olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro Olorun gbo bi ki ba se wi pe o fe mu Olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Kristi yi a pe ni
Ọlọ́run alágbára. A sì pé ní baba ayérayé, a pè ní ọmọ aládé àlàáfíà. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kìí ṣe wòlíì, kìí ṣe áńgẹ́lì, ó jẹ́ Ọlọ́run. Ó sọ wípé a máa ń pè ní ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni, ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì tún jẹ́ Ọlọ́run bákan náà. Bí a bá wo orin Dáfídì, orí karùndínláàádọ́ta, láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, ó ní Ọlọ́run láé àti láéláé ní ìtẹ́ rẹ, ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni, ìwọ fẹ́ òdodo, ìwọ kórira ìwà búburú, nítorí náà lé Ọlọ́run, Ọlọ́run rẹ, ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ. Bí o bá fiyè sí ohun tí a kà yìí, ó sọ wípé ní ẹsẹ̀ ìkẹfà, ó ń sọ nípa Ọlọ́run, ó ní Ọlọ́run láéláé ní ìtẹ́ rẹ, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ, ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà, ó tún sọ wípé Ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí Bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa. Nínú Hebrew, rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run, ó sì tún ń sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ní ìtẹ́ rẹ̀, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Wo Hebrew 1 láti ẹsẹ̀ ìkẹfà, àti pẹ̀lú nígbà tí ó mú àkọ́bí ni wá sí ayé, o mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó wípé kí gbogbo àwọn áńgẹ́lì Ọlọ́run kí ó forí balẹ̀ fún un. Àti ní ti àwọn áńgẹ́lì, ó wípé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ lé ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ lé ọ̀wọ́ iná. Ṣùgbọ́n ní ti ọmọ ni ó wípé, rántí wípé èyí ń sọ nípa Kristi, ní ti ọmọ ni ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni, ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ. Ìwọ fẹ́ òdodo, ìwọ sì kórira ẹ̀ṣẹ̀, nítorí náà ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ, ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Yóò yí ọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin Dáfídì, ó ń tọ́ka sí Jésù Kristì, ó sì ń pe Jésù Kristì ní Ọlọ́run. Èyí jẹ́ ohun àwámáridì, ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti inú ìwé mímọ́. Mo fẹ́ kí o tún wo Bíbélì, kí o wo Rómù, ìwé Rómù 9 ẹsẹ̀ 5, ti ẹni tí àwọn baba ẹ ṣe, àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láéláé. Bí ó ti ń sọ nípa Kristi, ni ó ń sọ wípé òun ni Ọlọ́run olùbùkún láéláé. Bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni, kí o wo Matthew 1 láti ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 23. Yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ Olúwa wá lí ẹnu wòlíì, kí ó lè ṣe pé kíyè sí i. Wọ́n díà kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, wọ́n ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli. Ìtumọ̀ èyí tí í ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Bí a ti ń pe Jésù Kristì ní Emmanueli, ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé, ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé, àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀, ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti Ọlọ́run. Wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí i. Hebrew 1 láti ẹsẹ̀ 1. Kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristì, tí ó jẹ́ Ọlọ́run, tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà, tí ó ti pa àwọn wòlíì bá àwọn baba sọ̀rọ̀ nígbà ni, ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀.
ẹni tí ṣe àjògún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ, tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé, jẹ́ kí o yẹ wípé Ọlọ́run ni ó dá ayé, ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ṣe ìtànṣán ogó rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó jókòó lí ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristì wípé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ ẹlẹ́dàá wa, òun sì ni Ọlọ́run ayérayé. Nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí, ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá, èyí kò sọ wípé a dá Jésù, nítorí pé àwọn tí wọ́n máa ń gbé Bíbélì káàkiri, tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri, wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá, kí a tó dá àwọn áńgẹ́lì, kí a tó dá Ádámù, kí a tó dá Lágbájá, kí a tó dá Tìbí, kí a tó dá Tọ̀hún. Nítorí wípé èdè tí Bíbélì ń lò kò yé wọn. Bí a bá ń sọ nípa àkọ́bí, nínú èdè Gíríkì tí a fi kọ Májẹ̀mú titun, ó ń sọ nípa ẹni tí ó ní agbára, ẹni tí ó ní ipá, ẹni tí ó ní ipò. Èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù, kí a tó dá àwọn ẹ̀dá mìíràn. Ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ. Èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí, ó jẹ́ ẹni ọlá, ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá. Wo Yohánù, Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án, a ń kẹ́kọ̀ọ́ nípa Kristì sí jù bẹ́ẹ̀ lọ wípé ó jẹ́, Bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọmọ jẹ́ Ọlọ́run pẹ̀lú. Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án, Jésù sì wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì, ẹni tí ó bá ti rí mi, ó ti rí Bàbá. Ìwọ ha ṣe wípé fi Bàbá hàn wá? Jésù Kristì sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí Bàbá, ó ti rí òun. Wípé bí Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Yohánù yìí kan náà, orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní lé àtẹ̀jíkọ́ ṣe lè ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Òun náà lé ó wà lé àtẹ̀jíkọ́ ṣe pẹ̀lú Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo bí ìsìn kan wọ̀nyí nípa Jésù Kristì, nípa olùgbàlà wa. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo, àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristì yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Fílípì orí kejì, Fílípì orí kejì, a ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. A ń sọ fún wa níhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kì í ṣe ohun tí ó ń jà fún, tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Paul apostoli ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pépé, nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì, tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣeṣe. Èyí ni Paul ń sọ fún wípé kí wọ́n
boju ko ninu awon nkan wonyi kan mo wi pe Jesu Christi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Christi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni wo pe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Christi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Christi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju afoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a n ka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo laelae ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi so nipa eleda o ni lati ipele aye lati iseda aye lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won se gbe sugbon iwo duro ni toto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti aka yi tani awon oro won yin soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wipe eni ti o da nkan wonyi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti an so nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa le atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiroju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan wonyi yo ma doki lokan re
wípé àwọn tí kò gba Jésù ló wa gbọ́, wọn kò gba ẹlẹ́dà ayé òun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn sí ẹlẹ́dà ọ̀run òun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ̀ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n fi rí ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run òun ayé. Wọ́n sì ń fi rí ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, láti ẹsẹ̀ ìkẹsàn-án, ìwọ oníhìnrere Sioni, gún òkè gíga lọ, ìwọ oníhìnrere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé sókè, má bẹ̀rù. Wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyè sí Olúwa Jehovah yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyè sí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣe orí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehovah ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí ó bá ka Jọ̀hánù orí kẹwàá, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, a ń sọ nípa Jésù Kristì. Ó bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, dá àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì, olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. A ti kà á nínú Jọ̀hánù tẹ́lẹ̀ rí wípé Jésù Kristì nípa rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nísinsìnyí wo Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà, Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n fún àwa, Ọlọ́run kan ní bẹ, Bàbá, lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti tí ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo, Kristì Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà. Kristì Jésù nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá àwọn gbogbo tí a dá, ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní, kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ, ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara, bí a ti pe ìjọ ní ara, ara Kristì, bẹ́ẹ̀ ni a pe Kristì ní orí ìjọ. Nínú Kólósè orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, tí kò sì di orí ni mú ṣeṣe, láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkè àti iṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run.
ohun ti a so nipa ori nihin tabi ti a so nipa Kristi ni wipe Kristi gege bi ori oni yo mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu Olorun wipe eni ti o ba je ori oni eni tin toni oni o le so agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Kristi ti o je ori fun ijo oni orisun agbara on si ni asaju ki se angeli ki se ala ki se iran ki se sotele sugbon oro ti Jesu Kristi Oluwa wa so gege bi ori oni o je itona fun olukuluku wa nitori wipe oni asaju ati adari wa oni oluso agutan ati olutoju wa pelu oni iye imole fun ijo je ki a wo Efesu ori kini Efesu ori kini ese ikeji lelogun ati iketa lelogun o si ti fi ohun gbogbo sabe ese re o si ti fi ise ori lori ohun gbogbo fun ijo eyi ti se ara re ekun eni ti o kun ohun gbogbo ninu ohun gbogbo Jesu yi ni o je ohun gbogbo ninu ohun gbogbo fun wa nitori be bi abamo Olorun ko ye ki a tun pada lo sinu iborisa tabi ki a tun pada lo sinu eseke ti awon elomiran nsin ti won ko gba we pe gbogbo ekun ohun ti o wulo fun wa o wa ninu Jesu Kristi Oluwa Olorun wa ati olugbala wa eleda gbogbo aye ati eleda ohun ti a ri ati ohun ti a ko ri mo fe ki o pada si Kolose nisisiyi ori kini lati ese ikedogun ki a wo akojopo ohun ti Olorun ko wa ninu awon ese ti a tin ka yi lati ese ikedogun eni ti se aworan Olorun ti a ko ri akobi tabi olori eni ti o ni ipo giga julo ninu gbogbo eda eye ki o ye wa we pe a ko le ri Olorun a ko si si eni ti o ri Olorun ninu ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa si aye ti o fi Olorun han se Olorun lagbara o lagbara se Olorun ni o da gbogbo aye o da nipasẹ Jesu Kristi se a mo wi pe ko si ohun to soro fun Olorun lati se be na ni kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe nítorí kíni nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun nítorí nínú rẹ̀ lé àti dá ohun gbogbo nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lé àti dá ohun gbogbo ìṣẹ̀dá tirẹ̀ ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristi nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbá ṣe ìtẹ́ ìbá ṣe oyè ìbá ṣe ìjọba ìbá ṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé ó yẹ kí a lè gbà á gbọ́ ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristi nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo òun sì ni ẹlẹ́dàá wa ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo láti lè sìn láti lè tún bá níwájú rẹ̀ èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run ó sì òun sì wà ṣáájú ohun gbogbo kí a tó dá àwọn ewébẹ̀ kí a tó dá ayé kí a tó dá ohunkóhun ni Jésù Kristi ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé òun ti wà ṣáájú ohun gbogbo bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ṣé ẹni tí a bí nínú obìnrin ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé tàbí ẹni ayé ìgbani ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan
ninu Jesu Christi ni gbogbo duro sokan oun si ni ori fun ara oni gege bi amona wa oni gege bi olutoni wa oni gege bi olusuagotan fun wa oni gege bi adari oni ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa bi o ba gba Jesu Christi gbo bi iru eni be bi o ba ku ni asiko ajinde yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo bi o ba yin olorun ti o pori bale fun olorun bi o ba sin olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru ton fe si won ni ko pada ton fe ko oju won si olorun ajeji ton fe so fun wi pe o dabi eni pe Christ Jesus ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wi pe Jesus Christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wi pe bi a ba gba Jesus Christ gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wi pe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesu Christi nitori wipe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesu Christi yo le se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa eje ki a dide duro ki a piyin fun Olorun wipe o la wa loju wipe o mu akuro ninu okunkun o je ki a mo wipe Jesu Christi ni aworan Olorun ti a ko ri Jesu Christi ni eleda ohun gbogbo ati wipe Jesu Christi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ranti pe Jesu eleda ohun na ni Jesu olugbala Jesu eleda ohun na ni Jesu olusuagotan ohun ni o fi eje re rubo fun wa Jesu Christi yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba olorun gbo bi o ba fe sin olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese ke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Christi ni kan soso nitori wipe oni eleda ohun gbogbo oni aworan olorun ti a ko ri oni olori ijo oni oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe olorun ki o si fi igbagbo re ninu Jesu Christi ki o fi han nitori pe Jesu Christi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun olorun wipe o gba Jesu Christi gbo o gba Jesu Christi gbo gege bi eni ti a fi han ninu oro olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati onidajo ti o dajo gbogbo aye ni ikeyi gege bi oro re ninu isiresi olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je ki enikeni ki o tan oje wipe Jesu Christi ko to gege bi olugbala gege bi oludande gege bi olusuagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijile tun wa nibi kan yato si ninu Jesu Christi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu olorun ni o pe si oni a fi fun wa lati gba kuro lowo ise wa
ati lati diwa muti ti de opin lati mu alo sodo Olorun nikehin Jesu Kristi yi kana ni api fun wa gbe eni ti o pa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisi ti o ko sile rati pe Jesu yi kana ni yo je onidajo ni ojo ikehin Jeki bagbo re ki o wa ninu Jesu Kristi Oluwa Olurapada Olugbalawa

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrun. A dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọpọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ, ìlérí tí kì í tàsé, wípé nígbàkúùgbà, bóyá a ní wàhálà ni, àbí a ní àwọn ìṣòro ní ìgbésí ayé wa. Bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olóòní yìí lẹ sì ń gbọ́ tiwa bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. A dúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí, wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé a ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún un wípé òun ni ó ṣèlérí, òun tí ó sì ṣèlérí, ẹni tí kì í kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe, yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa, tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì, tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí, wípé a fiyè sí, a gbà á gbọ́, a dúró lé e lórí, a sì ṣiṣẹ́ lórí rẹ̀. Èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Ìgbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, òye òye wọn dáradára. Wọ́n máa ń rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n ń pè ní ìjọ ẹlẹ́mìí, gba tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa ń rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí tí wọ́n ń fi kàn wá ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì ti májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun. Ààyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀, yàtọ̀ sí àwọn ọmọ Ísíráélì tó kù. awon woli ti o wa ninu majemo titun a ke da won mo pelu aso bi apostle ti nwoso ti woli nwoso ti evangelist nwoso ti ajihin rere ti o nwoso tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omo leyin christi bi won ti nwoso be ni a ri wi pe awon woli majemo titun bakan na won nwoso a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemo titun a ki fi da won mo ninu majemo lai lai ni a ri wi pe eni bi mose oni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha a ri wi pe oun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun geasi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo jesu christi oun ni woli agba oun ni eni ti so ti ki ye oun ni eni ti o ri awon kan ti nbo ni waju oun lo so wi pe oro aye ati orun won le koja lo o kikini ninu oro mi ki o koja lo lai se oun ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi paulu tabi eyan bi peteru ati joanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi ma nda won mo laarin ara won ni wepe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won a so fun won wepe awon je woli ni won a si ma wo awa ti a wa ni ijo onihin rere awa ti majemu titun ti o ye daradara awa ti majemu ti a ba wada pelu jesu christi awa ti a fi sokan ti a si ntele won ma fi esun kan wa wepe a o mo bi ati gbadura nitori wepe a ki se woli ki se be nikan a ma ri wepe ninu majemu lai lai ni a ma ri wepe mose o bo bata ku lese joshua o bo bata ku lese ki se be nikan ezekiel igba miran wa ti a so fun ati isaia papa wi pe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo israeli ko ma bi won ni ibere wo pe akilode ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wo pe e ti dese si olowa nitori be agbara olorun ati ifahan olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wo pe ki a ma bo bata ki se ise jesu tabi ise awon apostle tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wi pe awon je woli won ma ro wi pe gba ti awon o ba wo bata e je ki won a da won mo gege bi woli bi won ba nwo awa ti an wo aso ti an wo bata ti an gerun wa ni igba de igba ti irun wa ti osan de ibi ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye awa amo oro olorun a si mo wi pe woli wa ninu majemu lailai o wa ninu majemu titun sugbon ise esin won yato sira ati wi pe agbara ti won lo ati ona ti won fi gbadura o yato si ara won ninu majemu lailai ni a ri wi pe igba miran bi mose bi o ba fe gbadura a lo si ori oke lati lo gba awe fun o sese ki o je ogoji ojo sugbon ninu majemu titun se ori.

ọ̀rọ̀ Ọlọ́run yé àwa dáradára. Lónìí mo sọ wípé mo ń sọ nípa agbára ìsọtẹ́lẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ àwa onígbàgbọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, jẹ́ kí n tún sọ fún ọ, kì í ṣe gbogbo àwa tí a wà nínú májẹ̀mú titun. Nínú ìjọ tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú titun ni a jẹ́ wòlíì. Yẹ kí a wo Kọ́rìntì kínní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Gbogbo wọn ní ṣe àpọ́sẹ̀lì bí, gbogbo wọn ní ṣe wòlíì bí, gbogbo wọn ní ṣe olùkọ́ni bí, gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí. Ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dà o. Kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ̀lì, kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì, kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu. Kí ni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ̀lì? Wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Ìkíní, àwọn àpọ́sẹ̀lì. Ìkejì, àwọn wòlíì. Ẹ̀kẹta, àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Níhìn ni ó ti jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run gbé àwọn kan kalẹ̀, kì í ṣe gbogbo ènìyàn, ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ̀lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni. Kì í sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn. Nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ̀lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist, àwọn ajíhìn rere, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Níhìn ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ̀lì, kì í sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí evangelist ajíhìn rere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì, ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun. Ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀, tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù, òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Mo fẹ́ kí o fi iyè sí èyí. Ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun kì í ṣe aṣọ tí wọ́n wọ̀, kì í ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn, kì í ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́, kì í ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́, kì í ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun. Ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ, àti pé bí wọ́n bá ti ń sọ, wọ́n ń sọ inú Ọlọ́run. Bí wọ́n sì ti ń sọ inú Ọlọ́run, wọ́n dúró ti ọ̀rọ̀ yìí, wọ́n rí wípé ọ̀rọ̀ tí a sọ jáde láti ẹnu wòlíì ó jẹ́ ohun tí a múṣẹ. Ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, èyí tí a lè lò gẹ́gẹ́ bí èdè tiwa wípé àṣẹ àti agbára wà nínú ọ̀rọ̀ wọn, òun ni a rí wípé ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́. Lónìí bí a bá ń pe nǹkan ní àsọtẹ́lẹ̀, tí ò bá sì yí ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, jẹ́ kí ó yí ọ lónìí wípé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ ṣáájú àkókò kí ó tó ṣẹlẹ̀. Àsọ ṣáájú ìgbà, àsọ tẹ́lẹ̀, àsọ ṣáájú àkókò kò tí ì ṣẹlẹ̀, ṣùgbọ́n àsọ. Bí a sì ti sọ ọ̀rọ̀ yìí, a ní ìgbàgbọ́ wípé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni, wípé nígbòóyá nígbòóṣe ọ̀rọ̀ yìí ó ń bọ̀ wá ṣe. Èyí ni a fi ń pè ní àsọtẹ́lẹ̀. Ó yẹ kí onígbàgbọ́ kí ó mọ̀ wípé òun pàápàá òun ní agbára ìsọtẹ́lẹ̀ yìí, òun ní agbára àṣẹ tí ó lè fi agbára fún ọ̀rọ̀ tí òun sọ láti ẹnu òun jáde kí

Ní orúkọ Jésù Kristì Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí, pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídìí ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yìí yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa, a ń sọ̀rọ̀ lórí agbára atóbijì Ọlọ́run àti àwọn òkè wa. Agbára atóbijì ti Ọlọ́run àti àwọn òkè wa. Ọlọ́run lè ṣe ohun gbogbo, àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe. Ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀, gbogbo ipá, gbogbo agbára, gbogbo ọlá ti Ọlọ́run ni. Ìbéèrè kan ló wáyé nínú Genesis orí kejìdínlógún, ẹsẹ̀ ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Olúwa sì wí fún Ábráhàmù pé nítorí kíni Sára ṣe ń rẹ́rìn-ín wípé èmi ó ha bímọ nítòótọ́, ẹni tí ó ti gbó tán, ohun kan ha ṣòro fún Olúwa. Ọlọ́run ń bi ọ́ bí ó ṣe béèrè lọ́wọ́ Ábráhàmù, ó ní ṣé ohun kan ṣòro fún Olúwa láti ṣe? Ó wá ń sọ fún ọ wípé ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá. Ní ìwòye àmọ́dún, Sára yóò sì lí ọmọkùnrin kan. Ọlọ́run sọ èyí kan náà fún ọ. Bí ó bá jẹ́ ẹni tí ó yàgàn, ó sọ wípé kò sí ohun tó ṣòro fún òun láti ṣe. Ó ní ní ìwòye àmọ́dún, ìwọ náà ó gbé ọmọ tuntun tìrẹ jó lórúkọ Jésù. Nínú Jóòbù orí kejìlélógójì, Jóòbù orí kejìlélógójì, ẹsẹ̀ ìkejì, ó mọ ìṣòro, wàhálà, àìsàn tí Jóòbù ní. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jóòbù fún ara rẹ̀ sọ wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo, àti pé kò sí ìrò inú tí a lè fi, tí a lè fà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Ní orí yìí kan náà, ní ọjọ́ yìí kan náà, tí Jóòbù sọ wípé èmi mọ̀ wípé ìwọ lè ṣe ohun gbogbo, ní ọjọ́ náà ni ìgbèkùn àìsàn tí ó wà lára rẹ̀ ló dópin. Ọjọ́ tí ìwọ fúnra rẹ̀ tí o bá gbàgbọ́ wípé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àṣálẹ̀ yìí, wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe. Irú ọjọ́ àṣálẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wàhálà rẹ àti àwọn òkè tí ó wà ní ìgbésí ayé rẹ, wọn yóò dópin lórúkọ Jésù. Nínú Jeremiah orí kejìlélọ́gbọ̀n, Jeremiah orí kejìlélọ́gbọ̀n, ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní, Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run ohun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Bí o bá ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀, ó dájú wípé òkè tí ó wà ní ìgbésí ayé rẹ yóò kúrò láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nítorí Ọlọ́run tí a ń gbàdúrà sí, òun ní ọba lórí ohun gbogbo. Báwo ni ó ti yí ọ sí? Wípé Ọlọ́run ni a tóbi jù, tó ní gbogbo agbára àti gbogbo ipá. Ronú nípa agbára tó tayọ ti ẹ̀dá.
nigbati olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon olorun wa oni lo ohun ko ohun lati fi seda ohun gbogbo ti anri loni ini a fi so fun wa ti a fi ran ara wa leti we pe olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto otun ni aniseko oni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo olorun oba lori ohun gbogbo o ko ni ri ohunkohun ni igbesi aye re ti o soro ju fun olorun lati se o si ri wepe ni asale yi gbogbo ko seese ni igbesi aye re yo di siseese loruko jesu ni kiakia a o ma wo koko meta lori iwaasu ti ale yi ikini olubori agbara nla ti olorun wa olubori agbara nla ti olorun wa ikeji oke nla nla to nsidi nipase olorun wa oke nla nla to nsidi nipase olorun wa iketa oniruru ise iyanu anu lati odo olorun wa ikini olubori agbara nla ti olorun wa wo exodus orike dogun exodus orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi olorun wa se lagbara to tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni an so fun ninu chronicle kini ori kokande logbon lati ese ikokanla si ikeje lati re olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire olowa asi gbe oleke li ori ohun gbogbo li ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati le owo re ni siso ni di nla wa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbese aye re loni akaikatan ni awon ohun ti olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni olorun ti an sin nigbati a ba moye iru agbara nla ti olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ifoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajeji loju eni kankan wa loruko jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede enu wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni olorun ti o si mo we pe ohun ni atobi ju ohun ni o ni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbesi aye re a o so de petele bi a ba se oloju nipa ti emi lati ri asiri ijile atobi ju agbara olorun aye re ko ni ri bakan na mo olorun atobi ju to da aye ati eniyan lai nilo iranlowo enikeni yo sise yo dabira ni igbesi aye re nitori wepe agbara olorun ko ni afiwe
Ninu Isaiah ori ogoji. Isaiah ori ogoji. Lati ese ikarun di logbon. Nje tani eyo hafi miwe. Tabi tali emio badogba li emimimowi. Be oju yin soke sibi giga kesi wo ta li o dan kan won yi ta li o da won moni ta li o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won li oroko nipa ti tobi ipa re nitori pe o n le ni ipa ko si okan ti o ko ese ikeji de logbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun ayeraye Oluwa eleda gbogbo ipekun aye ki share moni ki share be ni are ki mu kosi awari oye re agbara yi yo sise ni igbese aye re la sale yi loroko Jesu ninu Efeso ori keta Efeso ori keta o ye ki o ma fi okan ro Oun lanla ti olorun yo se fo ni asale yi bi a tin wo agbara atobiju olorun wa Efeso ori keta ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara tin sise ninu wa O so fun wi pe agbara yi agbara Olorun yo sise ninu re O si so fun wi pe yo se ohun to nbere Ikeji yo se eyi to nro lokan Iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro Ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko Jesu O wa so pe oju be lo wi pe Olorun alagbara atobiju ti se oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro o ni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile mo ni se o mura sile nitori wi pe loni Olorun yo sise ara ni igbese aye re nitori agbara nla to ji Jesu Kristi dide lati inu oko o setan lati sise ni igbese aye re eyi ni o mu wa lo si koko keji nsin o nso nipa oke nla nla to nsidi nipase olorun wa oke nla to nsidi nipase olorun wa ninu Matthew ori ketadelogun Matthew ori keta dilogun lati ese ikokan dilogun nigba na le awon omo ehin Jesu to wa leyin won bi pe e se ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won le le emi esu jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun Jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o wi fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si la sale yi yo si si gbogbo oke to wa ni igbese aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu Marko ori kokanla Marko ori kokanla ese iketa le logun Marko
ori kọkànlá ẹsẹ ìkẹtàlélógún lóòótọ kì í ṣe ti ọrọ eré lóòótọ ni mo wí fún yín ẹnikẹni ẹnikẹni nínú àwọn ọmọ ọlọrun ẹnikẹni nínú àwọn tí ó bá gbàgbọ ẹnikẹni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ jésù ẹnikẹni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ sínú òkun tí kò bá sì ṣiyè méjì lé ọkàn rẹ ṣùgbọn tí ó bá gbàgbọ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún ṣùgbọ́n ìbéèrè kan ló jẹ wá lógún kí ni à ń pè ní òkè òkè ni àwọn ìṣòro àti làásìgbò tó lágbára jò wá lọ tí a kò lè fúnra wa mú kúrò tí ó sì nira púpọ̀ láti gbà mọ́ra tó sì ṣe pé gbogbo agbára wa àti ti àwọn olùrànlọ́wọ́ wa lápapọ̀ já sí òtúbáńtẹ́ òkè yìí jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn tàbí ìṣòro tàbí wàhálà tó takú tó ní òun kò ní lọ fún ẹni tí ó ní irú òkè bẹ́ẹ̀ iwájú kò ṣeé lọ bẹ́ẹ̀ ni ẹ̀yìn kò ṣeé padà sí ó dàbí èyí tí àwọn èèyàn wa máa ń sọ wípé ọba ranni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé má jẹ́ odò ọba kò sì ṣeé rọ́lù bí òmùwẹ̀ òkè ni ẹrù tí èṣù gbèrú ènìyàn ọrùn ń wọ ẹlẹ́rù kò sí ẹni tí yóò sọ ọ́ kalẹ̀ ṣùgbọ́n láṣáálẹ̀ yìí gbogbo ẹrù lọ́rùn rẹ lórí rẹ a ó sọ ọ́ kalẹ̀ lórúkọ jésù kí o lè yé wa dáradára ohun tí a ń pè ní òkè àti ohun tí a ń gbàdúrà ní àṣálẹ̀ yìí wípé yóò ṣídì yẹ kí n ṣe àwọn àpẹẹrẹ díẹ̀ fún ọ ìkíní bí àwọn òkè ṣe ga ju ènìyàn gíga yòówù láyé lọ bẹ́ẹ̀ ni àwọn ìṣòro náà ga ju ìmọ̀ ọgbọ́n àti agbára ẹ̀dá lọ ohun tí a ń pè ní òkè ó ga ju ẹnikẹ́ni yòówù láyé bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro àwọn àìsàn àwọn àjogúnbá ló ga ju ọgbọ́n àti agbára ẹ̀dá lọ wọ́n jẹ́ ìṣòro tàbí àìsàn tó díjú tó ta kókó tó suni sú tàbí tó gọ̀ǹtì ọ ìkejì àwọn òkè wọ́n jẹ́ àdáyébá bí a bá ń pe nǹkan kan lókè ó jẹ́ wípé àdáyébá ni wọ́n ti wà níbẹ̀ kí a tó bí wa gẹ́gẹ́ bí òkè àpáta olúmọ ní ìlú ẹ̀gbá bí ó ti wà níbẹ̀ kí a tó bí lágbájá tí òkè ṣápátì ti wà ní ìbàdàn kí a tó bí làkáṣègbè bẹ́ẹ̀ náà ni kí a tó bí arúgbó tí ń bẹ ní abúlé wa ìgún ìdílé ti wà èyí ni a ń pè ní òkè àwọn nǹkan wọ̀nyí tí ó ti wà nínú ẹbí tó jẹ́ àìsàn àjogúnbá bí wárápá bí àtọ̀gbẹ bí àìsàn búburú mìíràn tí kò ṣe é fẹnu sọtán àwọn nǹkan wọ̀nyí ni a ń pè ní òkè ṣùgbọ́n láṣáálẹ̀ yìí wọ́n pòórá lórúkọ jésù ìkẹta bí òkè ṣe máa ń jẹ́ ìdènà tó takú síbẹ̀ tó ń ṣe ìdíwọ́ fún ìtẹ̀síwájú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àrùn ọjọ́ pípẹ́ àti ìdálóró ẹ̀mí èṣù ń dènà ìtẹ̀síwájú ẹbí àti àṣeyọrí lẹ́nu iṣẹ́ pẹ̀lú irú òkè bẹ́ẹ̀ ayé ènìyàn nínú ayé ènìyàn bí wọ́n bá fàá kì í tó ara wọn ṣùgbọ́n láṣáálẹ̀ yìí yóò tó ara wọn lórúkọ jésù gẹ́gẹ́ bí òkè tí a kò lè ṣí nídìí àwọn ẹlòmíràn ní ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ ni tó jẹ́ wípé wọ́n ti jìjà káàdì pẹ́ púpọ̀ nínú àgbèrè nínú tàbí nínú àlèyàn tàbí nínú tẹ́tẹ́ títa ṣùgbọ́n tí wọn ò bọ́ láṣáálẹ̀ yìí a ó tu ọ sílẹ̀ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àṣà bárakú tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró bí igbó mímu tàbí sìgá tàbí ọtí mímu tàbí tábà ṣùgbọ́n láṣáálẹ̀ yìí ó dòmìnira lórúkọ jésù tí ẹlòmíràn tó jẹ́ òkè ní ìpadà sẹ́yìn ìgbà gbogbo k
ki eniyan ki o di igbekun fun ese sugbon ati tu osele ikerin telomiran je igun tabi epe tabi itakasi ni to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ko riri wipe bi o ti wa nihin lasa le yi gbogbo re yo dopin loruko Jesu ti awon miran ni aisan olori kokun to n gbon owo lo lai ni awo

0: Ni oruko Jesu Kristi Olorun wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀, tẹ́tí sílẹ̀. Bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wúlé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídì, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde ní orúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídì lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

yẹra rẹ wo bí o bá sì ti ń rí iṣẹ́ ìyanu ọlọ́run tí a ṣe fún iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni kì í ṣe wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ sí ó sì jẹ́ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀, Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

lórí igi àgbélébò kí ó lè jẹ́ èrè fún ẹnì kọ̀ọ̀kan wa wẹ́sẹ̀ kẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí lè ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́ kò lè dé ọ̀run. O mọ̀ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láì sí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni ìtumọ̀ èyí? Èyí já sí wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́ kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́, fún ọdún púpọ̀, láì ṣàìsàn, bí kò bá ní ìwà mímọ́ kò lè rí Ọlọ́run. Ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn, agbára èṣù, kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun, àti pé àlákàrà kò sí mọ́, bí kò bá ní ìwà mímọ́ kò lè rí Ọlọ́run. Ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun, ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó, òun ṣẹ́gun àjẹ́. Bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó, bí o bá ní ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹlòmíràn máa sọ fún wa wípé bí o bá gbàdúrà, wọ́n a máa lé ẹ̀mí èṣù jáde, wọ́n a máa gbọ́wọ́dé àwọn aláìsàn, ara wọn a máa dá. Bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí, láì sí ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn ìlérí tí ó tóbi púpọ̀, kì í ṣe láti ní ìwòsàn nìkan, kì í ṣe láti ní owó nìkan, ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó, ohun tí ó ga ju ìwòsàn, ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ, láti jẹ́ alábàápín ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí? Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn? Ìbàjẹ́ ilé ìsìn ni máa ń kọ́. Ìbàjẹ́ kí ọmọ kékeré tí a ọmọdé tí a rán lọ sí ilé ìwé, ọmọ ọdún mẹ́rìnlá, ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, kí ó máa gbóyún wá láti ìta, kí ó gbé wá sínú ilé, ìbàjẹ́ tí a rí nínú ayé ǹjẹ́ a ò rí nínú ìjọ? Ìbàjẹ́ pé kí a máa ṣẹ́yún tí ó pọ̀ nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ìjọ? Ìbàjẹ́ wípé kí a máa purọ́, ìbàjẹ́ olè jíjà, ìbàjẹ́ fàyàwọ́, ìbàjẹ́ àwọn nǹkan ayé wọ̀nyí, ìbàjẹ́ ìṣọ̀ṣọ́ ayé, ìbàjẹ́ wípé kí a máa rin ìrìnkúrìn, kí a máa jẹ ẹ̀jẹ̀kújẹ, kí a máa mu ìmukúmu tí ó wà lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí lọ́wọ́ àwọn tí wọ́n wá sínú ìjọ? Ọ̀pọ̀lọpọ̀ ìjọ lénìí ni a ti bàjẹ́, ẹ̀ṣẹ̀ ti bà wọ́n jẹ́, ìkóbìnrin jọ ńkọ́ ti bà wọ́n jẹ́. Kí a máa yan àlè ní ìta, kí a máa ṣe paṣágà, kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí tí kò dára, ǹjẹ́ bí a ti ń rí nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ? Kí a fi ìjọ àwọn ìjọ mìíràn sílẹ̀ láàrin ìwà ńkọ́. Àwa tí a wà nínú ìjọ, níbi tí a ti ń wà sí ìwà mímọ́, níbi tí a ti ń jẹ́ kí ó yé wa wípé a ní láti jẹ́ mímọ́, ǹjẹ́ irú àwọn ìbàjẹ́ wọ̀nyí, ǹjẹ́ a ti bọ́ lọ́wọ́ wọn? Ǹjẹ́ ìwọ ti bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé? Èyí ni a ń sọ fún wa. Ó ní nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísẹ́ àkọ́kọ́ fún wa ni wípé a ní láti di àtúnbí, a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a ba lè di ti Ọlọ́run, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbàjẹ́, kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́, kí a lè sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí àwọn nǹkan ìjẹkújẹ tí àwọn ayé ń jẹ, ìmukúmu tí àwọn ayé mu, ìrìnkúrìn tí wọ́n rìn, ìbọ̀rìṣà tí wọ́n ń lọ sínú rẹ̀, owó ẹ̀yìn, owó rìbá tí wọ́n ń gbà, àti àwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀, kí ó má bàa sí ní àárín wa, kí a bọ́ kúrò, kí a yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa

0: ìfẹ́kúfẹ́ nítorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ni ó yẹ kí a wo díngí ọ̀rọ̀ ọlọ́run kí a rí wípé àjẹ ti ọlọ́run. Ǹjẹ́ gbà tí ọlọ́run dá ènìyàn báwo ni ó ṣe dá a? Kì í ṣe nínú àwòrán ọlọ́run, nínú ìwà mímọ́ ọlọ́run ni ó dá ènìyàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àkọ́kọ́. Jẹ́ kí a wo Genesis, kí a wo ìfẹ́ ọlọ́run, kí a wo bí ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nǹkan wọ̀nyí. Genesis 1:16. Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Jẹ́ kí a mẹ́nu dúró ń bẹ̀. Ìfẹ́ ọlọ́run ni wípé kí ènìyàn kí ó ba lè jọ òun ní ìwà, ní ìrò, ní ìrìn, ní ìṣe, ní ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà, ó ní jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì, ó dá kọjá èyí ni, ó dá ní àwòrán Ọlọ́run fún ara rẹ̀. Ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko, ẹni tí máa ń fa ẹnì kejì ya. A mọ̀ wípé àwọn ẹranko wọ́n máa ń jẹ ara wọn ni. Àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwa ni Ọlọ́run dá láti jọ òun. Ó fẹ́ jẹ́ baba fún wa ni. Ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. 1:17. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ó jẹ́ mọ̀, àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa ń rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin, egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin, egungun méje ló fún. Ńbo ló ti rí kà? Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Ó rí níhìn tó sọ wípé ní 17:27, ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o, àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́, ìwà mímọ́ yìí kan náà ni a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábápín àwòrán àti ìwà Ọlọ́run. Èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wo Efésù 4:24. Efésù 4:24. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run. Fiyèsí dáradára o, èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdáwa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Ẹni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀, èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run ń fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù 1, nínú Matthew 5, a ti kà á fún wa nínú Rome 8. Jẹ́ kí a tún wò ó nínú Efésù 5:17. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, láìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n, ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀, àti pé kí ó má ṣe àléébù kan. Kí a lè jẹ́ aláìlábùkù, kí a lè wà ní mímọ́. Báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe. Àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí o ni lati wa ninu wa bi abawo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo Olorun le awa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese iketa olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisisin yi olorun tun fe tun wada ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni a se so fun ninu beli wo pe gbogbo eniyan ni o sa ti se ti o si kuna ogun olorun sugbon ko te olorun lorun wi pe ki a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile ri sibe o nfe tun wada o nfe tun wa mo o nfe tun wa se o nfe fi eje Jesu Christi wewa ti ki yo fi si aboko iri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan sosho ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun ye ki a tun pada si peteru kini peteru keji se gafara fun mi peteru keji ori kini ese ikerin peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o se se yebiye fun wa pe nipa ewon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun ye ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun ye ki n bi o ni ibere kan ki o se je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo sese fun agbere lati tun wa ni igbese aye wa ki a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo n paro obirin ododun lo n se igbeyawo miran nje a le so wi pe iru eni be o ni o je alabapin iwa olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wi pe eka niru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa olorun rara tabi ari eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o n gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo olorun won ti de alabapin iwa olorun aworan olorun tabi eni ti n so eni leyin akorira olorun abi awon alafojudi ti a ka bibeli fun a fe ka gbogbo bibeli fun sibe sibe iwa ibaje o kuro lowo e se a le so wi pe iru eni be o ti di alabapin iwa olorun agberaga nko ahale nko alaroshe on boboro nko asa egboran si obi ninu oluwa nko awa ti a je bi oluso agotan lori re mo je bi obi lori re awasu ọjọ́ ajé ni, ọjọ́ bọ̀ ni, ọjọ́ àìkú ni, a wàásù títí, síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀. Ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀. Ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣàìgbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú Olúwa, ṣé a lè sọ wípé ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Ọ̀dàlẹ̀ ńkọ́, aláìníyè nínú, aláìnífẹ̀ẹ́, oníkúpani ènìyàn, alágídí, aláìláàánú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní àwòrán Ọlọ́run. Ó ń fẹ́ kí a ní ìwà bíi ti Ọlọ́run. Kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú Ọlọ́run. Báwo ni nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè ṣeé ṣe? Ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára Ọlọ́run. Nítorí wípé Ọlọ́run lágbára láti tún wa ṣe, láti tún wa mọ, láti tún wa dá, láti yí wa padà, láti wẹ̀ wá mọ́, láti fọ ọkàn, èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa láti fọ mọ́ kí ó funfun ju snow lọ. Ọlọ́run kò lè kùnà, agbára rẹ̀ kò lè kùnà. Èyí ni a fi sọ fún wa pé nípa agbára Ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi. Àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Yẹ kí a wo orin Dáfídì 142. Orin Dáfídì 142, ẹsẹ̀ 11. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lè agbára. Bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́, bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́, bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wá sí ìgbésí ayé rẹ, kí ó sì rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni awẹ̀nà ni a mú kúrò, o ṣe sọ fún Ọlọ́run, o mọ̀ wípé agbára wà nínú Ọlọ́run. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wẹ ọkàn rẹ mọ́, kí Ọlọ́run kí ó tún ọ dá, kí Ọlọ́run kí ó tún ọ ṣe, kí Ọlọ́run kí ó fọ ọ funfun ju snow lọ, ó lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá sọ fún wípé òun fẹ́ kí ó wẹ̀ ọ mọ́, ṣé o rí wípé a máa ń kọ lórin wípé Kristi Jésù lágbára, agbára láti dáríjì, agbára tí ń sọni dààyè, agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé Jésù Kristi lágbára. À ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí ó ṣe lè pọ̀ tó, bí ó ṣe lè jinlẹ̀ tó, bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé Jésù Kristi ó lágbára láti sọni dọ̀tun, ó lágbára láti wẹ̀ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, láti sọni di pípé, ó lágbára láti pa wá mọ́. Nínú ìwẹ̀nùmọ́ yìí, nínú pípé yìí, nínú ìsọdọ̀tun, nínú ìwà mímọ́ yìí títí dé òpin wípé Jésù Kristi lágbára. Kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba, ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ, Jésù Kristi lágbára láti pa ipá àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ. Kí ni ó yẹ kí ó ṣe? Ohun tí ó yẹ kí ó ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ Jésù Kristi, kí o sọ fún yín pé òun gbẹ́ngbẹ́ ọ, kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn án, ìyípadà tí ó dájú, ìyípadà tí bá ní kalẹ̀, ìyípadà tí ó wà nínú ọkàn, ìyípadà tí ó wà nínú èrò, ìyípadà tí ó wà nínú ẹ̀ṣẹ̀, ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ, ó lè ṣe. Nítorí pé Ọlọ́run wa kì í kùnà. Kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó bá wá, ó dájú wípé Jésù Kristi pẹ̀lú agbára rẹ̀, pẹ̀lú agbára ìsọdọmọ, pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́, yóò wẹ̀ ọ mọ́, yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ. Wo Jeremiah 32. Jeremiah 32, ẹsẹ̀ 17. Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn, tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó wo ìgbésí ayé Jósẹ́fù, bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú. omokunrin yi ni ari we pe o ni emi o sese nkan buburu yi ti emi o si da ese si oluwa olorun mi o gbe igbese aye ailese oran ti samueli ti olorun fun ni agbara ti olorun fun ni ori ofe lati gbe igbese aye ailese oran ti jeremiah ninu majemu lailai ti olorun fun ni ori ofe lati kekere lati gbe igbese aye ododo igbese aye alaafia oran ti danieli ti a fe wa esun si lese ti a so wi pe iba ase nipa ti ijoba iba ase nipa ewa ti ara re wi pe a ko le ri esun kankan ka si lese afi nipa esin nipa ti olorun re bi o ti le je pe a so sinu iho kinun a ri pe o mu iduro re wi pe ohun ko ni fi ohun kohun ba ara ohun je oran si shedraki meshaki ati abednego olorun ti o fun awon ini agbara ni ipa ni ori ofe lati gbe igbese aye ailese olorun le se fun o oran ti jesu christi apere wa oran ti jesu christi eni ti o wa lati ku ese ara aye lo ti o si so fun a wi pe ki a je pipe ki a je mimo gege bi baba wa tin be le orun bi o ti je pipe bi o ti je mimo wo luko ori kini luko ori kini ese iketa dini ogoji nitori ko si ohun ti olorun ko le se o le gba olowo ise nitori ko si ohun ti olorun ko le se o le we omo ki o fun josno lo nitori ko si ohun ti olorun ko le se o le mu eda adamu ti o wa ninu re eda ise ti o wa ninu re o le yo kuro nitori ko si ohun ti olorun ko le se o le so de alabapin iwa olorun aworan olorun nitori ko si ohun ti olorun ko le se o le mu awon ese ti o wa ninu okan re ti o wa ninu eda re ti o wa ninu ero okan re o le mu awon ese won ikuro o le mu ki o gbe igbese aye ailese ni ojo meje ti o wa ninu ose ni ose merin ti o wa ninu osu ni osu mejila ti o wa ninu odun kookan o le mu ki o gbe igbese aye ailese nitori kini nitori ko si ohun ti olorun ko le se o le mu awon nkan ti o tin joba lori re gege bi ese gege bi ailera gege bi ohun ti o ro wi pe oni le bo lowo re o le mu o kuro o le so won di alailagbara o le je ki o je olubori alagbara lori ese nitori ko si ohun ti olorun ko le se wo ese ikerin le ni adorin ati ese ikarun din ni ogorin luku ori kini ese ikerin le ni adorin pe ohun o fi fun wa lati gba wa lowo awon ota wa ki awa ki o le ma sin laifoya ni mimo iwa ati le ododo ni waju re le ojo aye wa gbogbo wi pe o sese fun olorun ninu agbara re se agbara ti o da orun ati aye se ko le yi o pada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ile se ko le yi o pada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi o pada ni agbara ti jesu christi ti o fi jidide kuro ninu oku se ko le yi o pada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa o ni ki awa ki o ma sin le aipoya o ni ni mimo iwa ki o ma si ore binu kankan lenu re ki o ma si ija lowo re ki o ma si erokero ninu re ki o ma si aran kan ki o ma si inu nibi ki o ma si ohun kohun ti o le se ti a o so wi pe eje ese tabi ton je ese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ki a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ki a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje jesu christi ki kuna o sese fun olorun lati pawamo wo juda ese ikerin lelogun juda ese ikerin lelogun nje ti eni ti o le payinmo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun wepe o le pawamo lai kose o le pawamo lai subu o le pawamo lai pada sinu aye o le pawamo lai pada sinu ese o le pawamo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibikibi o le pawamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini pa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo Jeremiah ori 33 ese iketa ke pe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a ke pe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je wo pe omo lo ngbe ni lo sorun ni aba ma bi won le ni lai lo nka bi o ba je wo pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je wo pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan ogbe ni lo sorun awon nkan aye won yo gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju olowa nkan ti o se ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere e ni a n pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a ke pe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa e ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun we pe a nfe nkan yi a nfe nkan yi a nfe wa mimo a nfe aworan olorun ni igbese aye wa ninu Jeremiah ori 29 ese iketala eyin o si safari mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo isomi isodi mimo isodotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan tokan gbadura bi o ba je wepe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe oni eyin o safari mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun olorun pelu ikerora ki a so fun olorun pelu igbagbo ki a so fun olorun pelu okan ti safari olorun ki a so fun olorun wi pe olorun iwa mimo ti a nso nipa re yi iwa mimo ti a daruko re yi iwa mimo ti a tenumo mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwa ya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe e ni ohun ini ti mo nfe e ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo
1: ki oro mi ti o di mimo ki rin mi ki o je mo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo nduro se o le kunle o le gbadura o le kepe olorun o saferi olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori ige agbelebu o fe ki o fo lowo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala be fun idariji ese so fun olorun we pe ki o fun ole ore ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesaye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi oun ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ki pe olorun o daju we pe ni o se fun o

0: ìwé àwọn onídàájọ́. Orí ìkọkànlá. Jefta ara Gileadi sì jẹ́ akọni ọkùnrin. Òun sì jẹ́ ọmọ Panṣágà obìnrin kan. Gileadi sì bí Jefta. Aya Gileadi sì bí àwọn ọmọkùnrin fún un. Nígbà tí àwọn ọmọ aya náà sì dàgbà, wọ́n sì lé Jefta jáde. Wọ́n sì wí fún un pé, ìwọ kì yóò jogún ní ilé bàbá wa nítorí pé ọmọ àjèjì obìnrin ni ìwọ ṣe. Nígbà náà ni Jefta sá kúrò lọ́dọ̀ àwọn arákùnrin rẹ̀. Òun sì jókòó ní ilé Tóbù. Àwọn ènìyàn lásán sì kó ara wọn jọ sọ́dọ̀ Jefta. Wọ́n sì bá a jáde lọ. Ó sì ṣe lẹ́yìn ijọ́ mélòó kan, àwọn ọmọ Amoni bá Israẹli jagun. Ó sì ṣe nígbà tí àwọn ọmọ Amoni bá Israẹli jagun, àwọn àgbà Gileadi sì lọ mú Jefta láti ilẹ̀ Tóbù wá. Wọ́n sì wí fún Jefta pé, "Wá, jẹ olórí wa kí àwa tó lè bá àwọn ọmọ Amoni jà." Jefta sì wí fún àwọn àgbà Gileadi pé, "Ẹ̀yin kò ti kórìíra mi, ẹ̀yin kò ti lé mi kúrò ní ilé bàbá mi. Èyí sì ti ṣe tí ẹ̀yin fi tọ̀ mí wá ní ìsinsìnyí, nígbà tí ẹ̀yin wà nínú ìpọ́njú." Àwọn àgbà Israẹli sì wí fún Jefta pé, "Nítorí náà ni àwa ṣe padà tọ̀ ọ́ ní ìsinsìnyí kí ìwọ kí o lè bá wa lọ, kí o sì bá àwọn ọmọ Amoni jà, kí o sì jẹ́ olórí wa àti ti gbogbo àwọn ará Gileadi." Jefta sì wí fún àwọn àgbà Gileadi pé, "Bí ẹ̀yin bá mú mi padà láti bá àwọn Amoni jà, tí Olúwa bá sì fi wọ́n fún mi, èmi ò jẹ́ olórí yín bí." Àwọn àgbà Gileadi sì wí fún Jefta pé, "Jẹ́ kí Olúwa kí ó ṣe ẹlẹ́rìí láàrin wa lóòótọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, bẹ́ẹ̀ ni àwa ó ṣe." Nígbà náà ni Jefta bá àwọn àgbà Gileadi lọ. Àwọn ènìyàn náà sì fi jẹ olórí àti balógun wọn. Jefta sì sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ níwájú Olúwa ní Mispa. Jefta sì rán oúnṣẹ́ sí ọba àwọn ọmọ Amoni wípé, "Kí ni ó ṣe tèmi tìrẹ tí ìwọ fi tọ̀ mí wá láti jà ní ilẹ̀ mi?" Ọba àwọn ọmọ Amoni sì dá àwọn oúnṣẹ́ Jefta lóhùn pé, "Nítorí tí Israẹli ti gba ilẹ̀ mi, nígbà tí wọ́n gòkè ti Íjíbítì wá láti Anoni títí dé Jaboku àti títí dé Jọ́dánì, ǹjẹ́ ní ìsinsìnyí fi ilẹ̀ wọn nì sílẹ̀ ní àlàáfíà?" Jefta sì tún ránṣẹ́ sí ọba àwọn ọmọ Amoni. Ó sì wí fún un pé, "Báyìí ni Jefta wí, Israẹli kò gba ilẹ̀ Moabu tàbí ilẹ̀ àwọn ọmọ Amoni." Ṣùgbọ́n nígbà tí Israẹli gòkè ti Íjíbítì wá, tí wọ́n sì rìn ní aginjù títí dé Òkun Pupa, tí wọ́n sì dé Kadeṣì, nígbà náà ni Israẹli ránṣẹ́ sí ọba Edomu wípé, "Mo bẹ̀ ọ́, jẹ́ kí mi kí ó kọjá ní ilẹ̀ rẹ." Ṣùgbọ́n ọba Edomu kò gbọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ó sì ránṣẹ́ sí ọba Moabu pẹ̀lú, ṣùgbọ́n kò fẹ́. Israẹli sì jókòó ní Kadeṣì. Nígbà náà ni ó rìn láàrin aginjù, ó sì yí ilẹ̀ Edomu àti ilẹ̀ Moabu ká, ó sì yọ ní ìhà ìlà ọ̀run ilẹ̀ Moabu, wọ́n sì dúró sí ìhà kejì Anoni, ṣùgbọ́n wọn kò wá sínú àlà Moabu, nítorí pé Anoni ni àlà Moabu. Israẹli sì ránṣẹ́ sí Sihoni, ọba àwọn Amori, ọba Heshboni. Israẹli sì wí fún un pé, "Àwa bẹ̀ ọ́, jẹ́ kí àwa kí ó kọjá láàrin ilẹ̀ rẹ sí ipò omi." Ṣùgbọ́n Sihoni kò gbẹ́kẹ̀lé Israẹli láti kọjá ní agbègbè rẹ̀. Ṣùgbọ́n Sihoni kó gbogbo ènìyàn rẹ̀ jọ, wọ́n sì dò ní Jahasi, wọ́n sì bá Israẹli jagun. Olúwa Ọlọ́run Israẹli sì fi Sihoni àti gbogbo ènìyàn rẹ̀ lé Israẹli lọ́wọ́, wọ́n sì kọlù wọ́n. Israẹli sì gba gbogbo ilẹ̀ àwọn Amori, àwọn ènìyàn ilẹ̀ náà, wọ́n sì gba gbogbo agbègbè àwọn Amori láti Anoni títí dé Jaboku àti láti aginjù títí dé Jọ́dánì. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run Israẹli lé àwọn Amori kúrò níwájú Israẹli àwọn ènìyàn rẹ̀? Ìwọ àgbà bí? Ìwọ kì yóò àgbà èyí tí Kemoṣu òrìṣà rẹ fi fún ọ láti ní? Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí Olúwa Ọlọ́run wa bá lé kúrò níwájú wa, lílẹ̀ wọn ni àwa ó gbà. Ǹjẹ́ ìwọ àsànjú Balaki ọmọ Sipporu, ọba Moabu, òun a bá Israẹli ṣe gbólóhùn asọ̀ rí, tàbí ó a bá wọn jà rí? Nígbà tí Israẹli fi jókòó ní Heshboni àti àwọn ìlú rẹ̀, àti ní Aroeri àti àwọn ìlú rẹ̀, àti ní gbogbo àwọn ìlú tí ó wà lọ títí dé ẹ̀bá Anoni ní ọ̀ọ́dúnrún ọdún, èṣe tí ẹ̀yin kò fi gbà á ní àkókò náà. Nítorí náà, èmi kò ṣẹ̀ ọ́, ṣùgbọ́n ìwọ ni ó ṣẹ̀ mí ní bíbá mi jà, kí Olúwa onídàájọ́ kí ó ṣe ìdájọ́ ní òní láàrin àwọn ọmọ Israẹli àti àwọn ọmọ Amoni. Ṣùgbọ́n ọba àwọn ọmọ Amoni kò fetí sí ọ̀rọ̀ Jefta tí ó rán sí. Nígbà náà ni ẹ̀mí Olúwa bàlé Jefta, òun sì kọjá Gileadi àti Manase. Ó sì kọjá Mispa àti Gileadi, àti láti Mispa àti Gileadi, ó sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni. Jefta sì jẹ́ ẹ̀jẹ́ fún Ọlọ́run, ó sì wí pé, "Bí ìwọ bá jẹ́ fi àwọn ọmọ Amoni lé mi lọ́wọ́, yóò sì ṣe ohunkóhun tí ó bá ti ojú ilẹ̀kùn ilé mi wá ìpàdé mi, nígbà tí èmi bá ti ọ̀dọ̀ àwọn Amoni padà bọ̀ ní àlàáfíà, kí Olúwa ni yóò jẹ́, èmi ó sì fi irú ẹ̀bọ sísun." Jefta sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni láti bá wọn jà. Olúwa sì fi wọn lé lọ́wọ́. Òun sì pa wọ́n ní ìpakúpa láti Aroeri lọ títí dé àtiwọ Miniti, àní ogún ìlú títí ó fi dé Abeli Kiramimu. Bẹ́ẹ̀ ni a ṣẹ́gun àwọn ọmọ Amoni níwájú àwọn ọmọ Israẹli. Jefta sì bọ̀ sí ilé rẹ̀ ní Mispa, ti kíyèsí, ọmọbìnrin rẹ̀ sì jáde wá ìpàdé rẹ̀ tí ohun ti tímbrìlì àti ijó, ó nìkan sì ni ọmọ rẹ̀, lẹ́yìn rẹ̀ kò ní ọmọkùnrin tàbí ọmọbìnrin. Ó sì ṣe nígbà tí ó rí, ó fa aṣọ rẹ̀ ya, ó sì wí pé, yéè, ọmọ mi, ìwọ rẹ̀mí sílẹ̀ gidigidi, ìwọ sì ní ọkàn nínú àwọn tí ń yọ mí lẹ́nu. Nítorí èmi ti ya ẹnu mi sí Olúwa, èmi kò sì lè padà. Òun sì wí fún un pé, bàbá mi, ìwọ ti ya ẹnu rẹ sí Olúwa. Ṣe sí mi gẹ́gẹ́ bí èyí tí ó ti ẹnu rẹ jáde, níwọ̀n bí Olúwa ti gbẹ̀san fún ọ lára àwọn ọ̀tá rẹ, àní lára àwọn ọmọ Amoni. Òun sì wí fún bàbá rẹ̀ pé, jẹ́ kí a ṣe nǹkan yìí fún mi. Jọ̀wọ́ mi jẹ́ ní oṣù méjì, kí èmi kí ó lọ, kí èmi sì sọ̀kalẹ̀ sórí òkè, kí èmi kí ó lè sọkún nítorí ìwà wúndíà mi, èmi àti àwọn ẹgbẹ́ mi. Òun sì wí pé lọ, ó sì rán lọ níwọ̀n oṣù méjì, ó sì lọ àti òun àti àwọn ẹgbẹ́ rẹ̀, ó sì sọkún nítorí ìwà wúndíà rẹ̀ lórí òkè wọn ni. Ó sì ṣe ní òpin oṣù kejì, ó sì padà wá sọ́dọ̀ bàbá rẹ̀, ẹni tí ó ṣe sí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó jẹ́, òun kò sì mọ ọkùnrin, ó sì di ìlànà ní Ísírẹ́lì pé kí àwọn ọmọbìnrin Ísírẹ́lì máa lọ ní ọdọọdún láti po òǹrere ọmọbìnrin Jefta ará Gileadi ní ọjọ́ mẹ́rin ní ọdún.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé àwọn onídàájọ́ orí ìkejìlá. Àwọn ọkùnrin Efraimu sì kó ara wọn jọ, wọ́n sì kọjá sí ìhà àríwá, wọ́n sì wí fún Jefta pé, "Eṣe tí ìwọ fi rí kọjá láti bá àwọn ọmọ Amoni jà, tí ìwọ kò sì pè wá kí àwa kí ó lè bá ọ lọ, àwo finá pin ilé rẹ mọ́ ọ lórí." Jefta sì wí fún wọn pé, "Èmi àti àwọn ènìyàn mi ti ń bá àwọn ọmọ Amoni jà gidigidi. Nígbà tí èmi ké pè yín, ẹ̀yin kò sì gbà mí ní ọwọ́ wọn. Nígbà tí èmi sì rí pé ẹ̀yin kò gbà mí, ó fi ẹ̀mí mi wéwu. Èmi sì ré kọjá sọ́dọ̀ àwọn ọmọ Amoni. Olúwa sì fi wọ́n lé mi lé ọwọ́. Nítorí kí ni ẹ̀yin àṣe gòkè tọ̀ mí wá ní òní láti bá mi jà?" Nígbà náà ni Jefta kó gbogbo àwọn ọkùnrin Gileadi jọ, ó sì bá Efraimu jà. Àwọn ọkùnrin Gileadi sì kọlu Efraimu, nítorí tí wọ́n wí pé ìsáǹsá Efraimu ni ẹ̀yin ará Gileadi ṣe láàrin Efraimu àti láàrin Manase. Àwọn ará Gileadi sì gba ìwọ́dọ̀ Jordani síwájú Efraimu. Ó sì ṣe, nígbà tí àwọn ìsáǹsá Efraimu bá wí pé, "Jẹ́ kí èmi kí ó rí kọjá," àwọn ọkùnrin Gileadi sì wí fún pé, "Efraimu kí ìwọ ṣe bí òun bá sì wí pé ń dá o." Wọ́n sì wí fún pé, "Ǹjẹ́ wí pé Ṣiboléti?" Òun sì wí pé, "Ṣiboléti," nítorí pé òun kò lè pè é rere. Wọ́n sì mú, wọ́n sì pa á sí ìwọ́dọ̀ Jordani. Àwọn tí ó sì ṣubú ní àkókò náà nínú àwọn Efraimu jẹ́ 21,000 ènìyàn. Jefta sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún mẹ́fà. Jefta ará Gileadi sì kú, a sì sin sí ọ̀kan nínú àwọn ìlú Gileadi. Lẹ́yìn rẹ̀ ni Ibsani ará Bẹ́tílẹ́hẹ̀mù ṣe ìdájọ́ Ísírẹ́lì. Ó sì ní 30 ọmọkùnrin àti 30 ọmọbìnrin tí òun rán lọ sí òde. Ó sì fẹ́ 30 ọmọbìnrin láti òde wá fi fún àwọn ọmọkùnrin rẹ̀. Òun sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún méje. Ibsani sì kú, a sì sin ní Bẹ́tílẹ́hẹ̀mù. Lẹ́yìn rẹ̀ ni Eloni ti ẹ̀yà Sebuluni ṣe ìdájọ́ Ísírẹ́lì. Òun sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún mẹ́wàá. Eloni ti ẹ̀yà Sebuluni sì kú, a sì sin ní Aijaloni ní ilẹ̀ Sebuluni. Lẹ́yìn rẹ̀ ni Abdoni ọmọ Hileli ti Piratoni ṣe ìdájọ́ Ísírẹ́lì. Òun sì ní 40 ọmọkùnrin àti 30 ọmọ ọmọ tí ń gun 70 ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Òun sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún mẹ́jọ. Abdoni ọmọ Hileli ti Piratoni sì kú, a sì sin ní Piratoni ní ilẹ̀ Efraimu ní òkè àwọn Amaleki. Ìwé àwọn onídàájọ́ orí ìkẹtàlá. Àwọn ọmọ Ísírẹ́lì sì tún ṣe èyí tí ṣe búburú ní ojú Olúwa. Olúwa sì fi wọ́n lé àwọn Filistini ní ọwọ́ ní 40 ọdún. Ọkùnrin kan ará Sora sì wà tí í ṣe ìdílé Dani, orúkọ rẹ̀ sì ni Manoa. Obìnrin rẹ̀ sì yàgàn, kò sì bímọ. Áńgẹ́lì Olúwa sì farahàn obìnrin náà, ó sì wí fún un pé, "Ṣàkíyèsí, ìwọ yàgàn, ìwọ kò sì bímọ, ṣùgbọ́n ìwọ lóyún, ìwọ sì bí ọmọkùnrin kan. Ǹjẹ́ nítorí náà kíyèsára, èmi bẹ̀ ọ́, má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, má sì ṣe jẹ ohun àìmọ́ kan. Nítorí kíyèsí, ìwọ lóyún, ìwọ sì bí ọmọkùnrin kan. Kí abẹ kí ó má ṣe kàn án lórí, nítorí násìrì Ọlọ́run ni ọmọ náà ó jẹ́ láti inú wá." Òun ó bẹ̀rẹ̀ sí gba Ísírẹ́lì ní ọwọ́ àwọn Filistini. Nígbà náà ni obìnrin náà wá, ó sì rò fún ọkọ rẹ̀ wípé, "Ènìyàn Ọlọ́run kan wá sọ́dọ̀ mi, ìrí rẹ̀ sì dàbí ìrí áńgẹ́lì Ọlọ́run, ó ní ẹ̀rù gidigidi. Ṣùgbọ́n èmi kò bí léèrè ibi tí ó ti wá, bẹ́ẹ̀ ni òun kò sì sọ orúkọ rẹ̀ fún mi. Ṣùgbọ́n òun sọ fún mi pé kíyèsí, ìwọ lóyún, ìwọ sì bí ọmọkùnrin kan. Nítorí náà, má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ ohun àìmọ́ kan nítorí násìrì ọlọ́run ni ọmọ náà ó jẹ́ láti inú wá títí di ọjọ́ ikú rẹ̀. Nígbà náà ni Manoah bẹ Olúwa, ó sì wí pé, Olúwa, èmi bẹ ọ́, jẹ́ kí ènìyàn Ọlọ́run tí ìwọ rán tún tọ̀ wá wá, kí ó lè kọ́ wa ní ohun tí àwa ó ṣe sí ọmọ náà tí a ó bí. Ọlọ́run sì gbọ́ ohùn Manoah, áńgẹ́lì Ọlọ́run náà sì tún tọ obìnrin náà wá bí òun ti jókòó nínú oko. Ṣùgbọ́n Manoah, ọkọ rẹ̀ kò sí níbẹ̀ pẹ̀lú rẹ̀. Obìnrin náà sì yára kánkán, ó sì súré, ó sì sọ fún ọkọ rẹ̀, ó sì wí fún pé, kíyèsí, ọkùnrin tí ó tọ̀ mí wá ní ìje ló fara hàn mí. Manoah sì dìde, ó sì tẹ̀lé aya rẹ̀, ó sì wá sọ́dọ̀ ọkùnrin náà, ó sì bí pé ìwọ ni ọkùnrin náà tí ó bá obìnrin náà sọ̀rọ̀, òun sì wí pé èmi ni. Manoah sì wí pé, ǹjẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣe, ìwọ ọmọ náà yóò ti jẹ́, iṣẹ́ rẹ̀ yóò ti jẹ́. Áńgẹ́lì Olúwa sì wí fún Manoah pé, ní gbogbo èyí tí mo sọ fún obìnrin náà ni kí ó kíyèsí, kí ó má ṣe jẹ ohun kan tí ó ti inú àjàrà wá, kí ó má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹ ohun àìmọ́ kan, gbogbo èyí tí mo pa láṣẹ fún un ni kí ó kíyèsí. Manoah sì wí fún áńgẹ́lì náà pé, èmi bẹ ọ́, jẹ́ kí àwa kí ó dá ọ dúró, títí àwa ó sì fi pèsè ọmọ ewúrẹ́ kan fún ọ. Áńgẹ́lì Olúwa náà sì wí fún Manoah pé, bí ìwọ tilẹ̀ dá mi dúró, èmi kì yóò jẹ nínú àkàrà rẹ. Bí ìwọ bá sì rú ẹbọ sísun kan, Olúwa ni kí ìwọ kí o rú u sí, nítorí Manoah kò mọ̀ pé áńgẹ́lì Olúwa ní í ṣe. Manoah sì wí fún áńgẹ́lì Olúwa náà pé, orúkọ rẹ, nítorí nígbà tí ọ̀rọ̀ rẹ bá ṣẹ, kí àwa kí ó lè bọ́lá fún ọ. Áńgẹ́lì Olúwa náà sì wí fún un pé, èṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi, kíyèsí, ìyanu ni. Manoah sì mú ọmọ ewúrẹ́ kan pẹ̀lú ẹbọ ohun jíjẹ, ó sì ru lórí àpáta kan sí Olúwa. Áńgẹ́lì náà sì ṣe ohun ìyanu, Manoah àti obìnrin rẹ̀ sì ń wò ó. Ó sì ṣe tí ọwọ́ iná náà ń lọ sókè ọ̀run láti ibi pẹpẹ náà wá. Áńgẹ́lì Olúwa náà sì gòkè nínú ọwọ́ iná tí ó ti ibi pẹpẹ jáde wá. Manoah àti aya rẹ̀ sì ń wò ó, wọ́n sì dojúbolẹ̀. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa náà kò sì tún farahàn fún Manoah tàbí aya rẹ̀ mọ́. Nígbà náà ni Manoah tó wá mọ̀ pé áńgẹ́lì Olúwa ní í ṣe. Manoah sì wí fún aya rẹ̀ pé, kíkú ni àwa ó kú yìí, nítorí tí àwa ti rí Ọlọ́run. Aya rẹ̀ sì wí fún un pé, ìbá ṣe pé ó wo Olúwa láti pa wá, òun kì bá ti gba ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ ní ọwọ́ wa. Bẹ́ẹ̀ ni òun kì bá ti fi gbogbo nǹkan wọ̀nyí hàn wá, bẹ́ẹ̀ ni òun kì bá ti sọ̀rọ̀ irú nǹkan wọ̀nyí fún wa ní àkókò yìí. Obìnrin náà sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Samsoni. Ọmọ náà sì dàgbà, Olúwa sì bùkún, ẹ̀mí Olúwa sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú rẹ̀, ní Mahanidani ní agbede méjì Sora àti Eshtaolu.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé àwọn onídàájọ́. Orí ìkẹrìnlá. Samsoni sì sọ̀kalẹ̀ lọ sí Timna, ó sì rí obìnrin kan ní Timna, ọ̀kan nínú àwọn ọmọbìnrin Filistini. Ó sì gòkè wá, ó sì sọ fún bàbá òun ìyá rẹ̀. Ó sì wí pé, èmi rí obìnrin kan ní Timna nínú àwọn ọmọbìnrin àwọn Filistini, ǹjẹ́ nítorí náà ẹ fẹ́ fún mi ní aya? Nígbà náà ni bàbá òun ìyá rẹ̀ wí fún un pé, kò sí obìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn arákùnrin rẹ, tàbí nínú gbogbo àwọn ènìyàn mi tí ìwọ fi ń lọ ní obìnrin nínú àwọn aláìkọlà Filistini. Samsoni sì wí fún bàbá rẹ̀ pé, fẹ́ ẹ fún mi, nítorí pé ó wù mí gidigidi. Ṣùgbọ́n bàbá àti ìyá rẹ̀ kò mọ̀ pé àti ọwọ́ Olúwa wá ni, nítorí pé òun ń wá ọ̀nà láti bá àwọn Filistini jà, nítorí pé ní àkókò náà, àwọn Filistini ni aláṣẹ ní Israeli. Nígbà náà ni Samsoni sọ̀kalẹ̀ lọ sí Timna, àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Ó sì dé ibi ọgbà àjàrà tí ó wà ní Timna, sì kíyèsí, ẹgbọrọ kìnìún kan kíramúramù sí, ẹ̀mí Olúwa sì balẹ̀, ó sì fà á ya bí ìbá ti fa ọmọ ewúrẹ́ ya. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan ní ọwọ́ rẹ̀, òun kò sì sọ fún bàbá tàbí ìyá rẹ̀ ní ohun tí ó ṣe. Ó sì sọ̀kalẹ̀ lọ, ó sì bá obìnrin náà sọ̀rọ̀, òun sì wú Samsoni gidigidi. Lẹ́yìn ijọ́ mélòó kan, ó sì tún padà láti mú obìnrin náà, ó sì yà láti wo òkú kìnìún náà, sì kíyèsí, ìṣù ọ̀pọ̀ oyin wà nínú òkú kìnìún náà àti oyin. Ó sì bù nínú rẹ̀ sí ọwọ́ rẹ̀, ó sì ń jẹ ní àjẹrìn títí ó fi dé ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ̀. Ó sì fi fún wọn, wọ́n sì jẹ, ṣùgbọ́n òun kò sọ fún wọn pé nínú òkú kìnìún ni òun ti mú oyin náà wá. Bàbá rẹ̀ sì sọ̀kalẹ̀ tọ obìnrin náà lọ. Samsoni sì ṣe àsè níbẹ̀, nítorí pé bẹ́ẹ̀ ni àwọn ọmọkùnrin yìí máa ṣe. Ó sì ṣe nígbà tí wọ́n rí i, wọ́n sì mú ọgbọ̀n ènìyàn wá bá akẹgbẹ́. Samsoni sì wí fún wọn pé, ẹ jẹ́ kí n pa àlọ́kàn fún yín, bí ẹ̀yin bá lè já a fún mi títí ijọ́ méje àsè yìí, tí ẹ̀yin bá sì mọ̀ ọ́, ǹjẹ́ èmi ó fún yín ní ọgbọ̀n ẹ̀wù àti ọgbọ̀n ìpààrọ̀ aṣọ, ṣùgbọ́n bí ẹ̀yin kò bá lè já a fún mi, ǹjẹ́ ẹ̀yin ó fún mi ní ọgbọ̀n ẹ̀wù àti ọgbọ̀n ìpààrọ̀ aṣọ. Wọ́n sì wí fún un pé pa àlọ́ rẹ kí àwa kí ó gbọ́. Ó sì wí fún wọn pé láti inú ọ̀jẹun ni oúnjẹ ti jáde wá àti láti inú alágbára ni adùn ti jáde wá. Wọn kò sì lè já àlọ́ náà níwọ̀n ìjọ́ mẹ́ta. Ó sì ṣe ní ìjọ́ keje. Wọ́n sì wí fún obìnrin Samsoni pé tan ọkọ rẹ kí ó lè já àlọ́ náà fún wa kí àwa kí ó má bàa fi iná sun ìwọ àti ilé bàbá rẹ. Ẹ̀yin pè wá kí ẹ̀yin kí ó lè gba ohun ìní wa ni. Bẹ́ẹ̀ akọ. Obìnrin Samsoni sì sọkún níwájú rẹ̀. Ó sì wí pé ìwọ kórìíra mi ni. Ìwọ kò sì fẹ́ràn mi. Ìwọ pa àlọ́kan fún àwọn ọmọ ènìyàn mi. Ìwọ kò sì já a fún mi. Òun sì wí fún pé kíyèsí. Èmi kò já a fún bàbá àti ìyá mi. Èmi ò já a fún ọbí. Ó sì sọkún níwájú rẹ̀ títí ìjọ́ méje tí àsè náà gbà. Ó sì ṣe ní ìjọ́ keje. Ó sì já a fún un. Nítorí pé òun ṣe é ní àìsinmi púpọ̀. Òun sì já àlọ́ náà fún àwọn ọmọ ènìyàn rẹ̀. Àwọn ọkùnrin ìlú ńlá náà sì wí fún un ní ìjọ́ keje kí oòrùn kí ó tó wọ̀ pé kí ni ó dùn ju oyin lọ. Kí ni ó sì ní agbára ju kìnì ń lọ. Òun sì wí fún wọn pé ìbáṣepé ẹ̀yin kò fi ẹgbọrọ abo màálùú mi tulẹ̀. Ẹ̀yin kì bá ti mọ àlọ́ mi. Ẹ̀mí Olúwa sì balẹ̀. Ó sì sọ̀kalẹ̀ lọ sí Ashkeloni. Ó sì pa 30 ọkùnrin nínú wọn. Ó sì kó ẹrù wọn. Ó sì fi ìpààrọ̀ aṣọ fún àwọn tí ó já àlọ́ náà. Ìbínú rẹ̀ sì ru. Òun sì gòkè lọ sí ilé bàbá rẹ̀. Wọ́n sì fi obìnrin Samsoni fún ọkùnrin kan nínú àwọn ẹgbẹ́ rẹ̀ tí í ṣe ọ̀rẹ́ rẹ̀. Ìwé àwọn onídàájọ́ orí ìkẹẹ̀dógún. Ó sì ṣe lẹ́yìn ìgbà díẹ̀ ní àkókò ìkórè àlìkámà. Samsoni mú ọmọ ewúrẹ́ kan lọ bẹ aya rẹ̀ wò. Òun sì wí pé èmi ó wọlé tọ aya mi lọ ní ìyẹ̀wò. Ṣùgbọ́n bàbá obìnrin rẹ̀ kò jẹ́ kí ó wọlé. Bàbá aya rẹ̀ sì wí pé ní tòótọ́ èmi ṣe bí ìwọ kórìíra rẹ̀ pátápátá ni. Nítorí náà ni mo ṣe fi fún ẹgbẹ́ rẹ. Àbúrò rẹ̀ kò wá ṣe arẹwà ènìyàn ju òun lọ. Mo bẹ̀ ọ́ mú un dípò rẹ̀. Samsoni sì wí fún wọn pé ní ìsinsìnyí èmi ò jẹ́ aláìjẹ̀bi lọ́dọ̀ àwọn Filistini bí mo tilẹ̀ ṣe wọ́n ní ibi. Samsoni sì lọ, ó mú ọ̀ọ́dúnrún kọ̀lọ̀kọ̀lọ̀, ó sì mú ẹ̀tùfù, ó sì fi ìrù wọn kó ìrù, ó sì fi ẹ̀tùfù kan sáàrin ìrù méjì. Nígbà tí ó sì ti fi iná sí ẹ̀tùfù náà, ó jọ̀wọ́ wọn lọ sínú oko ọkà àwọn Filistini. Ó sì kun èyí tí a dì ní ìtí àti èyí tí ó wà ní òró àti ọgbà ólífì pẹ̀lú. Nígbà náà ni àwọn Filistini wí pé ta ní ṣe èyí. Wọ́n sì dáhùn pé Samsoni àna ara Timna ni. Nítorí tí ó gba obìnrin rẹ̀, ó sì fi fún ẹgbẹ́ rẹ̀. Àwọn Filistini sì gòkè wá, wọ́n sì fi iná sun obìnrin náà àti bàbá rẹ̀. Samsoni sì wí fún wọn pé bí ẹ̀yin bá ṣe irú èyí, dájúdájú èmi ó gbẹ̀san lára yín. Lẹ́yìn náà èmi ó sì dẹkùn. Òun sì kọlù wọn, ó sì pa wọ́n ní ìpakúpa. Ó sì sọ̀kalẹ̀ lọ, ó sì jókòó ní pàlàpálá àpáta Etamu. Nígbà náà ni àwọn Filistini gòkè lọ, wọ́n sì dó ti Júdà. Wọ́n sì tẹ ara wọn lọ bẹ̀rẹ̀ ní Lehi. Àwọn ọkùnrin Júdà sì wí pé nítorí kí ni ẹ̀yin ṣe gòkè tọ̀ wá wá. Wọ́n sì dáhùn wí pé láti de Samsoni ni àwa ṣe wá láti ṣe sí i gẹ́gẹ́ bí òun ti ṣe sí wa. Nígbà náà ni 15 ọkùnrin Júdà sọ̀kalẹ̀ lọ sí pàlàpálá àpáta Etamu. Wọ́n sì wí fún Samsoni pé ìwọ kò mọ̀ pé àwọn Filistini ni aláṣẹ lórí wa. Kí ni èyí tí ìwọ ṣe sí wa yìí? Òun sì wí fún wọn pé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sí mi, bẹ́ẹ̀ ni èmi ṣe sí wọn. Wọ́n sì wí fún un pé àwa sọ̀kalẹ̀ wá láti dè ọ́ kí àwa kí ó lè fi ọ́ lé àwọn Filistini lọ́wọ́. Samsoni sì wí fún wọn pé ẹ búra fún mi pé ẹ̀yin tìkara yín kì yóò pa mí. Wọ́n sì wí fún un pé rárá o, dídè ni àwa ó dè ọ́, a ó sì fi ọ́ lé wọn lọ́wọ́. Ṣùgbọ́n ní ti pípa àwa kì yóò pa ọ́. Wọ́n sì fi okùn titun méjì dè é. Wọ́n sì mú un gòkè láti ibi àpáta náà wá. Nígbà tí ó dé Lehi, àwọn Filistini ó bò ó, ẹ̀mí Olúwa sì balẹ̀. Okùn tí ó sì wà ní apá rẹ̀ sì wá dàbí okùn ọgbọ̀n tí ó ti jóná. Ìdè rẹ̀ sì tú kúrò ní ọwọ́ rẹ̀. Ó sì rí párí ẹ̀rẹ̀ kẹ kẹ́tẹ́kẹ́tẹ́ titun kan. Ó sì na ọwọ́ rẹ̀, ó sì mú un, ó sì fi pa 1000 ọkùnrin. Samsoni sì wí pé párí ẹ̀kẹ́ kan ni mo fi pa òkìtì kan, òkìtì méjì. Párí ẹ̀rẹ̀ kẹ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ni mo fi pa 1000 ọkùnrin. Ó sì ṣe. Nígbà tí ó parí ọ̀rọ̀ ìsọtán, ó sọ párí ẹ̀rẹ̀kẹ́ náà nù. Ó sì pe ibẹ̀ náà ní Ramati Lehi. Òǹgbẹ́ sì ń gbẹ́ gidigidi. Ó sì ké pe Olúwa wípé ìwọ ti fi ìgbàlà ńlá yìí lé ọmọ ọ̀dọ̀ rẹ lọ́wọ́. Ní ìsinsìnyí èmi ó kú nítorí òǹgbẹ́. Èmi ó sì bọ́ sí ọwọ́ àwọn aláìkọlà. Ṣùgbọ́n Ọlọ́run sì la ibi kòtò kan tí ó wà ní Lehi. Níbẹ̀ ni omi sì sun jáde. Nígbà tí òun sì mú tán, ẹ̀mí rẹ̀ sì tún padà. Ó sì sọjí. Nítorí náà ni a ṣe pe orúkọ ibẹ̀ náà ní Ẹni Hakore tí ó wà ní Lehi títí ó fi di òní olónìí. Òun sì ṣe ìdájọ́ Israẹli ní ọjọ́ àwọn Filistini ní 20 ọdún.
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
0: Iwe awon onidajo ori 16 Samson ni si lo si Gaza o si ri obirin panshaga kan nibe o si wole to awon ara Gaza si gbo pe Samson ni wa si hin won si yi ka won lu mo ni gbogbo oru na ni enu bode ilu na won si dakeje ni gbogbo oru na wi pe ni owuro nigbati ile ba mo ni awa pa Samson ni si dubule titi o fi de arin oganjo o si dide laarin oganjo o si gbe ilekun ibode ilu na ati opo mejeje o si fa won tu pelu idabo ilekun o gbe won lejika re o si ru won lo si ori oke kan ti o wa ni waju Hebroni o si se leyin eyi ni o si fe obirin kan ni afonifoji soreki a si ma pe oruko re ni Delila awon ijoye Filistini to wa won si wi fun pe tan ki o si mo ibi ti agbara nla re gbe wa ati bi awo ti se le bori re ki awa ki o le de lati je niya olukuluku wa yo si fun oni 1600 owo fadaka Delila si wi fun Samsoni pe emi be o wi fun mi nibo ni agbara nla re gbe wa ati kini a le fi de o lati je o niya Samsoni si wi fun pe bi a ba fi okun tutu meje ti a ko sagbe de mi nigba na ni emi o di alailera emi o si dabi okunrin miran nigba na ni awon ijoye Filistini mu okun tutu meje to wa ti a ko sagbe o si fi okun won ni de obirin na si ni awon kan ti won lumo ninu yara won si wi fun pe awon Filistini de Samsoni won si ja okun na gege bi owu ti ja nigba ti o ba kan ina be ni a ko mo agbara re Delila si wi fun Samsoni pe kiyesi iwo tan mi je o si puro fun mi wi fun mi emi be o kini a le fi de o won si wi fun pe bi won ba le fi okun titun ti a ko ti ilori de mi le koko nigba na ni emi o di alailera emi o si dabi okunrin miran be ni Delila mu okun titun o si fi de o si wi fun pe awon Filistini de Samsoni awon ti o lumo de wa ninu yara o si ja won kuro ni apa re bi owu Delila si wi fun Samsoni pe titi di isisin yi iwo n tan mi ni iwo si n puro fun mi so fun mi kini a le fi de o o si wi fun pe bi iwo ba won ideerun meje ti o wa ni ori mi o si fi ekan de o si wi fun pe awon Filistini de Samsoni o si ji kuro ni oju orun re o si fa ekan iti na pelu ihun so re lo o si wi fun pe iwo ati se wi pe emi fe o nigba ti okan re ko se deede pelu mi iwo ti tan mi ni igba meta yi iwo ko si so bi ti agbara nla re gbe wa fun mi o si se nigba ti o fi oro re ro ni ojojumo ti o si se laisimi to be ti suru fi tan okan re de iku ni o si so gbogbo yi ti o wa ni okan re fun o si wi fun pe abe ko kan ori mi ri nitori pe nasiri olorun ni emi se lati inu iya mi wa bi a ba fa ori mi nigba na ni agbara mi yo lo kuro lodo mi emi o si de alailera emi o si dabi okunrin miran nigba ti Delila ri pe o so gbogbo okan re fun o si ranse pe awon ijoye Filistini wi pe e goke wa lekan yi nitori ti o so gbogbo okan re fun mi nigba na ni awon ijoye Filistini wa sodo re won si mu owo ni owo won o si mu ki o sun ni ekun re o si pe okunrin kan o si mu ki o fa ideerun mejeje ori re won si bere si pon loju agbara re si ti lo kuro lodo re won si wi pe awon Filistini de Samsoni o si ji kuro ni oju orun re o si wi pe emi o jade lo bi igba isaju ki emi ki o si gun ara mi ohun ko si mo pe oluwa ti kuro lodo ohun awon Filistini si mu won si yo ni oju mejeje won si mu sokale wa si Gaza won si fi sekeseke idede ohun si n lo lo ni ile tubu sugbon irun ori re bere si hu leyin igba ti a ti fa tan nigba na ni awon ijoye Filistini ko ara won jo lati ru ebo nla kan si Dagoni orisa won ati lati yo nitori ti won wi pe orisa wa fi Samsoni ota wa le wa lowo nigba ti awon eniyan si ri won fi eyin fun orisa won nitori ti won wi pe orisa wa fi ota wa le wa lowo eni ti n pa ile wa run ti o si pa opolopo eniyan ninu wa o si se nigba ti inu won dun ni won wi pe e pe Samsoni ki o wa sere fun wa won si pe Samsoni lati inu ile tubu wa o si sere niwaju won won si mu duro laarin owon meji Samsoni si wi fun omokunrin ti o di owo re mu pe je ki emi ki o fowo ba awon owon ti ile joko le ki emi ki o le fara ti won nje ile na kun fun okunrin ati obinrin gbogbo awon ijoye Filistini si wa nibe awon ti o si wa lori orule ati okunrin ati obinrin o to iwon 1500 eniyan ti n woran Samsoni nigba ti o n sere Samsoni si ke pe Oluwa o si wi pe Oluwa Olorun emi be o ranti mi ki o si jo fun mi ni agbara leekan soso yi Olorun ki emi ki o le gbesan leekan lara awon Filistini nitori oju mi mejeje Samsoni si di owon arin mejeje na mu lori eyi ti ile na joko o si fara ti won o fi owo otun re mu kan o si fi owo osi re mu ekeji Samsoni si wi pe je ki n ku pelu awon Filistini ó sì fi gbogbo agbára rẹ̀ bẹ̀rẹ̀, ilé náà sì wó lu àwọn ìjòyè wọn ni, àti gbogbo ènìyàn tí ó wà nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn òkú tí ó pa ní ikú rẹ̀ pọ̀ ju àwọn tí ó pa ní ààyè rẹ̀ lọ. Nígbà náà ni àwọn arákùnrin rẹ̀ àti gbogbo ìdílé bàbá rẹ̀ sọ̀kalẹ̀ wá, wọ́n sì gbé egòkè, wọ́n sì sìn láàrin Sora òun Eshtaolu ní ibojì Manoa bàbá rẹ̀, ó sì ṣe ìdájọ́ Israeli ní 20 ọdún.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí, tí a fẹ́ jẹ oúnjẹ ẹ̀mí, wípé ẹ ó bọ̀ wá, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ẹ ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tẹ̀lé yín, àti láti lè súnmọ́ yín tímọ́tímọ́, àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa, tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a bá lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹrin. Matthew orí kẹrin, láti ẹsẹ̀ 11 ni a ti ń kà á. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Lónìí, a ń sọ̀rọ̀ nípa títẹ̀lé Jésù. Títẹ̀lé Jésù. Ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé Jésù. Nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé Jésù. Bí o bá wo ẹsẹ̀ tí a kà yìí dáradára, Jésù Kristì ń sọ fún àwọn wọ̀nyí wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún.

0: ìbèrè láti tẹ̀lé Kristi. Ìkẹta, ìbúté àwọn ọmọlẹ́yìn Kristi. Èyí ni ní ibi tí a ó lè parí ìrìn àjò tí ẹ̀mí wa sí. Bí a bá tẹ̀lé Jésù ní tòótọ́, jẹ́ kí a wò lẹ́ẹ̀kan sí láti Matthew orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ìbéèrè tí ó yẹ kí a béèrè ni wí pé, bí a kò bá tẹ̀lé Jésù Kristi, tàbí kí a kúnkún wí pé kí a tó mọ Jésù, kí a tó máa tẹ̀lé Jésù, kí ni àwọn ohun tí a ń tẹ̀lé, kí ni àwọn ẹni tí a ń tẹ̀lé lẹ́yìn? Èyí ni ó jẹ́ kí a wo ìkíní nínú ìkókó ẹ̀kọ́ wa, ìgbésí ayé àwọn ẹlẹ́ṣẹ̀. Nínú Ezekieli orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta, báyìí lé Olúwa Ọlọ́run wí, ègbé ni fún àwọn aṣiwèrè wòlíì tí wọ́n ń tẹ̀lé ẹ̀mí ara wọn, wọn kò sì rí nǹkan. Èyí ni a ń sọ nípa àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tí kò ní Jésù, àwọn tí kò ní ọ̀rọ̀ Ọlọ́run, wípé ohun tí wọ́n ń tẹ̀lé ni ẹ̀mí ara wọn. Bí a bá ń sọ nípa ẹ̀mí ara ènìyàn, èyí jẹ́ ìrùn inú wa, èyí jẹ́ ohun tí ó ń jalè láti inú ọkàn wa. Yẹ kí a ṣe àpẹẹrẹ, ó ṣeéṣe àwọn tí ó máa ń purọ́, àwọn tí ó máa ń tanijẹ. Bí ẹnìkan bá sí ọ̀dọ̀ wọn máa sọ wípé àwọn ń ríran, àwọn ń sọ tẹ́lẹ̀. Ọlọ́run sọ níhìn wípé àwọn wọ̀nyí tí wọ́n sọ wípé wọ́n ń ríran, tí wọ́n ń sọ ti ọjọ́ iwájú fún àwọn ènìyàn wọ̀nyí, ó ní ègbé ni fún wọn. Àwọn aṣiwèrè wòlíì, àwọn tí ó ti ṣìnà, àwọn tí wọn kò gbọ́ láti ẹnu Ọlọ́run, àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀mí ara wọn, èrò tó ń jáde láti inú ọkàn wọn, ohun tí wọ́n rò láti ìjìnlẹ̀ inú ọkàn wọn, èyí ni wọ́n ń sọ, èyí ni wọ́n ń ṣe. Kì í ṣe wípé Ọlọ́run ń bá wọn gbé, kì í ṣe wípé Ọlọ́run ṣe wọn lójú, kì í ṣe wípé Ọlọ́run bá wọn sọ̀rọ̀, kì í ṣe wípé Ọlọ́run bá wọn ní ìdàpọ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ohun tó jáde láti inú ọkàn wọn, wípé nípa ti ẹ̀mí wọn, ara wọn ni wọ́n ń tẹ̀lé. Ohun tí ó jẹ́ ni pé kí a ṣe àpèjúwe, a lè rí ẹnìkan, bóyá ẹnìkan ṣe ọ́, a ti rí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tó bá ń tẹ̀lé Jésù, a mọ kí ni irú ìwà tí ó yẹ kí ó hù, kí ni ó yẹ kí ó ṣe. Ṣùgbọ́n ẹ̀mí rẹ nínú ọkàn rẹ lọ́hùn, ìdánwò a máa dé, a máa sọ fún ọ wípé kí o gba irú ẹni bẹ́ẹ̀ létí, a máa sọ fún ọ wípé kí o bú irú ẹni bẹ́ẹ̀, tàbí kí o ṣépè fún, tàbí pé ẹ̀mí rẹ nínú ọkàn rẹ a máa sọ fún ọ wípé nítorí ìdánwò ti ara wípé kí o búra, kí o sọ pé tí ó bá jẹ́ èmi ni mo ṣe bẹ́ẹ̀, kí nǹkan báyìí kí o ṣe mí, bí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí nǹkan báyìí kí o ṣe lágbájá àti àwọn ọmọ rẹ̀. Ó sọ wípé àwọn tí wọn ò tẹ̀lé Jésù, ọkàn ara wọn, ọkàn tí ń bínú, ẹ̀mí gbígbóná, òun ni wọ́n máa ń tẹ̀lé. Nítorí bẹ́ẹ̀, kí a mọ̀ wípé àwọn tí wọn ò ní Ọlọ́run, àwọn tí wọn ò mọ Ọlọ́run, nǹkan tí ó ń jáde láti inú ọkàn wọn, òun ni wọ́n máa ń tẹ̀lé. Èrò tó ń jáde láti inú ọkàn wọn, òun ni wọ́n máa ń tẹ̀lé. Àti ìwà tí kò dára, ìwà tí kò mọ́gbọ́n wá, ìwà tí ó jẹ́ ìwà òtíṣekúpani, òun ni wọ́n máa ń tẹ̀lé. Ẹ jẹ́ kí a wo àwọn ọba kìíní. Àwọn ọba kìíní orí kọkànlélógún láti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Àwọn ọba kìíní orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, kí a kún ó kà láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Ṣùgbọ́n kò sí ẹnìkan bí Ahabu tí ó ta ara rẹ̀ láti ṣèṣe búburú níwájú Olúwa, ẹni tí Jezebeli aya rẹ̀ ń tì, ó sì ṣe ohun ìríra gidigidi ní títọ òrìṣà lẹ́yìn, gẹ́gẹ́ bí gbogbo ohun tí àwọn ará Amori ti ṣe, tí Olúwa ti lé jáde níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Ohun tí a ń sọ níhìn ni wípé Ahabu, ó jẹ́ ọmọ Ísírẹ́lì, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ ọba. Ṣùgbọ́n ó lọ fẹ́ obìnrin àjèjì, ó lọ fẹ́ abọ̀rìṣà láti ìlú àwọn àjèjì. Nígbà tí abọ̀rìṣà yìí wá sínú ilé Ahabu tí ó di ayabìnrin, tí ó di aya fún Ahabu, Jezebeli máa ń tì gbọ̀ngbọ̀n láti ṣe ohun tí kò tọ́, ohun tí kò dára láti ṣe ìbọ̀rìṣà. Ó wá sọ wípé Ahabu yìí, ó ṣe ohun ìríra gidigidi ní títọ òrìṣà lẹ́yìn. A sọ wípé lẹ́ẹ̀kínní, àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀, wọ́n máa ń tẹ̀lé ẹ̀mí ara wọn, ọkàn ara wọn lẹ́yìn. ikeji won ma ntele awon imoran yala imoran ti aya imoran ti oko imoran awon aborisha imoran awon alai lolorun bi o ba ri awon eniyan o sese kon ma wa si lesin sugbon ninu ile won bi won ba fe imoran awon ti ko mo olorun awon ti ko mo bibeli awon ti igbesi aye ti won ko gun dara dara awon ti o je pe awon paapa won o ti mo ona irere ona imole awon ni won ma lo nbere imoran lowo re o sese boya won fe gbe yawo ni boya won fe sise ni boya won ni nkan miran ti o je wi pe o nda won lokan ru laarin oko si aya awon ti won ma nbere imoran lowo re ni awon ti ko lolorun awon aborisha e ni ahabo se nitori pe ko tele olorun o tele imoran jezebeli aya re o ni aya re lo nti je kin bi olere iwo ti o so pe o je onigbagbo to je wi pe boya o ti fe yawo sugbon iya re o lo nti ogbon ogbon wi pe ma gba fun obirin ye o nitori to ba dejule fun to ba fi ogbo nkan han to ba fi nutan ni awon obirin won se gbekele o iya re o lo nti ogbon ogbon o sese iwo to jo obirin to ti loko to wa nile oko bi on kekere kan ba ti sele o di ki o mu gele re ki o mu iborun re ki o gbodo iya re lo iya re lo nti ogbon ogbon lati so ati lati se ohun ti ko to si oko re eyi ni ahabo se o tele orisa leyin nitori pe aya re ohun lo nti lati so ati lati se ohun ti ko to awon oba keji ori ketala oba keji ori ketala ese ikeji o si se eyi ti o buru le oju olowa o si tele ese jeroboamu omo nebati eni ti o mu israeli se ohun ko si lo kuro ninu re atun so fun anihi enikan ti o je oba ti o se ohun to buru ni woju olowa nitori pe o tele ese jeroboamu omo nebati eyi ni a ma ri ni ibi ti a n gbe eyi ni a ma ri ni adugbo wa wi pe awon omo kekeke o sese boya won ti ri awon kan ton ma njo ninu ero mo ma woran o sese ko je wi pe ni ibi adugbo ni won ti ri awon to pago boya won se somo loruko boya won se esiko won pa titi re won ni awon fe jo awon fe muti nitori be ki eni keni ki o ma se koja nbe awon omo wa boya won ri won awon won yi ni awon omo ni won ma ntele iwa omogo iwa asiwere won ona ma ntele awon wonyi won amuti yo won amu siga titi di afe mojumo o sese kan se ma korin awon omo wa paapa bi won ba lolorun awon wonyi na ma ntele iwa buburu won iwa omuti iwa amu siga iwa ke a ma gbe majeleje ona ma ntele bi a ba nso nipa awon omode o sese won lo sile iwe won ri awon kan boya won je gbajumo ninu nile iwe boya won je awon omode ti awon obi won ti won ti fi owo baje o sese ki o je pe awon obirin bo ti le je pe won wa ni ile eko ati fi okunrin ba won je awon omo kekeke pelu ton je omo wa o sese kan ma tele won nitori pe won o mo jesu nitori pe awa ti a je obi won a o fi jesu ko won a o si je ki won ki o mo we pe jesu ni apere wa oni ke a ma wo oni ke a ma tele ati so nipa ti omode awa ti a je agbalagba nko awa ti a wa sinu ile isin nko awa ti a gbe bibeli losan loru awa ti a pe ara wa ni omo ijo deeper life awa ti a so pe a je ti olorun tani a tele iwa asewere iwa omogo iwa igberaga awon olowo laarin ninu aye oni opolopo wa ntele bi o ba gbo bi olowo se nsoro bi o ba gbo bi olowo ti o ma ti fi oju tembelu eniyan awa paapa ti a so pe a je onigbagbo iwa awon olowo be iwa awon ni elomiran ntele e ni a nso we pe eni yi o tele ese jeroboamu awa ti a so pe a je ti olorun boya obimo o ti mo bi ori omo yin ma se ri lola e ti o ye ki o kun fun adura nigba ti o fe so mo loruko o de pe ki a tun ma pe apeje ki a tun ma fi le epoti ka ma tun fi ona ponka ki a ma so pe e ki gbogbo eyan ki o wa o kan wa lati ilu okere kan tun wa nihi ewo la nse se a n tele jesu ni abi a n tele awon eniyan ti o wa ninu aye a n tele iwa buburu owo won bi o ba tun je pe eri ba ti awon aye n gba awon na n gba iro ti awon aye npa awon na npa bi o ba je pe aseleke eso isoso tinu aye tawon aye nse awon na a nse o je we pe a n tele awon ese ese awon gbajumo ti o wa ni igbese ti o wa ni arowo to wa ese awon olowo ti o wa ni arowo to wa sugbon ti olorun so fun ani wo pe o ye ki a je olooto ki a mo wi pe a je ti olorun ati pe ki a ma tele jesu lai tele awon iwa awon ohun omule mofo asan ti o wa ninu aye laye ka wa ninu awon oba keji kan na ori ketadinlogun ese ikedogun awon oba keji ori ketadinlogun ese ikedogun won si ko ilana re ati maje mo re sile ti o ba awon baba won da ati eri re ti o je si won won si nto ohun asan lehin won si huwa asan won si to awon keferi lehin ti o yi won ka ni ti eni ti oluwa ti kilo fun won pe ki won ki o ma se se bi awon ohun ti an so nihin ni wo pe awon omo israeli ti olorun ti ko ni ilana ofin majemu ati asere eyi ti won iba fi tele oro olorun o so wi pe won tele awon keferi lehin keresimesi lo nbo yi bi abari awon elomiran won ma nlo si ilesin ni to sugbon won ko mo olorun won ma nlo si ilesin sugbon a ngbadura fun wi pe igbala ti jesu kristi mu wa wi pe olorun yo si won loju yo le je ki won mo iriri igbala ti jesu kristi mu wa won si je keferi sibe ni asiko keresimesi bayi ni oti amoyira ni awon alagbere awon onipanshaga ni won ma tun se le igba kan ni awon ti won ma fowo sofo o sese nipa jije nipa mimu nipa opolopo dukia ti won fin sofo awa ti a si je onigbagbo bi keresimesi ba nbo o sese ki a tun ma so we pe a nperan se eran ileya lo npa abi eran irubo abi jesu lo nperan fun se ari iru yi ni ninu majemu titun e je wi pe a ntele awon keferi wo pe bi aborisa ba nsodun aperan bi imale ba nsodun aperan ahan iwo na ti o wa so wi pe o je onigbagbo bi onigbagbo elesin ti o mo olorun elesin ti o ni jesu elesin ti o ni gbala bo na ba nsodun atele asa awon keferi o na ma aperan o ye ki a sora o ye ki a mo ki la nse o ye ki a mo irin ti a rin o so wi pe awon won yi e ti won iba fi tele majemu ati ilana olorun wi pe won tele awon keferi won to awon keferi lehin o ye ki igbese aye wa ki o fi han wi pe ati ba olorun pade e ni a so nipa awon ti ko mo olorun awon ti ko ti te jesu ti ko ti to jesu kristi lehin wi pe won ni iwa ti o jo ti awon keferi ipe wa lenu won ese wa ni igbese aye won riba wa lowo won aise dede wa ninu okan won ko gbon mi si omi o to wa ni idile won pelu sugbon jesu kristi npe wa o ni ki a tohun leyin eje ki a tun pada lo si matthew ori kerin ki a wo ipe lati tele kristi jesu npe wa kuro ninu aye o ni ki a tele ohun jesu npe wa kuro ninu okunkun o ni ki a tele ohun jesu npe wa kuro ninu ona tinu mi ni won se o ni ki a tele ohun jesu npe wa kuro ninu ese ti o wa ni ayika wa o ni ki a tele ohun eje ki a wo matthew ori kerin lati ese ikokandinlogun o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan kini ati mo eyi si nigbati jesu kristi so wi pe e ma to mi lehin awon ti ko loye bibeli awon ti ko mo ijinle itumo eko irere o ma nro wi pe igbati jesu so fun awon yi pe e ma to mi lehin o so wi pe mo nlo si jerusalem o e ba mi ka lo mo nlo si capernaum e ba mi ka lo mo nlo si ibi bayi e ba mi ka lo rara ki se be oju be lo nigbati o wi pe e ma to mi lehin kini itumo eyi je ki a wo lati inu oro miran ti o so fun awon omo ehin ninu johanu ori kejo johanu ori kejo ese ikejila jesu si tun so fun won pe emi ni imole aye eni ti o ba to mi lehin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye itumo wipe ki a ma tele jesu kristi niyi awon elomiran ko ye won dara dara wipe ki a ma tele jesu ati je ki o ye wa lakoko we pe awon elese won ma ntele ero okan inu won ohun ti jesu so ni pe ko ero okan ti re sile ko ibinu okan ti re sile ko ase rege iwa buburu ti o wa ninu re ko sile tomi lehin o so we pe ohun ni ohun wa gege bi apere iwa rere gege bi apere iwa bi olorun o ni ko aiwa bi olorun sile tele mi ki o si ma rin ninu imole ati so fun wa we pe awon miran won rin lati tele ohun asan ati ese awon gbajumo olorun wa jesu wa so we pe o tin tele awon ese gbajumo tele tele sugbon ohun wa lati fi iwa ododo iwa aire koja iwa iduro sinsin lati fi apere won yi han o pe ki o ma gbe igbe aye ailese oni nisin dide ki o ko eyin si awon ese ti o tin da tele tele ki o si ma to mi leyin ki o le rin ninu imole ati so fun wa awon to je pe aya tabi oko tabi ibatan tabi ojulomo ni o nti won gbon gbon lati ma se o ti ko dara olo jesu wa so we pe fi awon nkan won sile awon ti o nse olona awon ti o nko eni eko eke wi pe ki o ma to mi leyin ki o ba le ma rin ninu imole ki o ma ba rin ninu okunkun ye ki atun wo bibeli ki a wo ti o ye ki a ma tele leyin ki a wo eni ti o ye ki a ma tele leyin ki a wo iwa ti o ye fun igbesi aye eni tin to Jesu Christi leyin wo Thessalonica kini ori karun ese ikedogun Thessalonica kini ori karun ese ikedogun e kiyesi ki eni keni ki o ma se fi buburu san buburu fun enikeni sugbon e ma lepa eyi ti se rere nigba gbogbo laarin ara yin ati laarin gbogbo eniyan e ma lepa e je pe ki a ma tele ki a fi se iwahu bi a ba tele jesu o ni ki a ma lepa ise rere nigba gbogbo se o mo we pe a ko gbo oro buburu kan lenu re ri a ko ri ise buburu kan lowo re ri a ko ri iwa ese kan lowo re ri nitori be o ye ki a fi awon iwa buburu sile ki a ma fi buburu san buburu fun enikeni bi e ba so wi pe ati ronupo ada bi e ba so wi pe ati ni ireti orun a si ti ko ruko wa ninu iwe iye lorun a si ti ni ore ofe lati je omo eyin kristi ni toto o ni ki a fi buburu se ki a fi sile ki a si ma lepa ki a ma tele ise rere ni igba gbogbo ati si eniyan gbogbo ninu Timothy kini ori kefa ese ikokanla Timothy kini ori kefa ese ikokanla sugbon iwo eniyan Olorun sa fun nkan wonyi ki o si ma lepa ododo iwa bi Olorun igbagbo ife suru iwa tutu o ti Olorun je ki o ye wa ni ni wo pe ki a to mo Olorun ki a to ba Jesu pade akun fun aiwa bi Olorun akun fun aisododo akun fun aigbagbo akun fun ainife ainisuru ati iwa jagidijagan iwa eni iwa tutu sugbon so wi pe ki a fi nkan wonyi sile ki a sa fun won ki a ronupo ada ki a ro mo Jesu Christi ki a wa se ese agbelebo ki a gbadura ki o dari awon ti o ti koja ki o dari awon ese wa wonyi ji wa leyin igba na ti a ba so wi pe a ntele Jesu ki a ma tele iwa ododo iwa bi Olorun igbagbo ki a ni igbagbo ninu Olorun se o mo wi pe ki a to ba Jesu pade a o ni igbagbo ninu Olorun a o ni igbagbo ninu Jesu bi a ti le ka bibeli a o ni igbagbo ninu ohun ti a n ka ki se be nikan a o ni igbagbo ninu enikeni a ki e fokan tan enikeni a o ti le gbara ogbo paapaa bi a ba so pe a o se bayi a o se bayi a o fokan tan ara wa debi ti a o fi okan tan elomiran o ni nisinsin ti a so pe a n tele Jesu o ni ki a ma rin pelu igbagbo ki a gba Olorun gbo ki a gba iwe mimo gbo ki a gba Jesu Kristi Oluwa wa gbo ki a si ni ifokantan ki a fokantan ara wa o ni ki a ma rin ninu ife ki a ni suru ki a si ni iwa tutu eni Olorun so fun wa we pe bi a ba n tele Jesu a ma tele iwa ododo ati ise rere wonyi ninu Heberu ori kejila Heberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan e ma lepa alaafia pelu gbogbo eniyan ki a to mo Olorun ki a to mo Jesu Kristi ijani lojojumo bi eleshe boji laaro lai je pe enikeni se ibinu la ma ri ninu oro re ibinu ni a ma ri loju re iyawo o le gbadun oko o le gbadun awon omo o le gbadun nitori wi pe ko si alaafia ninu eleshe oni sugbon nisinsin bi abati ba omo alade alaafia pade bi abati ba Jesu Kristi pade o nso fun wa wi pe ki a ma lepa iwa ododo ki a ma rin irin ododo ati wi pe ki a ma lepa alaafia pelu gbogbo eniyan ranti o pelu gbogbo eniyan o sese boya on taja ni isore ki enikan ki o wara iresi tabi gari tabi aso tabi onkon ti o nta ki o so oro si o ti o ro wi pe ko ye ki o so tabi ki o ma duna dura ohun ti o fe ra lowo re ki oye ti o pe ohun ti o fe ra ki o da bi eni pe ko te olorun oni ki aran ti wi pe awa ti antele jesu antele omo alade alaafia ki a ma lepa alaafia pelu eniyan gbogbo o sese boya on gbe ninu ile o si ndana ni bi ndana pelu awon te jo ngbe ninu ile o sese wi pe boya agbon mi si omi o to fe sele iwo ti o je omo alaafia iwo ti o je omo olorun iwo ti o je eni tin to jesu kristi leyin iwo ni o ma oni lati ma lepa alaafia pelu eniyan gbogbo ni bi ise nko boya o je mekunu o je eni ti won gba sise boya o nse adena nibi ti won gba osise ni tabi oko lo nsonbe onkon to ba ma se o sese ki awon ti o je oga lori re ki won soro ba kan si on ki esu ki o ma mu idan o wa we pe iwo na soro si pada bi ise ba ma bo kan gba nkan ton ba fe gba lowo re bon ba fe gba gari lowo re ni kan gba nitori be o le je kan ma soro beyin ran ti o we pe a je eni tin tele jesu a je eni tin tele tin lepa alaafia pelu eniyan gbogbo o sese ki o je ana re gege bi baba iyawo re tabi baba oko gege bi iyawo baba iyawo re abi iya iyawo re abi iya oko lo wa sinu ile ti o nso pe ba o nile itiri ba o lele itiri to si nfi esun kan iwo obirin wo pe o je ki oko ki o lo soke nitori pe gbogbo owo lo ti fi jona gbogbo lo ti fi jeun gbogbo owo lo fi ra ati bi to fi ra tohun to si mo wi pe ki se be wi pe iwo paapa ti le gbiyanju o nsise die ki nkan ki o ba le tora won ninu ile baba iyawo tabi iya iyawo si wa o so awon nkan won yi ki lo ye ka se se o ye ka fija peta pelu iru awon eniyan be ni rara awa ti an tele jesu o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo igba mi na ma nri wo pe awo inu oko ero won bere won ni ka sun sin asun won tun ni ka sun bi abaje eni ti o tele jesu a ma so pe nbo ni ka sun lo ki won na wa joko sibi ko asun be ori ka ma se be o tabi omo oko ero lo ngba owo moto lo so pe esanwo iwo si ti sanwo lekan o tun wa ba wi pe owo ti re nko a pe ko san o so pe mo ti sanwo oni ki lo je be o ti sanwo o lo ti sanwo o si fe be si ni fa olaso ya iwo na so pe bo ba fowo kan mi ma so fun e iru eniyan ti mo je iru eniyan wo lo je so ki n se ti jesu ni so ki n se omo alaafia ni se eni tin ja omo esu lo je ni ewo lo fe fi han iru eniyan to je o ni ibi kibi ti a ba wa ninu ile ni nibi ise ni ni ileto ni abule wa tabi ninu oko ero o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo eyi ni a ri gege bi apere owo jesu ki ja ki boni ki sepe ori papa ni ori igi agbelebo ki lo nse o n gbadura fun awon ti o nse nu ni bini se oni baba dariji won nitori pe won ko mo ohun ti won se eyi ni o je ye ki o je iwa wa awa ti a je onigbagbo ki a ma tele jesu awa ti a n tele jesu a ma tele iwa ododo a ma tele iwa mimo a ma tele alaafia pelu gbogbo eniyan ohun mẹta kan lo farahan ninu awon ti won tele jesu eyi ni ikini ni a ri ninu exodu ori ketalelogun ese ikeji iwo ko gbodo to opolopo eniyan leyin lati se ibi iwo ko gbodo to opolopo eniyan leyin lati se ibi awa ti a je omo olorun awa ti a ti gba jesu kristi gege bi oluwa ati olugbalawa awa ti a n tele jesu kristi eyi ni a ri ni igbesi aye wa wipe a ko je tele opolopo eniyan lati se ibi opolopo ni o je pe boya won wa lati bimo lati loyun sugbon won ma lo sodo iroko won ma lo sodo igi won ma lo sodo awon elebo logun oni awa ti an tele jesu a o gbodo lo si bi kibi wi pe a o duro ti oluwa titi oluwa yo fi se o sese awon ton ma wa ise bi won bi ise ba fale die ti won o ti ri ise won ma so fun wi pe bi o ba lo fun lagbaja ladie bi o ba lo fun ni tolotolo ti o ba lo fun ni owo eyin oni rara a ko gbodo tele awon opolopo eniyan lati se bi o se se bi eniyan ba wa ni bi oja o se se ni isore ki won so wi pe ori wo pe o dabe ni wo pe auta dara dara nitori be a fe se irubo si awon orisa ki oja ki o ba leta dara dara opolopo si ti fi owo sile won ni lagbaja ijoba e lo nlo o ti dawo iborisa ti re lagbaja esi ti re papa o le gba kan o ti dawo iborisa ti re ati lagbaja papa o ti le je ni tin wa su ni bibe ati ba ohun papa ti dawo iborisa ti re se o mo lagbaja iyawo le rida ti o wa ni ibi bayi bayi ohun papa ti dawo iborisa ti re oni awa ti an tele jesu ni toto awa ti aje omo leyin jesu kristi ni toto a ko gbodo tele awon opolopo lati se bi duro ti oluwa oluwa papa yo duro ti o faramo olorun olorun yo faramo ileri re fun o yo je be ni ati ami loruko jesu eje ki a wo ruth ori keta lati ese ikewa ohun si wo pe alabukun ni iwo lati odo oluwa wa omobirin mi nitori iwo se ore ikehin yi ju ti isaju lo niwon bi iwo ko ti tele awon omokunrin leyin iba se talaka tabi oloro wo okenihi ye ke abara wa soro gege bi ebi olorun ni inu aye ti a wa yi nitori pe o le die lati jeun o le die lati lowo o le die lati ri sese o le die lati ni nkan ti o deni lorun gege bi awon nkan ti ani lati ma lo ni igba gbogbo opolopo awon obirin bi o ba nwo egbe titi won duro legbe titi won ma juwo fun awon ni moto eni keni ti won ba ri bi o ba ti le ngun moto tabi o ngun alopopo tabi o ni die lowo won atele bi o ti le je wi pe won ko mo awon eniyan won yi bi o ba je eni ti nfeti sile si awon ohun ti won so lori radio ati e ti won ko ninu we o ri wi pe ese agbere o ti le gba kan nisisiyi ati wi pe o mu arun kan wa ti won pe ni AD at arun yi ko gbogun won si ki opolopo awon eniyan nilo sugbon bi nkan won yi ti o ti n po si be ni ari awon to je pe won wa olowo won wa awon ti o le fun won ni nkan sora iwo ti o je onigbagbo a so wi pe awa ti a je omo leyin kristi a ko ni tele omokunrin kan yala talaka ni tabi oloro bi o ba n bo ni lesin bo ni moto fesere rin jesu ni moto o fesere nitori be mama wa eleyi ni moto eleyi ni tibi bi a ba jade esin gbadura bi o ba ti gbadura tan ki o ma lo ki se ki a ma wa arakunrin lagbaja duro de mi o n o jeun osan leyin loni o ka sora nitori wipe iwa agbere ati iwa panshaga o gbode kan loni ki a ma se ri enikeni ti o n so okunrin oloro okunrin olowo tabi obirin ti o gbajumo ti o n wa eni ti yo tele ki a tele jesu kristi nikan soso ninu johanu ori kewa anka lati ese ikarun johanu ori kewa lati ese ikarun won ko je to alejo leyin duro nibe won ko je to alejo leyin eni to mo ri won ko je to leyin ki a koko so nipa igbe aye wa nipa tite tito alejo leyin iwo ti o je obirin o duro si ibi ibodoko o n wa oko ori alejo ti o mo ri o mo number oko re o mo awo oko re o mo bi to ti n bo o mo bi to n lo o n juwo sile onigbagbo ki tele alejo leyin bi won se ma mo awon elomiran niyan to ma se palapala pelu won bi won se ma mo awon elomiran niyan to de yi pe won a fe fi won sowo awa ti a je onigbagbo ye ki a so fun awon omo wa wi pe won ko je tele alejo leyin eni ti a ko mo ri ki se be nikan nipa ti emi a o je tele alejo leyin eni tin waasu eko ajeji a o je tele eni tin waasu ohun ti ki mu ni dorun ohun ti ki se asepe nigbese aye onigbagbo eni ti ko mo eko ro olorun nipa ti igbala nipa ti sorimo nipa ti agbara olorun nipa ti pe bibeli je oro olorun won ki tele alejo leyin nitori be eni ti o ba je onigbagbo nitoto yo ma tele jesu christ leyin ki tele opolopo lati se ibi ki tele awon oloro lokunrin tabi lobirin iketa ki tele awon ajeje eniyan awon alejo leyin kini ibute awon omoleyin christi ki bi omoleyin christi bi atin rin irin ajo nisinsin yi ti a sin lo ti a sin ba jesu rin ti an huwa ododo ti aje keje jesu christi ki o ma we wa mo ti an gbadura si ni igba gbogbo ti an tele ni bikibi ati ni igba gbogbo nibo ni augunle ibute igbagbo wa nibo ni augunle re si ki awo ibute awon omoleyin christi ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikerinlelogun sugbon kalebo iranse mi nitori ti o ni okan miran ninu re ti o si tele mi moti moti only emi o mu lo sinu ile na nibi ti o ti re iru omo re ni yo si ni en so wipe ile ileri o je ti kalebo nitori wipe o tele olorun moti moti awa paapa bi a ba tele jesu christi o daju wipe ile ileri yo je ti wa o ti so fun wa wipe o nlo ipese aye sile fun wa o ni bi ki ba se be oyin ba ti so fun wa o ni nigba ti ohun ba se tan ohun yo pada wa lati mu wa lo si odo ohun ti kara ohun e je ki a wo numeri yi kan na ori keji le logbon numeri ori keji le logbon lati ese kokanla ni toto okan ninu awon okunrin won yi ti o goke lati egypt wa lati eni ogun odun lo ati ju be lo ki yo ri ile na ti mo ti bura fun abraham fun isaac ati fun jacob nitori ti won ko tele mi leyin patapata se ori nkan ti o se awon eniyan won yi oke aimoye awon eniyan ti o jade kuro lati ile egypt won ko le wo ile ileri lori ohun kan nitori wipe olorun so wipe won ko tele mi leyin patapata o ye ki awa ti an sin olorun ki a mo wipe jesu papa ti so fun wa wipe awon ti o ba fori ti titi de opin awon ti o ba tele jesu christi titi won fi ri ile ileri na awon ni o le wo inu re nitori be bi a ba fe gunle si ebotirere bi a ba fe fi orun sere je o ye ki a mo wipe ki a ma tele olorun ninu ninu ori kan na ese ikeji la bi ko se kalebo omo jefuni omo kenisi ati joshua omo nuni nitori awon li o tele olowa leyin patapata a npe wa wipe ki a tele olorun ki a tele jesu christi bi a ba nso nipa ki a tele jesu christi ki a tele lo si ibi agbelebo ki a ri wipe gbogbo ohun ti o je ti ara ni igbese aye wa apawonrun ikeji ki a tele lo sibi ti o je pe a le ninu nibi ni a le ni ijiya nitori ihin rere nitori ijoba run sugbon sibe sibe ki a ma tele olorun ki a tele lo sibi adura nitori wipe bi o ba mo jesu ni ooro ni osan ni ale i ma lo si ibi ikoko ibi ti ko si eni ti yo di lowo lati gbadura bi a ba je ti olorun o ye ki a tele lo si ibi adura ti a o ti gbẹkẹle olorun patapata ki a tele lo si ibi ti a o ti ma sin olorun nitori pe ohun wa ki se lati se ife inu re sugbon lati se ife baba ti o ran ki a ma je ki ife inu wa ori inu wa ki a ma je ko je pe ohun la ma so pe tirun mi ni o se tirun mi ni o se o ni ki a tele olorun si ibi adura ati ibi sise ife olorun nikan soso ati ibi ti a o ti ma se ise esin re ki a tele si irele si ibi irele nitori pe o mu awokoto o bu omi si o be si ni we ese awon omo ehin re ki a tele jesu christi pelu irele ki a kuro ninu aye ki a tele lo si ibi ti a o ti gbe igbesi aye ailese a igbesi aye aileri igbesi aye ailegan o daju pe bi a ba se be nikeyin a o tele titi a o fi joko pelu re ni orun rere e je ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun we pe gege bi a tin gbo ipe kristi we pe ki a tele we pe a o tele bi o ba je elese sibe ti o tu iwa ise iwa ti o wa ninu aye so fun olorun we pe o fe tele jesu oko ese sile oko awon ohun asan aye yi sile oko iborisa sile oko awon nkan to tin se ti ko te olorun olorun ti ko dumo olorun ninu oko won sile o nfe je omo leyin kristi ni toto ki o si ranti wepe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun olorun wepe o nfe tele jesu on fe tele jesu ko si ohun ti yo ya o pelu jesu kristi on fe ko aye sile ki o si ma to jesu kristi leyin ba olorun soro ki o pon ni ore ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to jesu kristi leyin ati lati le se ohun ti o mu inu olorun dun so fun olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni isodi imo ri daju pe a fi agbara mi olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adni sheku lati le tele jesu kristi titi de opin
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ìwé àwọn onídàájọ́. Orí ìkẹtàdínlógún. Ọkùnrin kan sì wà ní ilé òkè Éfraimu, orúkọ ẹni tí jẹ́ Mika. Ó sì wí fún ìyá rẹ̀ pé, ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́ owó fàdákà tí a kó lọ lọ́wọ́ rẹ̀, nítorí èyí tí ìwọ gégun tí ìwọ sì sọ̀rọ̀ rẹ̀ ní etí mi pẹ̀lú, kíyèsí fàdákà náà wà ní ọwọ́ mi, èmi ni ó kó. Ìyá rẹ̀ sì wí pé, alábùkún ti Olúwa ni ọmọ mi. Ó sì kó ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́ owó fàdákà náà fún ìyá rẹ̀ padà. Ìyá rẹ̀ sì wí pé pátápátá ni mo ya fàdákà wọn ni sọ́tọ̀ fún Olúwa kúrò ní ọwọ́ mi fún ọmọ mi láti fi ṣe èrè fífín àti èrè dídà. Ǹjẹ́ nítorí náà èmi ó fún ọ padà. Ṣùgbọ́n ó kó owó náà padà fún ìyá rẹ̀. Ìyá rẹ̀ sì mú ìgbà owó fàdákà, ó sì fi fún oníṣọ̀nà ẹni tí ó fi ṣe èrè fífín àti èrè dídà. Ó sì wà ní ilé Mika. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan. Ó sì ṣe ẹ́fọ́dù àti tíráfímù. Ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀ ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Olúkúlùkù ènìyàn ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Ọmọkùnrin kan sì ti Bẹ́tílẹ́hẹ̀mù Júdà jáde wá tí í ṣe ìdílé Júdà ẹni tí í ṣe ẹ̀yà Léfì. Òun sì ṣe àtìpó níbẹ̀. Ọkùnrin náà sì ti ìlú Bẹ́tílẹ́hẹ̀mù Júdà lọ láti ṣe àtìpó níbikíbi tí ó bá rí. Òun sì dé ilẹ̀ òkè Éfraimu sí ilé Mika bí ó ti ń lọ. Mika sì wí fún un pé, níbo ni ìwọ ti wá? Òun sì wí fún un pé ẹ̀yà Léfì ti Bẹ́tílẹ́hẹ̀mù Júdà ni èmi ń ṣe. Èmi sì ń lọ ṣe àtìpó níbikíbi tí èmi bá rí. Mika sì wí fún un pé, bá mi jókòó kí ìwọ kí o máa ṣe bàbà àti àlùfáà fún mi. Èmi ó máa fi owó fàdákà mẹ́wàá fún ọ ní ọdún, àdápé aṣọ kan àti oúnjẹ rẹ. Bẹ́ẹ̀ ni ọmọ Léfì náà sì wọlé. Ó sì rọ ọmọ Léfì náà lọ́rùn láti bá ọkùnrin náà jókòó. Ọmọkùnrin náà sì wà lọ́dọ̀ rẹ̀ bí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀. Mika sì ya ọmọ Léfì náà sọ́tọ̀. Ọmọkùnrin náà sì wá di àlùfáà rẹ̀. Ó sì wà nínú ilé Mika. Mika sì wí pé, ǹjẹ́ ní ìsinsìnyí ni èmi tó mọ̀ pé Olúwa yóò ṣe mí ní oore, nítorí tí èmi ní ọmọ Léfì kan ní àlùfáà mi.
3: Ìwé àwọn onídàájọ́. Orí ìkejìdínlógún. Ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Àti ní ọjọ́ wọn ni ẹ̀yà Dani ń wá ilẹ̀ ìní kan láti jókòó sí, nítorí pé títí ó fi di ọjọ́ náà, ilẹ̀ ìní wọn láàrin àwọn ẹ̀yà Ísírẹ́lì kò tí ì bọ́ sí ọwọ́ wọn. Àwọn ọmọ Dani sì ran ọkùnrin márùn-ún nínú ìdílé wọn láti agbègbè wọn wá, àwọn ọkùnrin alágbára láti Sora àti Eshtaolu lọ, láti lọ ṣe àmì ilẹ̀ náà, àti láti rìn ín wò. Wọ́n sì wí fún wọn pé ẹ lọ rin ilẹ̀ náà wò. Wọ́n sì dé ilẹ̀ òkè Éfraimu sí ilé Mika. Wọ́n sì wọ̀ níbẹ̀. Nígbà tí wọ́n wà létí ilé Mika, wọ́n sì mọ ohun ọmọkùnrin Léfì náà. Wọ́n sì wọ inú ilé náà. Wọ́n sì wí fún un pé, ta ni ó mú ọ wá ìhín yìí? Kí ni ìwọ sì ń ṣe ní ìhín yìí? Kí ni ìwọ sì ní níhìn-ín? Òun sì wí fún wọn pé, báyìí báyìí ni Mika ṣe fún mi. Ó gbà mí sí iṣẹ́, àlùfáà rẹ̀ ni èmi sì ṣe. Wọ́n sì wí fún un pé, béèrè lọ́dọ̀ Ọlọ́run, àwa bẹ̀ ọ́, kí àwa kí ó lè mọ̀ bí ọ̀nà wa tí àwa ń lọ yóò já sí rere. Àlùfáà náà sì wí fún wọn pé, ẹ máa lọ ní àlàáfíà, ọ̀nà yín tí ẹ̀yin ń lọ ń bẹ níwájú Olúwa.
2: nígbà náà ni àwọn ọkùnrin márààrún náà lọ, wọ́n sì dé Láíṣì, wọ́n sì rí àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀, bí wọ́n ti jókòó láìbẹ̀rù, gẹ́gẹ́ bí ìṣe àwọn ará Sidoni, ní ìjókòó jẹ́ àti láìbẹ̀rù, kò sì sí olórí kan ní ilẹ̀ náà, tí ìbámu ojú tì wọ́n ní ohunkóhun, wọ́n sì jìnà sí àwọn ará Sidoni, wọn kò sì bá ẹnikẹ́ni ṣe. Wọ́n sì wá sọ́dọ̀ àwọn arákùnrin wọn sí Sora àti Eshtaolu. Àwọn arákùnrin wọn sì wí fún wọn pé kí ni ẹ̀yin wí, wọ́n sì wí pé ẹ dìde kí àwa kí ó tọ̀ wọ́n, nítorí tí àwárí ilẹ̀ náà ti kíyèsí ó dára gidigidi. Ẹ dákẹ́ ni, ẹ má ṣe lọ́ra láti lọ àti láti wọ ibẹ̀ lọ gba ilẹ̀ náà. Nígbà tí ẹ̀yin bá lọ, ẹ̀yin ó dé ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó wà láìbẹ̀rù, ilẹ̀ náà sì tóbi nítorí tí Ọlọ́run ti fi ilé yín lọ́wọ́, ibi tí kò sí àìní ohunkóhun tí ń bẹ lórí ilẹ̀. Àwọn ènìyàn ìdílé Dárìn sì ti ibẹ̀ lọ láti Sora àti láti Eshtaolu, ẹgbẹ̀ta ọkùnrin tí ó hámọ́ra ogun. Wọ́n sì gòkè lọ, wọ́n sì dó sí Kiriati-Jearimu ní Juda. Nítorí náà ni wọ́n ṣe ń pe ibẹ̀ náà ní Mahanedani títí ó fi di òní yìí. Kíyèsí, ó wà lẹ́yìn Kiriati-Jearimu. Wọ́n sì kọjá láti ibẹ̀ lọ sí òkè Efraimu, wọ́n sì wá sí ilé Mika. Nígbà náà ni àwọn ọkùnrin márùn-ún tí a rán tí ó ti lọ ṣe àmì ilẹ̀ Láíṣì dáhùn. Wọ́n sì wí fún àwọn arákùnrin wọn pé, ẹ mọ̀ pé ẹfọ́dù kan wà nínú ilé wọ̀nyí, àti Teráfímù, àti Ère Fífín, àti Ère Dídà, jẹ́ nítorí náà ẹ̀rọ èyí tí ẹ̀yin ó ṣe. Wọ́n sì yà síbẹ̀, wọ́n sì wá sí ilé ọmọkùnrin Léfì náà, àní sí ilé Mika. Wọ́n sì béèrè àlàáfíà rẹ̀. Àwọn ẹgbẹ̀ta ọkùnrin tí ó hámọ́ra ogun nínú àwọn ọmọ Dani dúró ní ẹnu ọ̀nà. Àwọn ọkùnrin márùn-ún tí ó ti lọ ṣe àmì ilẹ̀ náà gòkè lọ, wọ́n sì wá sí ibẹ̀ náà, wọ́n sì kó Ère Fífín àti Ẹfọ́dù àti Teráfímù àti Ère Dídà náà. Àlùfáà náà sì dúró ní ẹnu ọ̀nà pẹ̀lú àwọn ẹgbẹ̀ta ọkùnrin tí ó hámọ́ra ogun. Nígbà tí àwọn wọ̀nyí sì wọ ilé Mika lọ, wọ́n sì mú Ère Fífín, Ẹfọ́dù àti Teráfímù àti Ère Dídà náà. Nígbà náà ni àlùfáà náà wí fún wọn pé kí ni ẹ̀yin ń ṣe yìí. Wọ́n sì wí fún pé, dákẹ́, fi ọwọ́ rẹ lé ẹnu rẹ, kí o sì máa bá wa lọ, kí o sì máa ṣe baba fún wa àti àlùfáà. Wọ́n á sọ fún ọ láti ṣe àlùfáà fún ilé ọkùnrin kan, tàbí kí ìwọ kí o ṣe àlùfáà fún ẹ̀yà àti ìdílé kan ní Ísírẹ́lì. Inú àlùfáà náà sì dùn, ó sì mú Ẹfọ́dù àti Teráfímù àti Ère Fífín, ó sì bọ́ sáàrin àwọn ènìyàn náà. Bẹ́ẹ̀ ni wọ́n yí padà, wọ́n sì lọ, wọ́n ti àwọn ọmọ kékeré àti ẹran àti ẹrù síwájú wọn. Nígbà tí wọ́n sì lọ jìnà sí ilé Mika, àwọn ọkùnrin tí ó wà nínú ilé wọn ni tí ó súnmọ́ ilé Mika kó ara wọn jọ. Wọ́n sì lé àwọn ọmọ Dani bá, wọ́n sì kọ sí àwọn ọmọ Dani, wọ́n sì yí ojú wọn padà. Wọ́n wí fún Mika pé kí ni ó ṣe ọ́ tí ìwọ fi kó irú ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn wá. Òun sì wí pé, ẹ̀yin kó àwọn òrìṣà mi tí mo ṣe lọ, ẹ sì mú àlùfáà, ẹ sì lọ, kí ni mo sì tún ní, kí ni èyí tí ẹ̀yin wí fún mi pé kí ni ó ṣe ọ́. Àwọn ọmọ Dani sì wí fún pé, má ṣe jẹ́ kí a gbọ́ ohùn rẹ láàrin wa, kí àwọn onínú ṣùṣù kí ó má ba kọlù yín. Ìwọ sì sọ ẹ̀mí rẹ nù àti ẹ̀mí àwọn ará ilé rẹ. Àwọn ọmọ Dani sì bá ọ̀nà wọn lọ. Nígbà tí Mika sì rí pé wọ́n lágbára ju òun lọ, òun sì yí padà, ó sì padà lọ sínú ilé rẹ̀. Wọ́n sì kó àwọn nǹkan wọn ni tí Mika ṣe àti àlùfáà tí ó ní, wọ́n sì wá sí Láíṣì sọ́dọ̀ àwọn ènìyàn tí ó wà ní ìjókòó jẹ́ àti láìbẹ̀rù. Wọ́n sì fi ojú ìdá kọlù wọn, wọ́n sì fi iná kun ìlú náà. Kò sì sí olùgbàlà, nítorí tí ó jìnà sí Sidoni, wọn kò sì bá ẹnikẹ́ni ṣe. Ó sì wà ní àfonífojì tí ó wà ní Beti Rehobu. Wọ́n sì kọ́ ìlú náà, wọ́n sì ń gbé inú rẹ̀. Wọ́n sì pe orúkọ ìlú náà ní Dani gẹ́gẹ́ bí orúkọ Dani bàbá wọn, ẹni tí a bí fún Ísírẹ́lì. Ṣùgbọ́n Láíṣì ni orúkọ ìlú náà ní àtijọ́ rí. Àwọn ọmọ Dani sì gbé Ère Fífín náà kalẹ̀, àti Jonatani ọmọ Gashomu, ọmọ Mose, òun àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin ni ó ń ṣe àlùfáà fún ẹ̀yà Dani títí ó fi di ọjọ́ tí a fi kó ilẹ̀ náà ní ìgbèkùn lọ. Wọ́n sì gbé Ère Fífín tí Mika ṣe kalẹ̀ ní gbogbo ọjọ́ tí ilé Ọlọ́run fi wà ní Ṣílò.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tu sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ lárada, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹde, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

Ni orukọ Jesu Kristi Oluwa wa. Àwa mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwa mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn tí ìbàjẹ́, orúkọ tí a bá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí, ìwọ àìsàn, bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókù, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna,
ẹyin ọlọrun ti ẹṣe fun elisabeti ẹyin ọlọrun ti ẹṣe fun sara a bẹbẹ fun won nisisi wipe eni kokan won bi igbagbo won ti ri nisisi bi a ti gbagbo pelu won nisisi yi a gbadura wipe iyagan ni igbesi aye won yo di oyin igbagbo loruko jesu egba omo ti yin loruko jesu ni woyi amodun bi jesu ba fa bibo re seyin bi o ba pade nihi e o gbe omo tuntun ti yin wa loruko jesu mo gbadura fun awon ti o je wipe won ro lapa won ro lese ti aye so fun wipe koni sese lati dide rin mo gbadura wipe ki agbara lati ori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbesi aye won nisisiyi agbara bi ara ki o wa si igbesi aye re iwo ti o yaro dide ki o ri loruko jesu iwo ti o je wipe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esude olokun aifojuri mo gbadura nisisi wipe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko jesu ninu agbara olorun dide ki o ri loruko jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si ohun to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun o wipe gba imolarada gba iriran loruko jesu jesu ti ki kona jesu ti ileri re ki ye a gbadura nisisi wipe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se loruko jesu je ki won ki o laju ki won ki o si riran loruko jesu ohun kon ti ba wa ni ago ara awon eniyan wonyi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logan ni seju aya nisisin loruko jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wipe ki e jade loruko jesu Olorun alagbara agbagbo wipe nisisiyi iba se ninu gbogbo kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara Olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisin loruko Jesu bi ati laju ki a ma laju si ise iyanu Olorun bi ati laju wa nisisin ki a ma laju si idande loruko Jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti enikankan loruko Jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti enikankan wa nitori agbadura ni loruko Jesu Kristo Oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu te de odo re wo ago ara re ki ohun ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si ti nse awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko jesu

0: ìwé àwọn onídàájọ́. Orí 19. Ó sì ṣe ní ọjọ́ wọnì, nígbà tí kò sí ọba kan ní Ísíráélì, ọkùnrin Léfì kan ṣe àtìpó ní ìhà ọ̀hún ilẹ̀ òkè Efraimu, ẹni tí ó sì mú àlè kan láti Bethlehem Juda wá. Àlè rẹ̀ náà sì ṣe panṣágà sí, ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ sí ilé bàbá rẹ̀ sí Bethlehem Juda, ó sì wà ní ibẹ̀ ní ìwọ̀n oṣù mẹ́rin. Ọkọ rẹ̀ sì dìde, ó sì tọ̀ lọ láti tù ú nínú àti láti mú un padà. Ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ méjì. Ọmọbìnrin náà sì mú un wá sínú ilé bàbá rẹ̀. Nígbà tí bàbá rẹ̀ sì rí, ó yọ̀ láti pàdé rẹ̀. Àna rẹ̀ bàbá ọmọbìnrin náà sì dá a dúró, ó sì bá a jókòó ní ìjọ mẹ́ta. Wọ́n jẹ, wọ́n mu, wọ́n sì wọ̀ níbẹ̀. Ó sì ṣe ní ìjọ kẹrin, wọ́n jí ní kùtùkùtù, ó sì dìde láti lọ. Bàbá ọmọbìnrin náà sì wí fún àna rẹ̀ pé fi òkèlè oúnjẹ kan tẹ́lẹ̀ inú, lẹ́yìn náà kí ẹ máa lọ. Wọ́n sì jókòó, àwọn méjèèjì sì jùmọ̀ jẹ, wọ́n sì mu. Bàbá ọmọbìnrin náà sì wí fún ọkùnrin náà pé mo bẹ̀ ọ́, farabalẹ̀ kí o sì dúró ní òru òní, kí o sì jẹ́ kí inú rẹ̀ kí ó dùn. Nígbà tí ọkùnrin náà sì dìde láti lọ, àna rẹ̀ sì rọ̀ ọ́, ó sì tún sùn síbẹ̀. Òun sì dìde ní kùtùkùtù ọjọ́ karùn-ún láti lọ. Bàbá ọmọbìnrin náà sì wí pé mo bẹ̀ ọ́, tu ara rẹ̀ lára kí ẹ sì dúró títí di ìrọ̀lẹ́. Àwọn méjèèjì sì jẹun. Nígbà tí ọkùnrin náà sì dìde láti lọ, òun àti àlè rẹ̀ àti ọmọ ọ̀dọ̀ rẹ̀. Àna rẹ̀ bàbá ọmọbìnrin náà sì wí fún pé kíyèsí ní ìsinsìnyí ọjọ́ di àṣálẹ́ tán, èmi bẹ̀ ọ́, dúró ní òru yìí, kíyèsí ọjọ́ lọ tán, sùn síhìn-ín kí inú rẹ̀ kí ó lè dùn. Ní kùtùkùtù ọ̀la, ẹ tètè bọ́ sí ọ̀nà yín kí ìwọ kí ó lè lọ ilé. Ọkùnrin náà sì kọ̀ láti sùn, ó sì dìde, ó sì lọ. Ó sì dé ọ̀kankan Jébúsì, tí í ṣe Jerúsálẹ́mù. Kẹ́tẹ́kẹ́tẹ́ méjì tí a dì ní gàárì wà lọ́dọ̀ rẹ̀, àlè rẹ̀ pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Nígbà tí wọ́n sì dé etí Jébúsì, ọjọ́ lọ tán. Ọmọ ọ̀dọ̀ náà sì wí fún olúwa rẹ̀ pé wá, èmi bẹ̀ ọ́, jẹ́ kí a yà sí ìlú Jébúsì yìí kí a sì wọ̀ síbẹ̀. Olúwa rẹ̀ sì wí fún un pé àwa kì yóò yà sí ìlú àjèjì kan tí kìí ṣe ti àwọn ọmọ Ísíráélì, àwa ó rè kọjá sí Gibea. Òun sì wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé wá, jẹ́ kí a súnmọ́ ọ̀kan nínú ibi wọ̀nyí kí a sì wọ̀ sí Gibea tàbí Rama. Wọ́n sì rè kọjá, wọ́n lọ. Òòrùn sì wọ̀ bá wọn létí Gibea tí í ṣe ti Bẹ́ńjámínì. Wọ́n sì yà sí Gibea láti wọ̀ ọ́ àti láti sùn níbẹ̀. Ó sì wọ inú rẹ̀ lọ, ó jòkó ní ìgboro ìlú náà, nítorí tí kò sí ẹnìkan tí ó gbà wọ́n sínú ilé rẹ̀ láti wọ̀. Sì kíyèsí, ọkùnrin arúgbó kan sì ń ti ibi iṣẹ́ rẹ̀ bọ̀ láti inú oko wá ní alẹ́. Ọkùnrin náà jẹ́ ará ilẹ̀ òkè Efraimu pẹ̀lú, òun sì ṣe àtìpó ní Gibea, ṣùgbọ́n ẹ̀yà Bẹ́ńjámínì ni àwọn ọkùnrin ibẹ̀ ṣe. Nígbà tí ó gbé ojú rẹ̀ sókè, ó sì rí èrò kan ní ìgboro ìlú. Ọkùnrin arúgbó náà sì wí pé níbo ni ìwọ ń rè, níbo ni ìwọ sì ti wá. Òun sì wí fún un pé àwa ń ré kọjá láti Bethlehem Juda lọ sí ìhà ọ̀hún ilẹ̀ òkè Efraimu, láti ibẹ̀ ni èmi ti wá. Èmi sì ti lọ sí Bethlehem Juda ní ìsinsìnyí, èmi ń lọ sí ilé Olúwa, kò sì sí ẹnìkan tí ó gbà mí sí ilé. Bẹ́ẹ̀ ni koríko àti ohun jíjẹ ń bẹ fún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wa. Oúnjẹ àti ọtí wáìnì sì ń bẹ fún mi pẹ̀lú, àti fún ìránṣẹ́bìnrin rẹ, àti fún ọmọkùnrin tí ń bẹ lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ, kò sì sí àìní ohunkóhun. Ọkùnrin arúgbó náà sì wí pé àlàáfíà fún ọ, bí ó ti wù kí ó rí, jẹ́ kí gbogbo àìní rẹ kí ó pọ̀ sí apá ọ̀dọ̀ mi. Ọ̀kan ṣoṣo ni má ṣe sùn sí ìgboro. Bẹ́ẹ̀ ni ó mú wá sínú ilé rẹ̀, ó sì fi oúnjẹ fún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́, wọ́n wọ ẹsẹ̀ wọn, wọ́n jẹ, wọ́n sì mu. Ǹjẹ́ bí wọ́n ti ń ṣe àríyá, kíyèsí, àwọn ọkùnrin ìlú náà, àwọn ọmọ Bélíàlì kan yí ilé náà ká, wọ́n sì ń lu ilẹ̀kùn, wọ́n sì sọ fún baálé ilé náà, ọkùnrin arúgbó ni pé, mú ọkùnrin tí ó wọ̀ sínú ilé rẹ nìwá kí àwa kí ó lè mọ̀ ọ́. Ọkùnrin baálé ilé náà sì jáde tọ̀ wọ́n lọ, ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin arákùnrin mi, èmi bẹ̀ yín, ẹ má ṣe hùwà búburú, nítorí tí ọkùnrin yìí ti wọ ilé mi, ẹ má ṣe hùwà wèrè yìí. Kíyèsí, ọmọbìnrin mi ni èyí, Wúndíá àti àlè rẹ̀, àwọn ni èmi ó mú jáde wá ní ìsinsìnyí, kí ẹ̀yin tẹ̀ wọ́n ní ògò, kí ẹ̀yin sì ṣe sí wọn bí ó ti tọ́ ní ojú yín, ṣùgbọ́n ọkùnrin yìí ni kí ẹ̀yin má ṣe hùwà wèrè yìí sí. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà kò fẹ́ gbọ́ tirẹ̀, ọkùnrin náà sì mú àlè rẹ̀, ó sì mú tọ̀ wọ́n wá, wọ́n sì mọ̀ ọ́n, wọ́n sì hù ú níwàkíwà ní gbogbo òru náà títí ó fi di òwúrọ̀. Nígbà tí ó sì di àfẹ̀mọ́júmọ́, wọ́n jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Nígbà náà ni obìnrin náà wá ní àfẹ̀mọ́júmọ́, ó sì ṣubú lulẹ̀ ní ẹnu ilẹ̀kùn ilé ọkùnrin náà níbi tí olúwa rẹ̀ gbé wà títí ilẹ̀ fi mọ́. Olúwa rẹ̀ sì dìde ní òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé náà, ó sì jáde láti bá ọ̀nà rẹ̀ lọ. Sì kíyèsí, obìnrin náà, àlè rẹ̀ ṣubú lulẹ̀ ní ẹnu ilẹ̀kùn ilé náà, ọwọ́ rẹ̀ sì wà ní ẹnu ọ̀nà náà. Òun sì wí fún pé dìde, jẹ́ kí a máa lọ, ṣùgbọ́n kò sí ẹni tí ó dáhùn. Nígbà náà ni ọkùnrin náà sì gbé ilé orí kẹ́tẹ́kẹ́tẹ́, ọkùnrin náà sì dìde, ó sì lọ sí ìlú rẹ̀. Nígbà tí ó dé ilé rẹ̀, òun sì mú ọbẹ̀, ó sì mú àlè rẹ̀ náà. Ó sì kùn ún ní ìké ìké, ó sì pín in sí ọ̀nà méjìlá, ó sì rán lọ sí gbogbo agbègbè Ísírẹ́lì. Ó sì ṣe tí gbogbo àwọn ẹni tí ó ń rí ń wí pé a kò tí ì kó irú ìwà báyìí, bẹ́ẹ̀ ni a kò tí ì rí láti ọjọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì ti gòkè ti ilẹ̀ Íjíbítì wá títí ó fi di òní olónìí. Ẹ rò ó, ẹ gbìmọ̀, kí ẹ sì sọ̀rọ̀.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
0: Ìwé àwọn onídàájọ́ orí ogun. Nígbà náà ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ, ìjọ àwọn ènìyàn sì wọ́jọpọ̀ bí ọkùnrin kan láti Dani lọ títí ó fi dé Beeriṣeba pẹ̀lú ilẹ̀ Gileadi sí ọ̀dọ̀ Olúwa ní Mispa. Àwọn olórí gbogbo ènìyàn náà, àní ti gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì sì pèsè láàrin ìjọ àwọn ènìyàn Ọlọ́run, ogún ọ̀kẹ́ ọkùnrin ẹlẹ́sẹ̀ tí ó kọ́ ìdà. Àwọn ọmọ Benjamin sì gbọ́ pé àwọn ọmọ Ísírẹ́lì gòkè lọ sí Mispa. Àwọn ọmọ Ísírẹ́lì sì wí pé, sọ fún wa, báwo ni ti ìwà búburú yìí ti rí? Ọkùnrin Léfì náà, baálé obìnrin náà ti apá dáhùn wí pé, mo wá sí Gibeah tí í ṣe ti Benjamin, èmi àti àlè mi láti wọ̀. Àwọn ọkùnrin Gibeah sì dìde sí mi, wọ́n sì yí ilé náà ká mọ́ mi ní òru, wọ́n sì rò láti pa mí, wọ́n sì bá àlè mi ṣe ìṣekúṣe, ó sì kú. Mo sì mú àlè mi, mo ké wẹ́wẹ́, mo sì rán lọ sí gbogbo ilẹ̀ ìní Ísírẹ́lì, nítorí tí wọ́n ku ìwàkíwà àti ìwà wèrè ní Ísírẹ́lì. Kíyèsí, ọmọ Ísírẹ́lì ni gbogbo yín ṣe. Ẹ mú èrò àti ìmọ̀ràn yín wá. Gbogbo àwọn ènìyàn náà sì dìde bí ọkùnrin kan wí pé, kò sí ẹnikẹ́ni nínú wa tí yóò wọ inú àgọ́ rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tí yóò padà sí ilé rẹ̀. Ṣùgbọ́n ní ìsinsìnyí, èyí ni ohun tí a ó ṣe sí Gibeah. Àwa ṣẹ́ kèké, àwa sì gòkè lọ síbẹ̀. Àwa sì mú ọkùnrin mẹ́wàá nínú ọgọ́rùn-ún jálẹ̀ ní gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì, àti ọgọ́rùn-ún nínú ẹgbẹ̀rún àti ẹgbẹ̀rún nínú ẹgbàárún, láti mú oúnjẹ fún àwọn ènìyàn náà wá kí wọn kí ó lè ṣe. Nígbà tí wọ́n bá dé Gibeah àti Benjamin, gẹ́gẹ́ bí gbogbo ìwà wèrè tí wọ́n hù ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin Ísírẹ́lì dó ti ìlú náà, wọ́n fi ìmọ̀ ṣọ̀kan bí ẹnìkan. Àwọn ẹ̀yà Ísírẹ́lì sì rán ọkùnrin sí gbogbo ẹ̀yà Benjamin wípé, ìwà búburú kí ni èyí tí a hù láàrin yín yìí? Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ mú àwọn ọkùnrin náà fún wa wá, àwọn ọmọ Bélíálì tí wọ́n wà ní Gibeah, kí àwa kí ó lè pa wọ́n, kí àwa kí ó lè mú ìwà búburú kúrò ní Ísírẹ́lì. Ṣùgbọ́n àwọn ọmọ Benjamin kò fẹ́ fetí sí ohun àwọn ọmọ Ísírẹ́lì, àwọn arákùnrin wọn. Àwọn ọmọ Benjamin sì kó ara wọn jọ láti ìlú wọn nìwá sí Gibeah láti jáde lọ bá àwọn ọmọ Ísírẹ́lì jagun. A sì ka àwọn ọmọ Benjamin ní ọjọ́ náà láti ìlú wọn nìwá, wọ́n jẹ́ 1,300 ọkùnrin tí ń kọ idà lẹ́yìn àwọn ará Gibeah tí a kà, 500 àṣàyàn ọkùnrin. Nínú gbogbo àwọn ènìyàn yìí, a rí 500 àṣàyàn ọkùnrin aṣòsì. Olúkúlùkù wọn lè gbọn kànàkànà bá fọ́nrán òwú ní àìtàsé, àti àwọn ọkùnrin Ísírẹ́lì ní àìka Benjamin sì jẹ́ 20,000 ènìyàn tí ń kọ idà. Gbogbo àwọn wọ̀nyí sì jẹ́ ológun. Àwọn ọmọ Ísírẹ́lì sì dìde, wọ́n sì lọ sí Betieli, wọ́n sì béèrè lọ́dọ̀ Ọlọ́run wípé, ta ni nínú wa tí yóò tètè kọ́ gòkè lọ bá àwọn ọmọ Benjamin jà? Olúwa sì wípé Júdà ni yóò tètè gòkè lọ. Àwọn ọmọ Ísírẹ́lì sì dìde ní òwúrọ̀, wọ́n sì dó ti Gibeah. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì jáde lọ bá Benjamin jà. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì tẹ́gun dè wọ́n ní Gibeah. Àwọn ọmọ Benjamin sì ti Gibeah jáde wá, wọ́n sì pa 1,100 ènìyàn nínú àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ènìyàn náà, àwọn ọkùnrin Ísírẹ́lì sì gba ara wọn níyànjú, wọ́n sì tún tẹ́gun ní ibi tí wọ́n kọ́ tẹ́gun sí ní ìjọ kìíní. Àwọn ọmọ Ísírẹ́lì sì gòkè lọ, wọ́n sì sọkún níwájú Olúwa títí di àṣálẹ́, wọ́n sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, kí èmi kí ó sì tún lọ bá àwọn ọmọ Benjamin arákùnrin mi jàbí? Olúwa sì wípé, ẹ gòkè tọ́. Àwọn ọmọ Ísírẹ́lì sì súnmọ́ àwọn ọmọ Benjamin ní ìjọ kejì. Benjamin sì jáde sí wọn láti Gibeah wá ní ìjọ kejì. Wọ́n sì pa nínú àwọn ọmọ Ísírẹ́lì 1,600 ọkùnrin. Gbogbo àwọn wọ̀nyí ni ó ń kọ́ idà. Nígbà náà ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì àti gbogbo àwọn ènìyàn náà gòkè lọ. Wọ́n wá sí Betieli, wọ́n sọkún, wọ́n sì jókòó níbẹ̀ níwájú Olúwa. Wọ́n sì gbàwẹ̀ ní ọjọ́ náà títí di àṣálẹ́. Wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà níwájú Olúwa. Àwọn ọmọ Ísírẹ́lì sì béèrè lọ́dọ̀ Olúwa nítorí tí àpótí májẹ̀mú Ọlọ́run bẹ níbẹ̀ ní ọjọ́ wọn ni. Phinehas ọmọ Eleasari ọmọ Aaroni sì dúró níwájú rẹ̀ ní ọjọ́ wọn ni wípé, kí èmi kí o sì tún gbógun jáde sí Benjamin arákùnrin mi bí, tàbí kí èmi kí o dẹ́kun? Olúwa sì wípé, ẹ gòkè lọ, nítorí pé ní ọ̀la èmi ó fi ilé ọ lọ́wọ́. Ísírẹ́lì sì yan àwọn ènìyàn tí ó bá yí Gibeah ká. Àwọn ọmọ Ísírẹ́lì sì gòkè tọ àwọn ọmọ Benjamin lọ ní ìjọ kẹta. wọ́n sì tẹ́gun sí Gibeah gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì jáde tọ àwọn ènìyàn náà lọ, a sì fà wọ́n kúrò ní ìlú, wọ́n sì bẹ̀rẹ̀ sí kọlù nínú àwọn ènìyàn, wọ́n ń pa gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú ní òpópónà ni tí ó lọ sí Betieli àti èkejì sí Gibeah ní pápá, wọ́n pa ìwọ̀n 30 ọkùnrin nínú Israeli. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì wí pé a lù wọ́n bulẹ̀ níwájú wa gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú, ṣùgbọ́n àwọn ọmọ Israeli wí pé ẹ jẹ́ kí a sá kí a sì fà wọ́n kúrò ní ìlú sí òpópó. Gbogbo àwọn ọkùnrin Israeli sì dìde kúrò ní ipò wọn, wọ́n sì tẹ́gun ní Baali Tamari. Àwọn tí ó wà ní ibùba nínú àwọn ènìyàn Israeli sì dìde kúrò ní ipò wọn láti pápá Gibeah wá. 5,000 ọkùnrin tí a ti yàn nínú gbogbo Israeli sì lọ sí Gibeah. Ìjà náà sì le gidigidi, ṣùgbọ́n wọn kò sì mọ̀ pé ìbí súnmọ́ wọn. Olúwa sì kọlu Bẹ́ńjámínì níwájú Israeli. Àwọn ọmọ Israeli sì pa 2,000 ọkùnrin ó lé 1,600 ní ọjọ́ náà nínú àwọn ènìyàn Bẹ́ńjámínì. Gbogbo àwọn wọ̀nyí ni ó kọ ìdà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Bẹ́ńjámínì wá rí pé a ṣẹ́gun wọn, nítorí tí àwọn ọkùnrin Israeli bì sẹ́yìn fún àwọn ará Bẹ́ńjámínì, nítorí tí wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí ó wà ní ibùba tí wọ́n yàn sí etí Gibeah. Àwọn tí ó wà ní ibùba sì yára, wọ́n rọ́wọ́ Gibeah. Àwọn tí ó wà ní ibùba sì papọ̀, wọ́n sì fi ojú ìdá kọlu gbogbo ìlú náà. Ǹjẹ́ àmì tí ó wà láàrin àwọn ọkùnrin Israeli àti àwọn tí ó wà ní ibùba ni pé kí wọ́n jẹ́ kí ẹ̀fín ńlá kí ó rú sókè láti ìlú náà wá. Nígbà tí àwọn ọkùnrin Israeli sì pẹ̀ǹdà ní ibi ìjà náà, Bẹ́ńjámínì sì bẹ̀rẹ̀ sí kọlù nínú àwọn ọkùnrin Israeli, ó sì pa bí 30 ènìyàn nítorí tí wọ́n wí pé ní tòótọ́ a lù wọ́n bulẹ̀ níwájú wa gẹ́gẹ́ bí ìjà ìṣáájú. Ṣùgbọ́n nígbà tí àwọsánmọ̀ bẹ̀rẹ̀ sí rú sókè láti ìlú náà wá pẹ̀lú gọ̀gọ̀ ẹ̀fí, àwọn ará Bẹ́ńjámínì wo ẹ̀yìn wọn sì kíyèsí ẹ̀fí gbogbo ìlú náà gòkè lọ sí ọ̀run. Àwọn ọkùnrin Israeli sì yí padà, àwọn ọkùnrin Bẹ́ńjámínì sì dààmú nítorí tí wọ́n rí pé ìbí dé bá wọn. Nítorí náà wọ́n pẹ̀ǹdà níwájú àwọn ọkùnrin Israeli sí ọ̀nà ejò, ṣùgbọ́n ogun náà lé pa wọn kíkan àti àwọn tí ó ti ìlú wọn nì jáde wá ni wọ́n pa láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀gbà yí Bẹ́ńjámínì ká, wọ́n lé pa wọn, wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní ibi ìsinmi ní ọ̀kánkán Gibeah sí ìhà ìlà ọ̀run. 9,000 ọkùnrin ni ó sì ṣubú nínú àwọn ènìyàn Bẹ́ńjámínì. Gbogbo àwọn wọ̀nyí ni akọni ọkùnrin. Wọ́n sì yí padà, wọ́n sá lọ sí ìhà ejò sórí òkúta Rimoni, wọ́n sì ṣa 1,500 ọkùnrin nínú wọn ní òpópó, wọ́n lépa wọn kíkan dé Kidomu, wọ́n sì pa 2,000 ọkùnrin nínú wọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ó ṣubú ní ijọ́ náà nínú àwọn ará Bẹ́ńjámínì jẹ́ 2,200 ọkùnrin ó lé 1,000 tí ó ń kọ ìdà. Gbogbo àwọn wọ̀nyí ni akọni ọkùnrin. Ṣùgbọ́n 600 ọkùnrin yí padà, wọ́n sì sá sí ìhà ejò sí ibi òkúta Rimoni, wọ́n sì jókòó sínú òkúta Rimoni ní oṣù mẹ́rin. Àwọn ọkùnrin Israeli sì padà tọ àwọn ọmọ Bẹ́ńjámínì, wọ́n sì fi ojú ìdà kọlu gbogbo ìlú àti ẹran àti ohun gbogbo tí wọ́n ní. Gbogbo ìlú tí wọ́n rí ni wọ́n fi iná kun pẹ̀lú.
2: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yìn Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa, ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a rí Jésù, kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy 2 orí 3 láti ẹsẹ̀ 1, ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wù yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkọ ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbe sin ti asin fi oniruru ife ko fe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon ese olorun ti a ka won yi ti o se wo ohun ti a nsoro re loni o ri daju wepe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo so loni nipa iwa ailofin ti igba isinsiyi iwa alailofin ti igba isinsiyi bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagboka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi waka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wepe iwa ailofin iwa jagidi jagan iwa ife ara eni tabi oju kokoro olokun aye lode oni nitori eyi ni paulo ti a topase lati emi olorun ni o se nkowe si timothy ti o nso fun wi pe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasiru iru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa delogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se Ephodu ati Terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si n se eyi ti o to li oju ara re eyi ni a n pe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun o ki o le yo wipe eni ti a n soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun to ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun oni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbese aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o sin tele apere buburu ti o wa le aye o ti a so fun ani wi pe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo israeli ti ati gba kuro ninu oko eru omo israeli ti ati ra pada omo israeli ti ati fa wa si iwaju olowa omo israeli ti olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin awon omo israeli ti ati gbe awon olori alofa ati awon omo lefi dide nipase won awon omo israeli ti ati ko nipa ti isin ti ago ti ati so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbese aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti agbele won lowo ikini so wi pe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eleda wa ikeji so fun wi pe won ko gbodo fori bale fun ko yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wi pe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wi pe won lati ya ojo oluwa simimo lati ranti re lati sin ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon se ni laanu wi pe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase

ara rẹ̀ bí o bá wo ayé nísinsìnyí ọmọ kò gbọ́ ti bàbá aya kò gbọ́ ti ọkọ ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́ àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n nítòótọ́ òfin ọlọ́run wà nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di wá létí ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye tí ó pé ojú owó síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin ọlọ́run bí a bá wo àwọn ọba kejì orí kẹtàdínlógún àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ísírẹ́lì ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní ọlọ́run wọ́n ní òfin wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin wọ́n ní ìtọ́ni wọ́n ní ìlànà wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ ọlọ́run fún wọn ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a gbé ìgbésí ayé òdodo wípé bí ẹnikẹ́ni bá nínú kristi jésù ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ ọlọ́run títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti ọlọ́run síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ irọ́ kúrò lẹ́nu wọn agbèrò kúrò lọ́wọ́ wọn ìwọṣọ ayé ìjẹun ayé ìlọ́kọ láya ti ayé kò kúrò lọ́wọ́ wọn ìrédìí òrónkọ́ kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìí ṣíṣe lọ́hùn-ún a láti rí mi níbẹ̀ ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn ò gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn gbé bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà èyí ni a ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́ ìwà àtijọ́ ìrìn àtijọ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́ owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́ wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù olúwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ jákọ́bù tí ó sọ ní ísírẹ́lì wẹsẹ̀ ogójì wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bí mo ti ń ka èyí ó ṣeéṣe kí ẹ̀mí ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́ ìwà tí ò gbólógbó ọkùnrin nì òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá Jésù pàdé àmì wípé o jẹ́ ti ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀.

lára rẹ. Ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olówa. Ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olówa, wọ́n máa ń gbàdúrà. Ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olówa. Wọ́n tilẹ̀ ní bíbélì, ṣùgbọ́n ó ń sọ fún wa. Wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́, ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin. Wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì, ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kínní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà, àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tún wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Lọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sáà ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà bíbélì dáradára, ó rí wípé láti Jẹ́nẹ́sìsì ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Ẹ́xódù, ó rí níbẹ̀.
bí ẹ bá ka Levítíkù tàbí Númẹ́rì tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èrí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí ẹ bá ka àwọn ìwé Sámuẹ́lì tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí ó bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí ó ka Isaiah, tàbí ó ka Jeremiah, tàbí ó wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Mark dé Luke dé Johannu dé ìṣẹ́ àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Corinth àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń ké wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronú pé wàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú, kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín? Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ẹ̀yìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. Ó jẹ́ mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Gbàtí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Gbàtí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà, ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, gbàtó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kénánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọn rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó,
won a ma gbe ni lojojumo ko si ohun ti won le ni ti o le te won lorun ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won nitori pe ibinu olorun wa lori elese lojojumo o igbese aye re se agbere wa nbe se pa saga wa nbe oju kokoro nko iwa aye nko isoro ti aye ijeun ti aye ibanidore ti aye bi o ba wa ni igbese aye re je ki o da oloju pe ibinu olorun idaje olorun wa lori awon ti won rin iru irin be wo owe ori kokanla ese ikokan le logun bi ati le fi owo so owo po eniyan buburu ki yo lo laijia ohun ti an so ni pe enikeni ti o wo ki o fi ti ara re lehin se o mo iwa omogo iwa ilogbon ti awon elomiran ma hu o sese ninu ijo kan boya ijo miran ni o wa ti alufa to wa ninu ijo ti o le ma pe o lati se agbere tabi pa nshaga ti o ma so fun o wi pe ko si nkan ti a le se ti olorun le da wa lejo nitori pe alufa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti ibaje ibaje woli le ti okun ibaje angeli papa lati orun wa ti o nkin oleyin we pe je ki aso ta ba fe se ko si ohun kan ti o le da lati eyin re je ki o yi o we pe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyida awon ti o ndese ni ikoko ti o ro we pe ko seni ti o mo an so fun awe pe won ki yi o lo laijia bi o ba wo awon iwe oniwasu iwe oniwasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi abawo awon elomiran ti won dese won ro we pe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o nwe ni ibiti ati le ri ni o nbere we pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni we pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun o wi pe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebukadnesari tabi Herodu ohun kan naa ni gbogbo yoo sọ fun ọ wipe ko si bi eniyan buburu ti le se
lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju olorun o le ma so wipe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wipe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ta ma n so wipe ah ma le ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni korinti kini ori kewa korinti kini ori kewa lati ese ikefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyin kin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi o tile je wepe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun eru ni lati subo si owo olorun alaye ohun eru ni lati subo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o n gbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma n se ohun ti ko to ti o si mo wipe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obinrin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti danieli n so fun oba nihin ni wipe ki o ronu pewada ki o ko ese sile nitori wipe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pewada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo odinakuna bi ko ba mo wipe ibi ti o n wa ile ajeji ti o n wa wipe bi o n ba n lo bi ohun ti n se nibe wipe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju wipe idajo olorun ni yo je tire nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo wipe o ye ki o sa asala fun emi re
ki o si le kuro labe ibinu Olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro on ti a so ni yin ni we pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri ni waju Olorun ki o mo we pe agbere panshaga manfa ibinu Olorun ki o mo we pe eni ti o npe ni abanideshe ki se ore o je ota ti o fa idajo Olorun ati egun Olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni kokon ni abole ni tabi ni okunkun we pe oju Olorun ri o oju Olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki wa fi pelu otito pelu ododo ki o wa si waju Olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti nlo silesin eni ti nka bibeli eni ti nfun alagbe lowo eni ton se tibi tabi ton oni pa yi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri Olorun so we pe wa pelu otito ko ese re sile so fun Olorun we pe o mo we pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o si ko gba esododo asedede sile patapata ki o le je we pe anu Olorun ati idariji latodo re yo je tire o Jakobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe Olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife Olorun sugbon ti o so wi pe ko se wo ko se se ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti Olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju Olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni Olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun Olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo Olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju Olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile iri ni waju Olorun o nso wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je we pe ki a kaanu ati o nso pe ki a gba awe ohun ti o nso ni we pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinuje eni iwa bi Olorun ki a mo we pe ese ti a da o je ohun ti o buru iwaju Oluwa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun a we pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere Olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si ọrun apaadi ti idajo Olorun ro dede lori re
o so wipe ki nu iru eni be ki o baje ki iru eni be ki o kanu ki iru eni be ki o sokun oni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kanu era yin sile ni waju olowa ohun o se gbe yin ga ohun ti o so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o nso nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je wo se wa ti a tun ba ni waju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wo pe yo gbe wa ga yo dariji wa yo mu wa wa si ijoba olorun yo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisisin yo ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbese aye re se oje apeyinda abi oro we pe agbere ati pan saga ti o je iwa re oro we pe olorun wa foju we pe olorun ori o ori o o mo igbese aye re ohun ti o se so fun ni osan yin ni o pe ki o le ronu pada ki o le so fun olorun we pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe kepe olorun o n fe sokun kikoro o si n fe kanu fun awon ese ti o wa ni igbese aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesewaju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o n fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala tooto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a lati ko sile ti a lati wo oju olorun ti a lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti awe mo ninu eje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju owe pe idariji yo je ti re o si ni lati ni ipinnu wipe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinnu re si oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile
tàbí lóde. Yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristi Olúwa wa. Wò ó láti Jọ̀hánù orí kìíní ẹsẹ̀ 21, ní ìjọ kejì, Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí, kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristi ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kìí bá ṣe wípé apá ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíptì kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje, ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi robọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébùú. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákó sí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí 12 ẹsẹ̀ 5. Exodus orí 12 ẹsẹ̀ 5, ó ní, àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Ísíráẹ̀lì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ 24, nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ló yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ 21, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ 21, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀, kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó

ẹ̀ṣẹ̀ wa lọ. Sìrántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébò, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì? Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀. Ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristì ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrew
orí kọkànlá, Hebrew orí kọkànlá, ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lè ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀. Kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n, nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristì, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristì lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristì, ó ń tọ́ka sí Jésù Kristì fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. Nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta, orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta, ẹ̀mí ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ń láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus orí kejìlá, a sì ti kà fún wa nínú Kọ́rìntì kìíní orí karùn-ún, Kọ́rìntì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwú.
Korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu e ti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma hu ati ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan woyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si woyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini ati mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Kristi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile ti ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun
àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀. Bí ààrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí ààrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì, nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀, kíá ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, kí a sá wá sí ibi ìtí àánú, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì orí kejìdínlọ́gọ́rin, orin Dáfídì orí kejìdínlọ́gọ́rin, kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ 119. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Íjíbítì, ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbógbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus, Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15 ẹsẹ 24, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ máa jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú,
bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi le kan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti api bo won ti api daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti atasile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwu kara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti a ta sile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba n be le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re
ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó lè jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: Ìwé àwọn onídàájọ́ orí ìkọkànlélógún. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì ti búra ní Mísípè pé ẹnìkan nínú wa kì yóò fi ọmọbìnrin rẹ̀ fún Bẹ́ńjámínì ní aya. Àwọn ènìyàn náà sì wá sí Betieli, wọ́n sì jókòó níbẹ̀ títí di àṣálẹ́ níwájú Ọlọ́run, wọ́n sì gbé ohùn wọn sókè, wọ́n sì sọkún gidigidi, wọ́n sì wí pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì, èéṣe tí ó fi rí báyìí ní Ísírẹ́lì tí ẹ̀yà kan fi bùkún ní òní nínú àwọn ènìyàn Ísírẹ́lì? Ó sì ṣe ní ìjọ kejì. Àwọn ènìyàn náà dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì mọ pẹpẹ kan níbẹ̀, wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà. Àwọn ọmọ Ísírẹ́lì sì wí pé, ta ni ó wà nínú gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì tí kò bá ìjọgòkè tọ Olúwa wá? Nítorí pé wọ́n ti búra ńlá ní ti ẹni tí kò bá tọ Olúwa wá ní Mísípè wí pé pípa ni a ó pa á. Àwọn ọmọ Ísírẹ́lì sì káàánú nítorí Bẹ́ńjámínì arákùnrin wọn, wọ́n sì wí pé a kí ẹ̀yà kan kúrò ní Ísírẹ́lì ní òní. Àwa ó ti ṣe ní ti obìnrin fún àwọn tí ó kù, àwa ṣáà ti fi Olúwa búra pé àwa kì yóò fi àwọn ọmọbìnrin wa fún wọn ní aya. Wọ́n sì wí pé èwo ni nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì tí kò tọ Olúwa wá ní Mísípè? Ti kíyèsí, kò sí ẹnìkan ní ibùdó tí ó ti Jabeṣi Gileadi wá sí ìjọ. Nítorí nígbà tí a ká àwọn ènìyàn náà, ti kíyèsí, kò sí ẹnìkan níbẹ̀ nínú àwọn ará Jabeṣi Gileadi. Ìjọ sì rán 6,000 ọkùnrin nínú àwọn akọni síbẹ̀, wọ́n sì fi àṣẹ fún wọn pé ẹ lọ, ẹ sì fi ojú ìdákọlu àwọn ará Jabeṣi Gileadi pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ. Èyí yìí ni nǹkan tí ẹ̀yin ó ṣe. Gbogbo ọkùnrin àti gbogbo obìnrin tí ó ti mọ ọkùnrin ni ẹ̀yin ó parun pátápátá. Wọ́n sì rí irinwó wúndíá nínú àwọn ará Jabeṣi Gileadi tí kò tí mọ ọkùnrin nípa ìbádàpọ̀, wọ́n sì mú wọn wá sí ibùdó ní Ṣílò tí ó wà ní ilẹ̀ Kenani. Gbogbo ìjọ sì ránṣẹ́ lọ bá àwọn ọmọ Bẹ́ńjámínì tí ó wà nínú òkúta Rimoni sọ̀rọ̀, wọ́n sì fi àlàáfíà lọ̀ wọ́n. Bẹ́ńjámínì sì padà ní àkókò náà, wọ́n sì fún wọn ní obìnrin tí wọ́n dá sí nínú àwọn obìnrin Jabeṣi Gileadi, ṣùgbọ́n síbẹ̀ wọn kò sì kárí wọn. Àwọn ènìyàn náà sì káàánú nítorí Bẹ́ńjámínì, nítorí pé Olúwa ṣe àlàfo nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì. Nígbà náà ni àwọn àgbà ìjọ wí pé, kí ni àwa ó ṣe ní ti obìnrin fún àwọn ìyókù? Nítorí pé a ti pa gbogbo àwọn obìnrin run kúrò ní Bẹ́ńjámínì. Wọ́n sì wí pé ilẹ̀ nìkan yóò wà fún àwọn tí ó ti sálà ní Bẹ́ńjámínì, kí ẹ̀yà kan kí ó má bàa parun kúrò ní Ísírẹ́lì. Ṣùgbọ́n àwa kò lè fi aya fún wọn nínú àwọn ọmọbìnrin wa, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì ti búra wí pé egun ni fún ẹni tí ó bá fi aya fún Bẹ́ńjámínì. Wọ́n sì wí pé kíyèsí, àjọ Olúwa wà ní ọdọọdún ní Ṣílò ní àríwá Betieli ní ìhà ìlà oòrùn ti òpópó tí ó lọ sókè létí Betieli lọ títí dé Ṣekemu àti ní ìhà gúúsù ti Lebona. Wọ́n sì fi àṣẹ fún àwọn ọmọ Bẹ́ńjámínì wí pé ẹ lọ, kí ẹ sì bá sínú ọgbà àjàrà, kí ẹ sì wò sì kíyèsí bí àwọn ọmọbìnrin Ṣílò bá jáde wá láti jó nínú ijó wọn ni. Nígbà náà ni kí ẹ̀yin kí ó jáde láti inú ọgbà àjàrà wá, kí olúkúlùkù ọkùnrin yín kí ó sì mú aya rẹ̀ nínú àwọn ọmọbìnrin Ṣílò, kí ẹ̀yin kí ó sì lọ sí ilẹ̀ Bẹ́ńjámínì. Yóò sì ṣe nígbà tí àwọn bàbá wọn tàbí àwọn arákùnrin wọn bá tó wá láti wíjọ, àwa ó sì wí fún wọn pé ẹ ṣàánú wọn nítorí wa, nítorí tí àwa kò mú aya olúkúlùkù fún wọn ní ogun náà, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀yin ni ó fi wọ́n fún wọn. Nígbà náà ni ẹ̀yin ìbá jẹ̀bi. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì mú aya gẹ́gẹ́ bí iye wọn nínú àwọn ẹni tí ń jó. Àwọn tí wọ́n mú lọ, wọ́n sì lọ, wọ́n padà sí ilẹ̀ ní wọn, wọ́n sì kọ́ ìlú wọn ni, wọ́n sì jókòó sínú wọn. Nígbà náà ni àwọn ọmọ Ísírẹ́lì sì lọ láti ibẹ̀, olúkúlùkù ènìyàn sí ẹ̀yà tirẹ̀ àti sí ìdílé tirẹ̀. Wọ́n sì jáde láti ibẹ̀ lọ, olúkúlùkù ènìyàn sí ilẹ̀ ní tirẹ̀. Ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì, olúkúlùkù ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Èyí ni òpin ìwé àwọn onídàájọ́.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

Abayirayé, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àánú fún wa jọjọ, tí ó sì rán Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ lójoojúmọ́, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Pita wa lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wa gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú, ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye ò yé wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbétọ dàgbà, bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí àgbẹ̀ kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi
láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì 1:6, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah 42:42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah 42:40, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi le Olúwa, èyí le orúkọ mi, ogó mi ilé mi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà,
Èmi yóò sì mú àwọn afọ́júbá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi yóò tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi yóò sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi yóò ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kì í tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámù, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣeé ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá. Nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ì gbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnnà tó. Bí n bá wù ọ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ ní orí 42, láti ẹsẹ 18, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì,
wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesa aye mi wipe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko seni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le npe lafoju emi ni mo npe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa ko pada lo le nitori wipe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wipe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wipe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju
ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ́ wẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹyin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ṣùgbọ́n.

o yẹ kó o ṣe wá níkà yìí fi ẹlòmíràn tí o bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ bí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi. Irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́. Àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí Ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí Ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó. Wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà wo ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá. Bó o bá gbà pé o jáfọ́jú òní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeéṣe láti jókòó bẹ́ẹ̀. Irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n á ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o. Ṣùgbọ́n pé ìwọ tí Ọlọ́run ṣe ló lóríire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run kò jẹ́ kó bà lé ọ. Èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba Ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀. Ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ Ọlọ́run o bẹ̀ sí ní ṣe o bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé Ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù. Bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ara pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú. Bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé. Ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n. Mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ wípé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin. Ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ wẹ̀ṣọ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí Ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti Ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa

0: òye wa àti pẹ̀lú gbogbo agbára wa. Ìhìnrere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù, àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa lárada. Bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́, tí ó máa ń darí ẹni, tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìhere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó, tàbí ó fẹ́ ṣiṣẹ́, tàbí ó fẹ́ rin ìrìn àjò, àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run, tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣe amọ̀nà, ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣe amọ̀nà fún àwọn tirẹ̀. Bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan, aya kan, aya kan, ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó? Ara kan. Ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan? Ṣé ó sọ bẹ́ẹ̀? Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan, aya kan, bó bá farasin, ó yẹ kí o mọ àwọn tó farasin fún. Ìgbà tí Ọlọ́run dá Ádámù, obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀? Ṣé Ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú, kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá? Èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Sọlọ́mọnì ni, ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run, Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni a ń pè ní Noa. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noa àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ, ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school, tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí. Wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan, aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí ogún, tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gomorrah. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé, wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a o ko ye ti se ti ye ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan sebu te meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adi ole ti ara o niye afo loju o ni mona e ti o ti e je yawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe e sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po a fa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli nle won ni re pe e jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani e sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de boda wa to ma wa su fun an ko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igun le o lo fi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi an yin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo si bi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan safoju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo iya iparun ise nise titi ayeraye ika abamo a wa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese e ti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won ne ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask late gbogbo bata onile gbogbo bolu gitan ko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju oyin ta ba ti e boju oyin nko kilo ma sele
1: o ba don wo ba don tan
0: bo ti boju wayin o ba di awon iyo
1: iwo na wo ara mi
0: lo tin lo ni waju
1: o ri wi pe ko gbo iro ese yawo mo
0: o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju wayin ah oni lo ri lo so fun wa pe kinde te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ke ade yin e wa se ko bibeli ojo lo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese kerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti enikankan wa ṣugbọn so fun wa wipe ti ihinrere ti a n waasu re ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà ẹsẹ̀ ìkẹrìnlá ẹjọ́ wọn sí i àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ó mọ̀ ó ní wọ́n ṣe ń kélé olórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ tó kú bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí la ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí a nípa ẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ni wá bẹ́ẹ̀ kó jáde má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wálẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́ ọmọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣépè ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ ń lé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ẹ̀ ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àní wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí bọ́n bá wá náà ìnáwó náà máa kó wa sí wọn ní wá kán má bèèrè bí òtẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n ń wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà abẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn
1: igbagbo ni
0: ifoju okan ati isina pupo ni oni afoju tin fi ona han etin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon ikilo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju le ona
1: elese to wa jeje ti e to n fe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilese pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si waasu ti o tun si won lona a so fun wa wipe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wipe ami ori ikejidinlogbon Deuteronomy ori ikejidinlogbon ese ikokandinlogbon ohun to ma nsele si awon afoju niyi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si ri rere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo n bi olorun pe keyi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wipe afoju ni won o si n so wipe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Christi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wipe ohun ni o n wo awon afoju ohun lo n wo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o n fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti ihin rere awon wonyi li afoju sugbon ani eleri Jesu Christi wepe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka maku ori kewa yi lati mo bawo ni Jesu Christi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Christi mu wa wo lati ese ikerindini 46 maku ori kewa ese ikerindini 50 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wáṣẹ kiri pẹlu abẹtẹlẹ gbogbo afọju patagba lo n sagbe awon elese ti imole ihinre o ti imole si loju won ma n sagbe nigba ti o gbọ pe Jesu ti Nazareti ni o bẹrẹ si kigbele ohun rara wipe Jesu iwo ọmọ Dafidi ṣaanu fun mi bi a ba n gbadura awon elomi won ọmọ ba ti gbadura won a dake sibe bo ba dake yoruba so fun wa pe tara e aba e dake o ni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to olorun wa to so fun olorun wi pe elese ni mi to tiju to so fun olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun olorun to ki gbe le ohun ra wi pe saanu fun mi iwo omo dafidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba de le nsin o se se ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba mi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli ti e ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jomo de nile ewe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile ewe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don don don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n ya gbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo irun ku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku bayi to ti paju de na ti wa iwe account owo e na ti so pe ki lo fi ile bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fẹran owo e na fẹran bo ba dola to n da to lenu ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon to fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o n si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju kadide o npe o
0: o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun saanu fun mi to nso pe jesu npe o fe gbo kan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele o yan gbo e sonu ijewo ese niyan o npo ese sile nitori pe oba awon oba ki la juri ese gbogbo egbin gbogbo idoti to wa nigbe ti aye wa ko won sile bo ba nbo lodo jesu Jesus si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran Jesus si we fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kakiri mo se bi awon ti won lo si lesin en mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to ndari esere jio to nwe esere nu to si so wipe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli amaye o ife bibeli a wa lokan e oro ihin rere eko to ye koro amadumo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amaran wipe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin dari jio be lo nfi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele ebu adio irira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to nfi ore han gbogbo asiri ara e to nko to nfi awon okunrin abi awon obirin elegbe bo ba tin die ni igbala be lo nbo ihoho re gbogbo aso aye to kokora tele tele eti esu be o ni sote ni se tele tele to nfi aworan esu han bo ti nigbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be won ni oyi pada ni ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fi ndi awon elewon mo wa fe mu lo sinu black maria itan ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi itan ko sese nko patapata lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika wo gbogbo e patapata ni mo ti yan sorun eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala niyan o bokunrin bi jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dari ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọwọ olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wipe mi o ni lo eko ihin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o n fe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa
1: anbe o
0: gege bi o ti je ki o ye wa wi pe iya ise ipanu ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o nje ki o di mo fun wi pe idajo nbo fun won nje anbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronuko ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu
1: sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbese aye won je ki o di otun iyipada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku ni oruko Jesu a mo pe bi a ti n pada lo si ile awon ti won o fe lo joba orun ti won o si fe ka lo awon ti won ma n pani lokanda awon atanije awon afoju ti won fi ona han afoju o se se ki won ki o fe da pada ni oju ona yin rere yi baba yo wa kuro le owo won bi won ba ti so ti won fe pa wale okanda je ki emi re ki o se abo fun wa ipinu ti a ti ni pelu re lati wa pelu Jesu Kristi titi de opin ma je ki a ye ipinu yi ni oruko Jesu pa wa mo bi a ti nlo pe si oko fun abi a ti nlo sa mona wa ni bi owo ta nlo a si n be o wi pe gege bi a ti di eni igbala awon ti o ti gbala awon ti o ti dare ese won di awon ti o ti so di eda titun a n be o wi pe lese kese ti o ti n sese yi ni okan wa ni ka ma di ajin rere lati so itan agbelebu fun awon elomiran a dupe pe o ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wí pé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wí pé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn òun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fi di mímú ṣe. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wa, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí ó fi rí Jésù lójúkojú ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́ kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, ó rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew 10:1 ẹsẹ̀ 95. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní 10 tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára: ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí, ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfo wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìríníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2:15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ni ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ 6, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà. àti ìgbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀ yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódédi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́ńjámínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyìíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí kìíní ni mo ti ń kà fún láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jóòbù orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń ṣẹ́kan sí ìtọ̀ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wípé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun, èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wípé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ, pẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wípé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá tí ìhà ijò fẹ́ wá, ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé, ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú, èmi nìkan ṣoṣo lè ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe? Bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ò sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ, ìbùkún le orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ni ikolo bi o ti le dabi eni wi pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojushu gbogbo awo somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi won ti abakoko nso fun anihi we pe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o dabi eni wi pe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wi pe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso wi pe oun le korin iyin si olorun bi iponju ti le wa oun le korin iyin si olorun bi wahala ti le wa oun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wi pe ninu awon nkan ti o nsele ni aye o sese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi ni waju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayidayida aye bi a ba se be o daju wi pe o le de wa mu titi de opin yo si de wa mu ni oruko jesu a wo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni a ti n wo ohun ti olorun so fun wa wi pe awa ti a n gbe ni igbesi aye isinsiyi ti o dabi eni wi pe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wi pe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo oluwa wa yo sun moto si bi a ti mo wi pe awon ami wonyi n farahan kini awon nkan ti olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti n la wahala tabi iponju tabi inu nibi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe olorun ni n sise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le aisi ikunsinu ati ijiyan bi a tile ni wahala bi a tile ni isoro bi o tile dabi eni wi pe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo olorun ki a ma sin olorun ni aisi ijiyan tabi ikunsinu ni ese kedogun ki eyin ki o le je aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi pé èmi kò sáré lásán bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán èyí ni Paul apostoli tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ó ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúurú ọkàn ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ó ń dojúrú ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú kí a máa sin ọlọ́run láìsí ìkùnsínú kí a máa gbàdúrà láìsí ìkùnsínú kí a máa ka ọ̀rọ̀ ọlọ́run láìsí ìkùnsínú kí a máa tẹ̀lé jésù láìsí ìkùnsínú kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa fún àwọn ẹbí wa àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí yálà nínú ìjọ yálà nínú ibiṣẹ́ wa kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ ọlọ́run àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run aláìlábàwọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa àwọn alábàgbé wa wọ́n ní ìwà wíwọ́ wọ́n sì jẹ́ alárekérekè ènìyàn ó ń sọ wípé kí a wá kí a máa tan ìmọ́lẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere kí a mọ̀ wípé bí ayé bá ṣókun ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà bí ayé bá kún fún ìrí bí ayé bá kún fún ìwà ìdọ̀tí ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí olúwa nínú tímótì kejì epístólì paulu ìkejì sí tímótì láti ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò farada inúnibíni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kìí ṣe ẹni tí ń tàn wá jẹ a dúpẹ́ wípé kìí ṣe ẹni tí ó máa rí funfun táàpì ní dúdú fún wa ó ti sọ fún wa ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni ìpọ́njú tàbí wàhálà yóò wà èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò rí inúnibíni ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun kí jésù kí ó tó dé èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ ọlọ́run kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa kí ló yẹ kí a ṣe ó sọ fún wa ní ẹsẹ̀ kẹrìnlá ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ ẹsẹ̀ kẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀ ìwà búburú yóò máa gbilẹ̀ ìtànjẹ yóò máa gbilẹ̀ ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀ ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ ọlọ́run iwo ti o ti jeri wipe omo Jesus

wọ́n ń tẹ̀síwájú ní ìwà ọ̀kọ̀ọ̀kan wọn. Ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeé ṣe kó wà níbi iṣẹ́, tàbí nínú ẹbí, tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí, kí a tẹjúmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayára bí àṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a ó máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpeniníjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebero orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn tali ó bínú sí fún 40 ọdún, kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù. Àwọn tali ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn. Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. Adáyàfo àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn. Bí àwa pàápàá, bí a bá bojú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bojú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dì wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyè.

káwa bí wàhálà tilẹ̀ wà yíwa ká wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa. Bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀, ó máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà: ìkíní, ìfàsẹ́yìn. Wo Hebrew 10:10, ẹsẹ 12:30, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo, a ó sì ní iyì Ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé, ó máa ń fa ìfàsẹ́yìn. Ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn, bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn, ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i. Àwa tí a ti ń sáré tete láti wá sí ilé Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé Ọlọ́run, ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa, ó ṣeéṣe kí ó jẹ́ nípa jíjèrè ọkàn fún Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ nípa bíbẹ àwọn ènìyàn wò, ó ṣeéṣe kí ó jẹ́ nípa mímọ́ àwọn ènìyàn wá sí ilé Ọlọ́run. Ṣùgbọ́n tí a ti ń fà sẹ́yìn, tí a ń sọ wípé wàhálà àti ìpọ́njú tí ó dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn Ọlọ́run, ó sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa, èyí jẹ́ àmì àìgbàgbọ́. Ó jẹ́ àmì wípé a ti ń kọ Ọlọ́run sílẹ̀, ó sì jẹ́ àmì wípé ìdájọ́ Ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa. Ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Bí a bá kọ orúkọ Jésù sílẹ̀, bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀, bí a bá kọ ìfọkàntán nínú Ọlọ́run sílẹ̀, bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara, tí a ní ìgbẹ́kẹ̀lé nínú ara, èyí fi hàn wípé àìgbàgbọ́ wà nínú ọkàn wa. Nínú Jeremiah 17:5, ẹsẹ 5 báyìí lèlo wa wí: ìgbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá tàbí ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Wàhálà, ìpọ́njú, àjálù nínú ayé ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n fi Ọlọ́run sílẹ̀, ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí ó mú ìgbẹ́kẹ̀lé wọn kúrò nínú Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, bí a bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara, bí a bá ti mú ojú wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a sì mú ọkàn wa kúrò nínú àwọn ìlérí rẹ̀, èyí jẹ́ àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Ó sì ń sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, wípé ègbé tàbí ègún, èyí jẹ́ ìdájọ́ Ọlọ́run lórí àwọn tí wọ́n ní àìgbàgbọ́. Ìkẹta, títẹ̀ sí ọ̀nà ara wa. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó tẹ̀ sí ọ̀nà ti Ọlọ́run. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó máa rìn nínú ọ̀nà ti Ọlọ́run. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá ti ń wọlé,
ni o ma di wipe ki a ma te sona ara wa ni o ma di wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinu wipe bayi tabi lona ba, lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samuel lo ni Silama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israel won te si ona ara won Olorun ti te itoju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fe Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orilede alaigbagbo orilede keferi awon orilede ti o rin ninu okunkun won ti ri wipe awon eniyan won yi won ni oba oba si nse akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi le olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wipe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju Samuel nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samuel si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba n tesi ona ara re ti o so wipe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wipe o ti su ohun wipe ki a ma duro de bayi le Oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wipe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wipe o ti su ohun wipe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro olorun lai duro de bayi le Oluwa wi ori wipe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu Hebrew ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni wipe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wipe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so wipe iliri olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma n ri awon elomiran ti won ma n so wipe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wipe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wipe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o
ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn. Nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní. Ìkarùn-ún, ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú. Ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú. Èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá. Kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́, a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún lé òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbákúlé aginjù yìí. Nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí? Láti ti ipa idà ṣubú, àwa, àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ. Kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí, àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí, ní ilẹ̀ Kenani, tí wọ́n padà wá. Wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́. Ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì. Bí èrò bá ń wá sí ọkàn rẹ tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, o tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, o tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì, èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ́ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 144, orin Dáfídì, ẹsẹ̀ ìkẹtàlá, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbé ìyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sú wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọ́n ti pa ìlànà ìgbàanì, wọ́n ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn
bi a ba se be o je wipe awa papa ati di alaigbagbo ninu awon oba keji ori kini lati ese keji ahasaya se shobu laarin perese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo Baal-Zebubo, orisha ekroni, bi emi o la, ninu aisan yi, wo oba yi, ti o ye ki o mo oro Olorun, wo oba yi, ti o ye ki o mo ileri Olorun, wo oba yi, ti o ye ki o sato Olorun lo, wo oba yi, ti o ye ki o keto Elija, wo li Olorun, sugbon ti ko se be, ti o wa iranlowo, lodo awon ajeji orisha. Ti o wa iranlowo lodo awon ajeji Olorun tabi awon ota Olorun ati ota Israeli wo se keta sugbon angeli Oluwa wi fun Elijah ara Tishbi pe dide goke lo ipade awon nse oba Samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si Olorun ni Israeli ni eyin fin lo ibere lowo Beelzebubo orisha ekroni ibere yi kan na ni o ye ki abere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki abere lowo apeyinda ti o tun lo si awon ile to kaakiri ibere yi kan na ni o ye ki abere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti o ma gbe ara won joko wi pe bi awon ba fun oni nkan mu bi awon ba fun oni nkan je wi pe iloyun yo de iru awon atonije be won so wi pe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n beere lowo oba samaria yi ni a n beere lowo re wepe iha se wepe ko si olorun ni israeli ni eyin fi lo ibeere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese ikerin nje nitori na bayi ile oluwa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko Elija se lokoro o ye ki o ye wa we pe ibinu Olorun wa lori awon ti won sato Olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje Olorun wa lori won iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o ye ki a ro mo Olorun bi a ba ro mo Olorun o daje o pe yo gbo ti wa ayipada rere yo de ba wa sugbon bi a ba ko Olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro Olorun bi a ba fi iru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye nduro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida Olorun ko se fo pa loju idajo Olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin Kristi iyanju ti Olorun ni fun wa ti oro Olorun ni fun awon omo ehin Kristi wo Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won isi se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe oun duro ki o kie sara ki o ma ba subo awa ti a ti n tele Olorun awa ti a ti ni igbala
awon ti ati di atunbi ohun ti an so fun ani we pe bi ati le ni wahala ninu aye bi ati le ni inu ni bini ninu aye ki a wo awon apere won yi ti ati ka se ti igbo wa ki awa papa ki a mara duro ki a duro lodo olorun ki a tele olorun ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma si so ireti nu bi a ba tele olorun ti a se fi igbagbo di ileri re mu o dajo we pe lojo kan yo se wa ni rere ni Juda ese keta olofe nigbati mo fi aisi mi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan nko gbodo sai ma kowe si yin kin si gba yin ni iyanju lati ma ja gidigidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ki a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esufe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ni bini nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti a ba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri a ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suru ohun lo ma nfa ki a ma ni oju kokoro ohun lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin ohun lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun ohun ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun ohun ni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti we pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mu ohun kan wa si aye abi a mu ohun kan wa si aye o ni bẹẹ ni a ko le mu ohunkohun jade lo bi a ba si ni ounje ati aso iwon yi yo te wa lorun sugbon awon ti n fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ifekufe pupo ti panilara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbongbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won a si fi ibinu je popo gun ara won li oko awon miran won a fi lesun sile won a fi bibeli sile won a fi jesu sile won a fi eko irere sile won a fi ise isin wa ti olorun gbele wa lowo won a fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o so wi pe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokan la sugbon iwo eniyan olorun sa fun nkan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo di iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni paul apostle fi n je ki o da wa loju wepe ipinu ti oun ti ni ipinu ti o si n fe ki awon ara romu ni
ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si onkon ti o ya wa kuro lodo Jesu ni Romu ori kejo lati ese ikarun dini ogoji tani yo ya wa kuro ninu ife Kristi tani yo ya o kuro ninu ife Kristi se onkon le ya o kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wi pe yo ju agbara won lo ṣugbọn ọlọrun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wi pe aye yi ko ye fun awon ti o dabi eni wi pe ikun wa won kaakiri ṣugbọn ninu gbogbo nkan won yi ni Paul apostle ti nso wi pe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori re li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa ṣugbọn ninu gbogbo nkan wonyi ninu gbogbo awon iponju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe bi ale kan ayo nbo le oworo awon iponju ti an ri wonyi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro wi pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi ṣugbọn o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wi pe ṣugbọn ninu gbogbo nkan won yi awa ju eni ti o ṣegun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsiyi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul n so o ko gbogbo awon nkan ta le fojuri ohunkohun ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojutini tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsiyi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu Kristi Jesu oluwa wa orin Dafidi orin Dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabi eni wipe airije airimo airilegbe airasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju
abi anafeyinti bi o ti le je wi pe o dabi eni pe nkan pin fun opolopo awon eniyan wi pe sibe sibe a ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wi pe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wi pe a ko ni je ki ohun kan ki o ya wa ya olorun wi pe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wi pe bi ekun ti le npe di ale kan o daju wi pe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wi pe o sin olorun ninu wahala ninu ikonju ninu inu onibini ninu airije ninu airimu ninu wahala ti awon eniyan le da si olorun wi pe o tesiwaju lati ma sin olorun se ipinu wi pe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wi pe o ma tele olorun nkan le wahala le wa ikonju le wa o le da bi eni wi pe awon ti o ro ko ye ko feran re won ko sile won ko se boju ti won won ko se suja won sugbon so fun olorun wi pe awon nkan won yi ki o le fa o seyin ko odo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ran ti joseph ni majemu lai lai ran ti job ni majemu lai lai ran ti ipinu abakuku ni waju olorun ran ti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti Shadraki Meshaki ati Abednego ranti Danieli ranti Paulo Apostoli ranti awon omo ehin Jesu Kristi ti a se ninu ibini si ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin siwa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wi pe iponju ibade wahala ibawa ohun kon ti iba ma sele wi pe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki ohun kan ki o fa seyin lodo olorun ninu nkan won yi awaju asegun lo ninu nkan won yi awaju asegun lo se ipinu so fun olorun wi pe ohun kan ki o fa kuro ki o se onipo kuro ninu ijoba olorun ohun kan ki o fa seyin kuro lodo olorun ranti wi pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala

0: sọ, ìwọ Israẹli pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi.
1: Ẹni àríkí àwọn ọmọ Israẹli ṣe rántí ìtàn ọmọ Israẹli, ó ṣe ni láàánú wípé àwọn wọ̀nyí wọ́n gbàgbé orí Ọlọ́run, wọ́n gbàgbé àánú Ọlọ́run, wọ́n gbàgbé ìlérí Ọlọ́run, wọ́n gbàgbé májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ohun tí ó ṣe láàánú nínú ní ti àwọn ọmọ Israẹli ni wípé ṣe ò rántí láti àkókò Abrahamu ni Ọlọ́run ti fún ọ ní ìlérí tí ó sì sọ wípé láti ọdún di ọdún ni ìbùkún Ọlọ́run yóò máa wà lórí wọn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àti pé nípasẹ̀ Abrahamu àti àwọn ọmọ ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé. Bí a bá sì wò ó, Ọlọ́run kò kùnà, Ọlọ́run kò jáfara. Ní àkókò Mose ni Ọlọ́run pe Mose wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé. Bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé Mose ní àkọ́kọ́ tí ó ń sọ wípé ta lé èmi, tí wọ́n lọ dojúkọ Fáráò, Ọlọ́run sọ wípé òun ò wà pẹ̀lú rẹ̀, òun ò wà pẹ̀lú ẹnu rẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáadáa, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Ọlọ́run ṣe, títí ọkàn àwọn ọmọ Íjíbítì tí ọkàn wọn fi rẹmi, tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́, tí wọ́n sọ fún àwọn Ísíráẹlì pé ó yá ẹ kẹ́rù yín kẹ́ máa lọ. Èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú. Ṣe ò rántí wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa, tí wọ́n bẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí, tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí, nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún, òkè wà lọ́wọ́ òsì. Àwọn ọmọ ogun Íjíbítì wọ́n ń bọ̀ lẹ́yìn, òkun pupa wà níwájú, ń bo ni kí á gbégbà, bẹ́ẹ̀ ni wọ́n ké pe Olúwa. Ni Ọlọ́run sọ fún Mose pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó, tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà, wọ́n máa jẹun, aṣọ ògbómọ wọn lára, bàtà ògbómọ wọn lẹ́sẹ̀. Níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èéṣe tí Ísíráẹlì fi di afọ́jú báyìí, tí iyì wọn ra, tí wọn ò rántí àwọn oore Ọlọ́run, wọn ò rántí agbára Ọlọ́run, wọn ò rántí àwọn ìlérí Ọlọ́run, wọn ò rántí àwọn májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ṣùgbọ́n kí a tó máa dá Ísíráẹlì lẹ́bi, àwa náà ń kọ́. Ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta, àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa, tàbí ó pọ̀ ju gàrí fún wa, nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó lè pọ́nrán, àwa pàápàá àti gbàgbé orí Ọlọ́run, àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé nígbà tí mo ti dénú ìjọ yìí, nígbà tí mo ti bá Jésù pàdé, nígbà tí mo ti ní ìgbàlà, nígbà tí Ọlọ́run ti là mí lójú, nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà, nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀, wo nǹkan tí Ọlọ́run ṣe fún mi. Àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa di ẹni tó kárí sọ, àwa di ẹni tó ń sunkún, àsun ò dẹ́kun, àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run, àwa di atọrọjẹ, àtúnwá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀. Báwo ló ṣe rí báyìí? Ṣé o rò wípé Ọlọ́run ti gbàgbé rẹ ni? Èéṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi, wàhálà mi, àwọn nǹkan tó ń dojúkọ mí, àwọn inúnibíni tí mo ń dojúkọ, tí mo ń bá pàdé, wípé Ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́? Àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Èéṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba? Èéṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run? Ṣé Ọlọ́run wa ti kú ni? Ṣé Ọlọ́run wa ò sí láàyè mọ́ ni? Ṣé ìlérí rẹ̀ ti yí padà ni? Ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ Jésù Kristì nígbà tí ó kú lórí igi àgbélébò, ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú Ọlọ́run ni? Èéṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ Ísíráẹlì, bí aláìlóye, bí aláìlọ́gbọ́n, bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́, wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, àti wípé ìdájọ́ mi, àwọn ẹ̀tọ́ mi, wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ 22. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa, ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé, kì í ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu, kò sí àwárí òye rẹ̀. Ìjìnlẹ̀ ni agbára Ọlọ́run, àwa márìdí ni agbára Ọlọ́run. Bí a bá wa láti ìpẹ̀kun kan.

0: òun bí ẹni kẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀lẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi tí a ti ké kúrò bí irú èyí àti láì ní ẹran ara mi lí èmi ò rí ọlọ́run ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ó sì wò kìí ṣe ti ẹlòmíràn ọkàn mi sì dákú nínú mi. Bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ, ó ń sọ wípé òun ní ìrètí nínú Ọlọ́run. O mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ wípé ní tòótọ́ ni òun ti ní àwọn ìṣòro, ní tòótọ́ ni òun ti ní àwọn ìdààmú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ. Ṣé ìwọ mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ? Ṣé o mọ̀ wípé Jésù ti kú fún ọ? Ṣé o mọ̀ wípé àwọn ìlérí Ọlọ́run jẹ́ tirẹ̀? Ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run ni? Èéṣe tó fi lè gbàdúrà? Èéṣe tí o lè kígbe pé Ọlọ́run? Èéṣe tí o fi ń bọ́hùn? Èéṣe tí o fi ń ráhùn? Èéṣe tí o fi ń sọ̀rọ̀ tínú? Èéṣe tí o fi ń sọ̀rọ̀ bí ẹni wípé Ọlọ́run wa kò sí láàyè mọ́? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè sọ̀rọ̀ sí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè mú ìlérí Ọlọ́run kí ó sì dúró ṣinṣin lórí ìlérí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè ṣe bí ti Ṣedrake, Meshake àti Abednego nínú iná? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè dúró ṣinṣin gẹ́gẹ́ bí ti Dánielì? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa ké pe Olúwa? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa sọ nípa ìyè nígbà tí àwọn tí ó wà ní àrọ́wọ́tọ̀ rẹ tí wọ́n sọ nípa ikú? Ṣé ìwọ náà ò lè dìde kí o sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ? Bí o bá mọ̀ wípé Jésù ṣì wà láàyè, bí o bá mọ̀ wípé Ọlọ́run wa wà láàyè, bí o bá mọ̀ wípé ìlérí Ọlọ́run kì í tà sí, bí o bá mọ̀ wípé Ọlọ́run jẹ́ tiwa, ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí, kí o gbàdúrà, kí o sọ wípé èmi mọ̀ wípé olùgbàlà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé olùṣọ́ àgùntàn mi ń bẹ, àti pé ìlérí rẹ̀ kì í yẹ. Èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi, ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Bí o bá tí ní ìgbàlà, má ṣe sọ̀rọ̀ tínú, képe Olúwa. Bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé, má ṣe sọ̀rọ̀ tínú, képe Olúwa. Bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀rí mọ́pọ̀ ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ìsọdi mímọ́ kò tí ì jẹ́ tirẹ, má ṣe sọ̀rọ̀ tínú, dìde kí o képe Olúwa. Bí o bá ti wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run, bí o kò bá tí ì ní, ó yẹ kí o ní ìrètí nínú Ọlọ́run. Má ṣe sọ̀rọ̀ tínú, dìde kí o képe Olúwa. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù, ó yẹ kí o dìde kí o képe Olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ, èyí mọ̀ wípé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ, ó wà láàyè síbẹ̀. Èmi mọ̀ wípé àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run. Èmi mọ̀ wípé ojú rere Ọlọ́run ó ń bẹ síbẹ̀. Èmi mọ̀ wípé ìrètí wà nínú Ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀ wípé èmi ò gbàdúrà, èmi ò képe Olúwa. Mo sì mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ èdè kí o képe Olúwa. Bá Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí Ọlọ́run kí ó mọ̀ wípé o kì í ṣe aláìgbàgbọ́, ṣùgbọ́n o jẹ́ onígbàgbọ́ tòótọ́, o sì ní ìrètí nínú Ọlọ́run. Képe Olúwa, képe Olúwa, képe Olúwa. Ó dájú wípé yóò dáhùn àdúrà rẹ, yóò gba ọkàn rẹ là, yóò wọ ọ sàn, yóò dá ọ sílẹ̀, yóò sì pèsè fún ọ ní kíkún nínú ọrọ̀ ògo rẹ.
1: Ti Rútù orí ìkejì. Naomi sì ní ìbátan ọkọ rẹ̀ kan ọlọ́rọ̀ púpọ̀ ní ìdílé Elimeleki, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Boasi. Rútù ara Moabu sì wí fún Naomi pé jẹ́ kí èmi lọ sí oko ní ìsinsìnyí kí èmi sì máa pè iṣẹ́ ọkà lẹ́yìn ẹni tí èmi ò rí orí ọ̀fẹ́ ní ojú rẹ̀. Òun sì wí pé lọ ọmọbìnrin mi. Òun sì lọ, ó sì dé oko, ó sì pè iṣẹ́ ọkà lẹ́yìn àwọn olùkórè, ó sì wá jẹ́ pé apá oko tí ó bọ́ sí jẹ́ ti Boasi tí í ṣe ìbátan Elimeleki. Sì kíyèsí, Boasi ti Bẹ́tílẹ́hẹ̀mù wá, ó sì wí fún àwọn olùkórè pé kí Olúwa kí ó wà pẹ̀lú yín, wọ́n sì dá a lóhùn pé kí Olúwa kí ó bùkún fún ọ. Nígbà náà ni Boasi wí fún ìránṣẹ́ rẹ̀ tí a fi ṣe olórí àwọn olùkórè pé ọmọbìnrin ta ni yìí. Ìránṣẹ́ náà tí a fi ṣe olórí àwọn olùkórè dáhùn, ó sì wí pé ọmọbìnrin ará Moabu ni tí ó bá Naomi ti ilẹ̀ Moabu wá. Ó sì wí pé èmi bẹ̀ ọ́, yẹ kí èmi máa pè iṣẹ́ ọkà, kí èmi sì máa ṣàlẹ́yìn àwọn olùkórè nínú ìtì. Bẹ́ẹ̀ ni ó wá, ó sì dúró.

A dúpẹ́ pé o rán Jésù Kristì, ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó túkù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa. Bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ kan ṣe tó, bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kì í gbọ́ràn, ẹni tí a máa ń

títí kí ó tó gbà fún wa. Ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọ́ràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá, tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọ́ràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọ́ràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì, yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run, ṣùgbọ́n a ò lè mẹ́nuba ìgbọràn láì mẹ́nuba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kìí ṣe òun nìkan ni ó ń dá àdáṣe. Ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀, tó jẹ́ pé gbogbo nǹkan tán sọ nìwọ náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀, ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ́ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí a bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọ́ràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ́ràn sí ohun gbogbo tí ó ń gbọ́. Nínú ilé Ọlọ́run bákan náà ni, bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì ń fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣẹ́ àwọn Apóstólì, orí 21, láti ẹsẹ̀ 10 ni a ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́. Ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀,
ẹṣẹ ti rẹ tilẹ buru pupọ pupọ o si yangan o sogo ninu iwa ailọlọrun iwa asodi iwa aigboran iwa ti ija ati ọtẹ si ọrọ ọlọrun ṣugbọn nibi ti o tin tẹsiwaju lati ṣe ilodi ati iwọsi si orukọ ọlọrun ni ọsan ọjọ kan ni Jesu Kristi ọmọ ọlọrun ni o ba pade ni eyi ti awọ nigbagbọ ma n pe ni ikorita nitori wipe ọlọrun beere ipinnu lọwọ rẹ ẹni yii ni a n pe ni Saulu ara Tarsu ẹni ti a mọ si Paulu apostoli lẹyin igba ti o yi pada bi ọlọrun ti ba pade bẹ lo n jẹwọ fun ọlọrun wipe ninu aimọ ni o n ṣe eyi ti o n ṣe tẹlẹ tẹlẹ o si jẹwọ ẹṣẹ rẹ ko fi ohunkohun pamọ o gbadura o wọ ju oluwa o bẹbẹ lọdọ ọlọrun wipe idariji ati anu ni oun fẹ ko pẹ jina ni a ran ojiṣẹ ọlọrun kan si ti a n pe ni Ananiah o gbadura fun oju rẹ ti o ṣokun ti o fọ ọlọrun la a si ni ki o dide ko pẹ pupọ abaptisi rẹ a ri bomi ni orukọ baba ni ti ọmọ ati ni ti ẹmi mimọ o wa bẹrẹ lati ma ṣe igboran si ọlọrun lẹnu ṣugbọn o di ọjọ kan ni o ba awọn eniyan kan pade awọn ti wọn fẹ di igboran pipe rẹ lọwọ mo jẹ sọ fun ọ wipe bi o ti wa bi lonii o ṣeeṣe bi o ba ti dele bi o ti ni ipinnu wipe bi o ti gbọ ọrọ ọlọrun ni o n fẹ ṣe igboran pipe awọn ti wọn ma n ta epo si ala ti o wọ awọn abati ẹni jẹ awọn ti wọn fẹ ti ilẹkun ọrun ki wọn si ṣi ilẹkun ọrun apaadi silẹ fun ọ wọn ti n duro de ọ bi o ti n dele ti o fẹ mura pẹlu ipinnu pẹlu ọkan kan lati ṣe igboran pipe bẹ ni wọn wa ba ọtun wọn sọ pe o jẹ ma danwo o jẹ ma gboran si ọlọrun lẹnu wọn si n fẹ fun ọ ni awọn awawi pupọ lati ma le ṣe igboran mo jẹ sọ fun ọ wipe Paulu yi kan naa o ni iru idojukọ ati ijakulẹ bẹẹ ti awọn ọrẹ ti wọn sọ fun wipe ko yẹ ki o gboran si ọlọrun lẹnu to bẹẹ ṣugbọn o jẹ ẹni ti o ni ipinnu iru ipinnu bẹẹ ni mo n bẹ ọlọrun ni oni wipe ki o fi si ọkan ẹnikọọkan ninu wa lati ẹsẹ ikẹwàá iṣẹ awọn apostoli ori ikọkanleni ogun bi a si ti wa nibẹ le ọjọ pipọ wooli kan ti Judea sọkalẹ wa ti a n pe ni Agabu nigba ti o si de ọdọ wa o mu amure Paulu o si de ara rẹ le ọwọ ohun ẹsẹ o si wi pe bayii le ẹmi mimọ wi bayii le awọn Juu ti o wa ni Jerusalemu yoo de ọkunrin ti o ni amure yii wọn o si fi ile awọn kefere lọwọ nigba ti a si ti gbọ nkan wọnyi ati awa ati awọn ara ibẹ naa bẹẹ pe ki o ma ṣe goke lọ si Jerusalemu Paulu n tẹsiwaju lati gbọran si ọlọrun lẹnu o ti gbọ ipenija ti a pe wipe o yẹ ki o lọ si Jerusalemu bi o tilẹ jẹ wipe inu ni bi ni pọ laarin awọn Juu si Paulu bẹni Paulu n ṣe ọkan akin
o si ni okan ti o duro shinshin o pinu ninu re wi pe ko si ohun ti o ye ipinu ohun wi pe ohun ni lati gboran si olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan olorun ki se keferi sugbon woli eni ti ohun paapa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure paulu o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si olorun lenu esu ota emi wa koni je ko gbadun a si ko si awon ju ninu won a se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo paulu ni won bere si ni so wi pe paulu ma se lo gbo idahun paulu ni ese iketala nigba na ni paulu dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun onile niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je pe lati kekere lo ti ja papa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omolu abi sini iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile esin to wo labule yin abi won fi pitan fun eni on lo fi okuta sole sibe baba o si kere ninu ise esin ago church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun enkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o nlo si eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu ile won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokanda igba ti gbogbo won ba soro tan patapata iya e a wa bere a ma so pe o temi laarin ijo laarin egbe o dojuti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju ile elomi kakiri o tun wa asu paga iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penupo na so fun paulu wipe ma lo
ma gboran si olorun lenu o wa gu eso iketa la nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori to je ki o ni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul nso fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan sosho ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christ kan na ra pada bi ati ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se ngbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o so wi pe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun o wipe bo ba gbo ari si o taya e tin ja ti won a pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba tan ba se fitina si e tan ba fi e bayi pe a lo lokan e o se se ki won na ko lo ba pe ko buru ejo orisa na ajo masin tabi o sese ko ti je pe o ti n fe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si ti n ka bibeli àwọn òbí ìyàwó yìí wọn ti pèpè òòṣọ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàárí àbọ ẹ tó bá máa dé á gbé bíbélì rò níjú àwọn tó ń kọ lọ́hùn á kàn dé ni tá a sọ fún ẹ wípé ó jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé mbó ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tọ́ bá kọ́ ẹ lọ́hùn wípé kò wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ káyé le fún ẹ o tiẹ̀ tí sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nígbà tí wọ́n bá ti rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà wọn adákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe wo galatia orí ìkíní
Galatia, ori ikini lati ese iketala. Nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon ju bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si opin atowo dowo awon baba mi e ti a tin se tele tele ni Paul nso fun wa wi pe ohun papa owo fa seyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wi pe isin atowo dowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni ohun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini ohun se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo wi pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo sin ba tete ati ijo ati cinema ati oti ati ikomirin jo ati ti agbere o ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo un mo n be olorun wi pe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa so wi pe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke emi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan naa nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan naa emi ko ba ara ati eje gbimopo awon ara o ma n fa ni anu a maa se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe ye lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa ton fun e lounje meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbesi aye e awon ara atore niyen awon ara ati eje
ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo kan pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo tin ka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalem esin pete ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin synagogue awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo Eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe kenikan lo pon mi ware ni pe bo fe kenikan lo segi ware ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara ni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la lejo dada o nitori wi pe omo po ninu e won si ma so fun pe won feran eni ni won fi n kole ebe won di wahala ru eni aisimi aibale aya airoju airaaye ni won kole olorun ni awon won yi wa pe won pe a ti so fun yin wipe eko wo le tun gbede yi wipe Jesu kan wa nibi kan to ma n gba ni lowo ese patapata e ma je atun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje Jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wese kokan din ni ogbon sugbon Peteru ati awon aposteli dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wipe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ohun ti mo wa nfe wadi ni wipe kini abayori si igboran wo exodu ori ikokandinogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa exodu ori ikokandini ogbon ese ikarun nje nisisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na leyin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi
ẹ̀yin yóò sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Ìgbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Ẹ́xódù orí 23:20 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Ẹ́xódù orí 23:20 láti ẹsẹ̀ 20. Kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Àwa ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísírẹ́lì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lè jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lè jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà, tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ. Nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ, tí ó lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run, ó wá rán olùtùnú sí wa, ẹni tá máa kọ́ wa, ẹni tá máa ṣe wa létí, ẹni tá fi wá mọ ọ̀nà, ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́. Ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere. A sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú. Bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú, ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ, tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run, láti lọ sí ọ̀run rere, ta ló tún kù fún ọ? Ó parí fún ẹni bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ 21:20 ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gbá ohun rẹ̀ gbọ́, má ṣe bí i nínú. Mo ń sọ fún ọ wípé ẹ̀mí Ọlọ́run lè fún wa ní ìgbà ti ìsinsìnyí láti ṣe atọ́nà wa, láti tù wá nínú, láti tọ́ wa, láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa, a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa, a máa sọ pé má lọ síbẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe báyìí. Bó bá ti ń fẹ́ sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run a sọ pé ọmọ Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára, ẹ̀mí Ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú Ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá fẹ́ jẹun ti ayé, bó bá fẹ́ ìrìn ti ayé, bó fẹ́ wọṣọ bí ti ayé, ẹ̀mí Ọlọ́run ti wà nínú ọkàn rẹ. Ta máa sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọ̀run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ Èṣù, tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀,
ti o tin so pe ah o ma dara o bi Samson ji so wi pe e fe fun mi ohun mi gidi gidi ti baba ti ya re ti won mo Olorun ton so pe ah o ri eyan laarin awon eniyan Olorun lati fe o wa je laarin awon Philistine awon elese awon ota Olorun oni rara o e sa fe fun mi ohun mi gidi gidi iya iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi Olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba nwa ewa ku wa ari ri ku ri nkan to mo eni to ni emi Olorun tele tele eni ti o kun fun agbara Olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi Olorun o si ko sala je oloto lati kini ilo sugbon ni o ti o ohun mi gidi gidi ohun mi gidi gidi lo pa ni Delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa a wa be si ni so fun e je Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen Ben Yesu lo ngba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi Olorun lo le lila yi ni o tun so pe Samson ji dide awon Philistine won do dere won de Samson ba ji o lo won a se bi okunrin temi Olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o to ologun aparada ni temi Olorun ba lo o to be won yi e mole won ri e mole lojo run wa pade e bo pe Jesu Jesu ani se bo ti kon mi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale agaba run a lo ti o alonki gbenu doti se bo ti wono okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe Olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fi se sin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won a kora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa gba ton ba tun bi eni le oti pe orin te ma n ko njo sin gba ton lo si lesi gba ton so eko asun dabo Jesu fejere we mi Jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha Michael loruko e o ya bi waka Psalm 23 fun wa Oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini di oti o ti se alaini ni egbe awon ni tete oni awon omo awon ni awon omo ise ni won so oni awon ti o ko wale eru won won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o oni emi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko to mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samson lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o ti hu lori re o wa so pe Olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi àwọn tó ń kìmí nílò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà tí mo ti kọyìn sí rere wọn ti jù mí sílẹ̀ Ọlọ́run bó bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí ti agbára ọ̀run agbára tí borí ẹ̀ṣẹ̀ agbára tí borí èṣù agbára tí borí ọ̀tá agbára tí dúró ṣinṣin agbára tí lè gbọ́ràn bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo fẹ́ gbọ́ràn ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà
o wa so fun awon awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku a mi ku alairi se bo se ngbadura yen ton ronu po ada ton so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sa won okun ko mo tun madura bon re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun je lere wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti pe inda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo saanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so ama panu e mo bo ba tin fe lo si bi han ma lo si be o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi Jesu ba farahan ni awosan mo o lo ko tun ye ka ma soro popo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun popo won run o ba lo awon eniyan na ba ko ti agutan ida ma je apa agutan yi eleida oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun Samuel pe o se mi laanu nitori mo yan Saul loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini e ri olorun nipa ti e se o fe di ti Samson ni abotu o fe di bi Saul o ranti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo nwa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri Jesu ko ri olorun o wa ninu ise oro nisinsiyi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mu kuro ninu okan re amen bolorun si ti npe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo la nfe gboran eh bo ba fe gboran wa so fọlorun e je akunle ki a so fun olorun pe emi ai gboran patapata ki olorun ki o yo kuro olorun nbere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje Jesu Kristi wa sibe lati we omo emi olorun tin toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun o nigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

Bueno,

njẹ ẹjẹ ni ti jesu ta silẹ ni ore ke calvary eyi ti o wi pe eyi le ẹjẹ mi ti majẹmu titun fun imukuro ẹṣẹ ọpọlọpọ anbẹ wi pe gbogbo awọn ẹṣẹ ti o siwa ti o lẹmọ ni tabi ti o n sapamọ ni igbesi aye wa eyi ti ko jẹ ki oju wa ki o ri igbala ọlọrun bawo ayọ wọn kuro ni orukọ jesu ṣanu fun wa o ni igba naa ni ikẹyin aye nigba ti ipalarada awọn eniyan mimọ yoo ṣẹlẹ nigba ti o mọ ọkan ti o fi ekeji silẹ nigba ti ipe yoo dun baba anbẹ ọ ṣe waye ni orukọ jesu njẹ bi o ti n kilọ fun wa leoni ti o si n jẹ ki ọrọ rẹ ki o ye wa ṣanu fun wa ẹgbẹkẹgbẹ ti ki jẹ ki a gbọran yọ wa kuro laarin wọn ni orukọ jesu awọn ti wọn n ba awọn ẹlomiran wa ti wọn wa n woran ti wọn n gbọ pe a lọ si oluwa ti awọn naa n bọ ṣugbọn ti ohun ti a n kọ ti ko ye wọn baba ṣi wọn leti ni orukọ jesu ṣanu fun wa jẹ ki ọrọ rẹ ki o ye wa jẹ ki ẹni kọọkan wa ki o le ni orukọ ninu iwe iye ni orukọ jesu kristi oluwa wa ẹ jẹ ki a jókòó lónìí a n yẹ ìwé mímọ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye èyí ni wípé ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ olúwa ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé bíbélì ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́ tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin olúwa ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ ọlọ́run bí kò ṣe ìyà ìdájọ́ àti ìbínú ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ ọlọ́run kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí o di ọlọ́wọ́ bí o bá mọ bí a ti kọ̀wé kí o gbégègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí kí o máa kọ wọ́n sílẹ̀ bí o bá ti ń délé kí o tún máa yẹ̀ ẹ́ wò láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ láti ìṣẹ̀dálẹ̀ ayé láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe ọlọ́run ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ ọlọ́run pè wọ́n ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ́sìn àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnà réré sí ọlọ́run ni wọ́n ti wà ó wà ní ìlú òkèèrè lẹ́yìn òkun ó sì wà ní ilẹ̀ tiwa níhìn-ín ó tilẹ̀ dàbí ẹni wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ bí ìwọ náà bá ti wò ó yíkàkiri bí o bá dé oko gẹ́gẹ́ bí àgbẹ̀ àwọn

epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npoju awon ohun ti agbin ti o lere ti o ma mo eso wa awon epo ni o ma npoju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa ṣùgbọ́n tí kìí ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́ àwọn ẹlẹ́sìn àwọn tí wọ́n máa ń gbé bíbélì àwọn tí wọ́n ń pe orúkọ ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tí rẹ̀ àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeé ṣe a ò ní fẹ́ kù láàrin wa ní àṣálẹ̀ yìí tí a jókòó ti a ro wipe onigbagbo tooto ni wa ṣugbọn ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisiyi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ọjọ́ tí oníkálukú yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti rí ẹkún àti òṣè àti àbámọ̀ yóò pọ̀ lé ọjọ́ náà. Mo sì gbàgbọ́ wípé ìwọ tí ó wà níhìn lónìí nítorí pé o fẹ́ tan ara rẹ jẹ òun ló ṣe wá àbí bẹ́ẹ̀ kọ́. Nítorí bẹ́ẹ̀ ó ṣe pàtàkì bí ọlọ́run bá fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kò ní ṣe àǹfààní láti bá ọlọ́run jiyàn. Ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn ìparun òjijì ni ó dé bá irú ẹni bẹ́ẹ̀. Bí ọlọ́run bá fi ẹ̀sùn sàn ọ́ wípé ó jẹ́ ẹlẹ́sìn aláfaraṣe ẹni tí kò mọ ọlọ́run ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ bí ọlọ́run bá ti ń fi ọ́ hàn bí o bá lè ṣe bí dáfírì tí ó wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán ó dájú wípé ìdájọ́ yóò kúrò àánú yóò sì tẹ̀lé e. Ní ìwé wòlíì Aísáyà ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Ìwé wòlíì Aísáyà orí ìkejì dín ní ọgọ́ta 58 láti ẹsẹ̀ ìkíní kérara má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. O àti ń bèèrè nínú ọkàn rẹ bóyá o ti ka ìwé tí a ń kà yìí orí ẹsẹ̀ yìí bóyá o ti kà á rí kí ni ṣe ti Ọlọ́run láti máa sọ fún òjíṣẹ́ rẹ̀ oníwàásù tí a ń pè ní wòlíì Aísáyà wípé kérara kíni ṣe tí ò wípé sọ ní ohùn jẹ́jẹ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ènìyàn mi nítorí wípé bí o bá ń bá agbọ́mágbà alágídí ọkàn ẹni tí ó ń fi ara rẹ̀ pẹ ẹni tí kò jẹ́ bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti gbé ohùn rẹ sókè bí o bá ti ń pe ènìyàn ní ìgbàkúùgbà tí o ti ń sọ wípé lágbájá tí ò ní dáhùn bí o bá ń ba irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti ké rara èyí jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ agbọ́mágbà aṣetinú ẹni olórí kunkun nítorí wípé kì í ṣe àkọ́kọ́ tí Ọlọ́run yóò ké sí wọn tí ó sì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí agídí ọkàn wọn nítorí pé wọ́n fi mímọ̀ ṣe àìmọ̀ nítorí wípé wọ́n ń lọ ní ọ̀nà àìgbọ́ràn
Olorun lati so fun oniwaasu yi wipe ki o ke rara. Iwo na si mo ni awon ibi ti ati njosin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pele pele awon Yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma re ni pelu re we pe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wi pe ma se dasi o nso fun a wi pe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si nso fun a loni wi pe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile oni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi re koja awon eniyan mi awon ko so wi pe ki a fi re koja eniyan mi han awon elomiran oni eni ti o ndese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi re koja won yi han wo ese ikeji ki owo iwa awon ti a npe ni elesin bi won ti dese toni bi won ti je agbomagba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won o ye lo si lesin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka saamu won o si ye lo si ile isin ni ojojo isimi o nso fun a wipe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wi pe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wi pe ah ohun ti o fe da wole ni ba o lo se le sese ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wi pe Jehovah Jireh oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti o yerun lenu e o elesin o se se ko ti fa iyawo ko ti o se se ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa wi pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun woso won tun pin awon iwe pelebe wi pe a nse ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka eti oruka gbogbo won akokora sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe guregeje ni waju oluwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọ́n á tún ṣí àpamọ́wọ́ wọ́n á tún kò sí ti wọ́n á tún kò sọ́rùn
àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀. Ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó ni wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi. Ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà. Àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ Jésù gbà mí, Jésù gbà mí, Jésù gbà mí, dáríjì mí, dáríjì mí, dáríjì mí. Ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun. Bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà, bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó ń mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi. Àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ tipẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ̀ nì. Torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀, àwọn tí ìwàkiwà ìrìnkirin tó bá wà lọ́wọ́ wọn, àwọn làjẹ́ lé káàkiri. Ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni, àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà, àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run, bàjẹ́ ń rí wọn ó ń sá ni. Bó ṣe ń rí wọn ó ń sá ni. Èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀, bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun, bẹ́ẹ̀ lèṣù ń sá lọ. Ṣùgbọ́n bó bá di wípé ó lélẹ̀ mú látojú oorun, à ń sin ọ́ nínú omi, à ń sin ọ́ nínú sàárè, tàbí à ń sin ọ́ káàkiri, ó sì ń jí onílàágùn, ó ń sọ pé padà lẹ́mi sátánì, padà lẹ́mi sátánì, ìgbàlà ló yẹ kó wà. Ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ń gbàdúrà, wọ́n ń gbà àwẹ̀, ọ̀dọọdún ó ṣeéṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá, kán sọ pé mi ò yọ ọ̀kan kúrò nínú ẹ̀ rí. Ó sì ṣeéṣe lásìkò àwẹ̀ ni kò jẹ́ mẹmu, kò jẹ́ mutí, kò jẹ́ mu sìgá. Àwọn alárédè tí wọ́n wà níta, àwọn tí wọ́n rẹ́ǹtì ilé fún níta, àwọn á wà ńbẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ogójì ọjọ́ ni wọ́n máa gba àwẹ̀, wọ́n máa ṣe ìsẹ́ra ẹni. Bí ogójì ọjọ́ bá ti kọjá, ó parí, ó tún padà sínú ebi ẹ̀, sínú ọtí ẹ̀, ó di kó máa sun gọ́tà. Ṣùgbọ́n bó bá dọjọ́ Sunday o, a ń láti rí nínú ilé ìsìn. Ó sì ṣeéṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn. Àwọn wọ̀nyí ni Bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n. Bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀, ó dájú wípé ọ̀run àpáàdì ni. Ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta, nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i? Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn a gbàdúrà lásán, wọn a wá sí ẹ̀kọ́ Bíbélì lásán, wọn a gba àwẹ̀ lásán. Ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn, ó sàmọ̀ wọ́n, wọ́n wà létí òkun. Bí wọ́n ti ń gbàdúrà tóòní, tí wọ́n sì ń gbà àwẹ̀ tóòní, àjẹ́ ò jù wọ́n lẹ̀. Àwọn ni wọ́n ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké, bó ṣe tàwọn tán ní ìgbàlà ni. Àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá, bẹ́ẹ̀ yẹ ké ó kàn ké dànù ni. Ṣùgbọ́n bó jẹ́ tẹni tí ò tí ní ìgbàlà, ẹni tí a ò tí dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jì, bó ló gbórìn lóru, bó bá rí ojú ológbò, aniwọ́dé o, kò ní lè sùn. Bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta, kò ní lè sùn. Ibikíbi tó wà, kò sí bí bẹ́ẹ̀dì tó ń sùn lé lórí, kò sí bó ṣe lè níye lórí tó. Ó ṣeéṣe kó jẹ́ pé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì nì, ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní lè rorun sùn. Bó kọ́lé sílẹ̀, àwọn oṣó àti àjẹ́ wọ̀n ní jẹ́ gbé nú ẹ̀. Ó lè kọ́lé sílẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n wà nínú rẹ̀, ṣùgbọ́n kí òun kó tún lọ wá iyàrá kan níta kó máa dágbé. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn náà ò tó bẹ́ẹ̀ láti lọ lé, láti kó èrè oko lọ sílé, wọn ò tó bẹ́ẹ̀. Nítorí bí àwọn èèyàn inú ayé, bí wọ́n bá rí wọn, kí wọ́n fọwọ́ bà wọ́n. Nítorí kí ni? Nítorí pé wọn ò mọ ojú Ọlọ́run, wọn ò mọ bí a ti sin Ọlọ́run. Wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán, ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́.
bi won ba si gba awe olorun ki ri o ni o se so wi pe nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afẹ esin fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli npe ni wepe eyin se afẹ Isaiah ori keta mo nka lati ese ikerin din ni ogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afẹ o ba igbesi aye won je patapata won se nawo won fowo sofo lati ese ikerin din ni ogun ni Aisa ori keta pelu Oluwa wipe mo fe ki o fiyesi dara dara ko so wipe oni waasu wipe awon elomiran bi a ba bi won ti a ba so wipe se bi o gbo wipe ana re n yeyin oku pada o se lo ani shoshi wa ni awon elesin niyan ko mo wipe Oluwa wipe a so pe shoshi wa ni bi ore bade to so pe mo de o wa fi oti se mi lalejo ani shoshi wa gba fun wa be awon ele bo ba se mo awon elesin niyan awon ti ki so ni gbagbo awon ti won o ni idani loju ohun ti won gba won so wipe bo ba so wipe iyawo o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lo wo akeji ko mu yawo keji lata bule boya o sese ko le bimo ani shoshi wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sani iyawo en fi omo bi ekini ikeji iketa obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni shoshi yin o se fe sita ani won mo ba se mo awon elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wipe Oluwa wipe bodi asiko kesimesi ninu elesin won abi asiko isa ajinde ta ba so pe o si wa be ni wipe o nsofo o si mura gege be ni pe okunrin ni yo o mo bo tin se ni ba ona tin se won ko setini won si ma n ko sorun ya dile gbogbo a si fi paju a si dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wipe oro olorun ko fun won be won o mo tun mo wipe Oluwa wipe bi won o ba se won so pe a sese ri eko bibeli kan o won so fun won be wipe ka ma jale o o me nti o fe ko jale ni won ne agbodo gbari ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu ta lo wi pe Oluwa wipe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afẹ irin to rin lese bo se yan ti o n fi ifekufe rin lati pe awon okunrin lati ba o se ifekufe oju olorun ri o abajo to gbadura tolorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile o ni ati pelu oju ifekufe ewo la n pe loju ifekufe bo ba roju wa mo tiro ati eyi ti won fi n kun ete waasiri ton ma soju regberegbe beni to fe se agbere oju ifekufe niyen awon na n je ki awon pastor oluso agutan awon na n je kan dese
bo ba gbo pe ah pastor o tun ti bimo kan o ti a mo nipa e o awon oloju agbere na fa won si kun lesin kaakiri o si so fun a wi pe won rin pelu orun giga ati oju ife ku fe ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won roworo won fi saworo si ese awon mo isu la nfi si lese awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti won si mo na olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan isu lo ko nkan si o leti isu lo si ko si olowo be isu ba si tin ri o ni gboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile rungurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe on ti o sun won de be ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won ṣugbọn bi o ṣe awa ti olorun si leti to si je ki oju wa ki o la mo gbagbo wi pe bi a ba jade a ma kilo fun won o so ni ese ketadini ogun wi pe nitori na oluwa ye o fi epa lu atari awon omobirin si oni o ya mi lenu bo ba ri awon obirin to n pari Oluwa lo lu won ni atari idajo olorun ni Oluwa yo fi epa lu atari awon omobirin si oni won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo itiju ni aso nbo mora eyi ti won ba si bo itiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan tawon oyinbo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye oluwa yo si fi hoho won han wi fun mi je won kirin ni oho nsinsin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe a tun mu iro e ase si meji wa ma ri hoho enta won ni tiju mo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo won pe nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to wa moto wa ni ejo ega faraf eje ka koja eni to nsin esu oju won ki riran olorun si so fun a wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo saturday bo ba ti jo di ojo sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ba si jade to so pe kini won so ni lesin ah lo nkan lo na ni ohun ogbo kina so ni ese ekeji ni dogunle ojo na oluwa yi o mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni waasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti se orin ninu bibeli ti e
àbí bíbélì tèmi yàtọ̀. Torí àwọn ẹlòmíì wọn sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ bíbélì wọn máa ti fi òfin dìé kalẹ̀. Wọn ò ka bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlẹ́kẹ̀, àti ìbọn ọ̀rùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọ̀gbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn adìẹ arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún. Àti di arúgbó, bó bá wojú ẹ̀ wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni à ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebe. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn. Àkísà yóò sì dípò àmúre. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeé ṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ bọ̀, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kò gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kò gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kò wọ wàhálà kọ́lọ́run sọ pé kò máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Àkísà ni yóò sì dípò àmùrè òrí pípa. Yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀ Aísáyà orí 18:1. Ẹsẹ̀ ìkẹrin kíyèsí, ẹ̀yin gbà àwẹ̀ fún ìjà àti agan àti lílù nípa ìkuukù ìwà búburú. Ẹ má ṣe gbà àwẹ̀ bí ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohun yín lé òkè. Èyí ń sọ fún wa pé òun láti ronúpìwàdà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí ó sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ó jẹ́ ẹlẹ́sìn tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí ó ń fẹ́ jẹ onígbàgbọ́ tòótọ́, yóò fi ojú àánú rẹ̀ wò ọ́. Mo fẹ́ kí o wo àwọn ọba orí 17:17, àwọn ọba 2. Orí 17:20, kí o tún wo ìwà àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀, kí o sì máa ṣí bíbélì rẹ, nítorí pé mo ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o dá ọ lójú, kí o lè mọ̀ pé kì í ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan. Èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń sọ fún wa wípé kí a kọjá jíjẹ́ ẹlẹ́sìn, kí a jẹ́ onígbàgbọ́ tòótọ́. Àwọn ọba 2,
ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon. Won beru Oluwa pelu, won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan laso tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon. Won beru Oluwa, won si si orisa. Won beru Oluwa bi ara ba san ni oju orun wa so pe Olorun mi o. Bon ba ri ejaba moto won agbari won ni Jesu. Won beru Oluwa sugbon orisa kuro nile won. Iwo to fi orisa sile nle. E to wa debi to ngbe wa lenujo to nso pe egbadura fun mi egbadura fun mi orisa oni je kadura tan gba fun ko ni je ko gba ere ibeji ni tabi e to ntapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle loko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru Oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru Oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru Oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma nka kiri en gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo ngba awe se won na ri paso npon imoto to ye ni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin sọlọrun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won ton a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe latoyo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe beru Oluwa to so pe lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to si nwa bo pe ero ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je ki nson to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ikeedogbon o si se le atete kogbe ibe won won ko beru Oluwa nitori na ni Oluwa se ran awon kini sarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won farapamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon omo Israeli si se ohun ikoko ti ko to si Oluwa Olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da o ni Olorun se ran kini o sarin won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronu po ada ti o so fun Olorun wipe saanu fun mi nitori elese ni mi mo gba ere Olorun je wipe bi o ba ronu po ada jinle jinle ti o ronu po ada tokan tokan
yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní. Ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá. Olúwa ní kíni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn a tilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run. Wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn a jó wá síwájú pẹpẹ. Ni wọn a sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n a sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa. A ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa. Ọrẹ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ́sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn. Àwọn ni igi lẹ́yìn ọgbà. Àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọrẹ asán wa mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kíní lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àrankan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá, ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, ọdún márùn-ún, ọdún méje, ọdún mẹ́wàá, ó wà nú wa síbẹ̀.
mo je kan ninu awon ton lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo si lesin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mbo lo tin bo oloja ni abe olo lo se ah koni emi olorun ni emi olorun ko yi ni awa ti wa nbe tele bi nba tin lulu atawon ti won se agbere ti won se panshaga ati awon ti won ko binijo be ni emi nba le won ni won fi oriru benchi ninu lesin mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo ngba awe ni ajo nka saamu ago mejila ago mesan loru lajo la ngbadura a lo nse iso oru papa a je wo bata bi so ba gun elese bo ba ko lo sorun apadi wo ese keta la o so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura to Olorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura to Olorun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe o n fe alaafia o n fe ilera o n fe iwosan ye yo mi lenu bi Olorun ba ka adura e si yo lenu o pari fun e sugbon bo ba le ronu po ada bo ba so fun Olorun wipe saanu fun mi emi o to se elese Olorun a saanu fun o nitori alaanu ni Olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun Olorun wipe o gbagbo pe Jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wipe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura pupo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon Olorun wa fi wa sile be sori Olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan Olorun lo n pe wa wipe ma duro sibe sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma nwo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la npe be awon ti o mo wipe bi o ba la la bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je bo ba n sise fola olorun a toju e a o se di ologbon ka so funra wipe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi 18 seyin leni kan so fun mi
lo so pe ko sona bi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n da ye awon akorin wa nisisin yi lo pe o ni kin wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura ta n gba awe ta n fo soke ta n lulu beni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo nko ala sini bi n ba ti ji laro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo yin rere bo ti le je wi pe ori mi koko kan mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ba ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu yin foju yin ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to ti n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mama dura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye ke eyan ku bayi ke eyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni mo be si ni gbadura yato si tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kina atima tamin pa ko ma atima so pe we emi nde niyan asin lati jurale fun emi sugbon ojo yi adura ti mo gba ojo na yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fẹ jẹ jesu wọ inu ọkan mi o jẹ mọ olóòótọ le ọlọrun àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí wípé ayọ kan wá sínú ọkàn mi àwọn ẹsẹ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo ló lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ pé wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́là wá nísinsìnyí kẹ sì jẹ kẹ sọ àsọyé pọ bí ẹsẹ yín bá rí bí òdòdó wọn ò fún bí òjò dídì bí wọn pọn bí àlàárì wọn ò dàbí irun àgùntàn bí ẹyin bá fẹ tẹ sì gbọràn ẹyin ó jẹ ire ilẹ náà ẹ dìde kẹ jẹ kẹ á gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn àwọn tí kò mọ olúwa àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o.
ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sì. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Ké pe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásánlẹ̀sàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. O ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́ afẹ́jẹ́ tìrẹ.
abia wipe awon ti won sese nwa egbala lotun je ke ayo egbala e ri pe ati so won di omo.

èmi ni tó wà nínú wa, a kàn án máa gbélébò. Ó ní ìfẹ́kúfẹ́ pàápàá, a kàn án máa gbélébò. Ó tún wá sọ fún wa wípé ayé àti àwọn tí ó wà nínú rẹ̀, a kàn wọ́n mọ́ àgbélébò. Ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébò kò tún nípa lórí wa mọ́. Kí a tó lè ní ìrírí ìsọdi mímọ́, a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún un. A gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ, kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún Olúwa. Kí a kan ayé àti ara mọ́ àgbélébò. Bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe, kí a kan wọ́n mọ́ àgbélébò. Bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé àti ohun gbogbo tí ó wà nínú ayé, ohun gbogbo tí ó ń fa ọkàn wa sínú ayé, ohun gbogbo tí tan ní jẹ nínú ayé. A ní láti kàn wọ́n mọ́ àgbélébò. A ó sì ya àti ara àti ọkàn àti ẹ̀mí àti ohun tí a ní àti ohun tí a jẹ àti ohun tí a fẹ́ jẹ. A ó yà wọ́n sọ́tọ̀ láti fi jì fún Olúwa, fún ògo rẹ̀ nìkan, ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́. Bí a bá ti ṣe èyí, a ó gbàdúrà. Bí a bá gbàdúrà, a ó gbàgbọ́. Ó ní ohunkóhun tí a bá sì béèrè, tí a bá ń béèrè, kí a gbàgbọ́ wípé a ti rí wọn gbà, yóò sì jẹ́ tiwa. Mo gbàdúrà wípé ìrírí kò ṣe é má ní yìí tó ń fún wa ní ìwé ìrìnà lọ sí ọ̀run rere, wípé yóò jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa lórọ̀ yìí lórúkọ Jésù. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn tí a bá ti ní ìsọdi mímọ́, a ní láti máa gbé àgbélébò wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, kí a lè pa ìrírí ìsọdi mímọ́ yìí, kí a lè pa á mọ́. Èlé ó mú wa lọ sí kókó kẹta nínú ẹ̀kọ́ wa. Kìrìsìtẹ́nì ní láti gbé àgbélébò rẹ̀, kí o máa tọ Jésù lẹ́yìn ìgbà tí o bá ti ní ìsọdi mímọ́. Nínú Matthew orí kẹrìndínlógún ní ẹsẹ̀ ìkẹrìnlélógún, nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó gbé àgbélébò rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ọ̀pọ̀ nínú wa ni a kò ní ìmọ̀ ìhìnrere. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa títẹ̀lé Jésù lẹ́yìn gẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ní ìgbàlà, a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù. Bí a bá di òṣìṣẹ́, a tún tẹ̀lé Jésù. Bí a bá di oníwàásù, a ṣì ń tẹ̀lé Jésù. Bó tilẹ̀ ṣeé ṣe kí a di àpọ́stélì, a tún tẹ̀lé Jésù. Títí a ó fi rí Jésù lójúkojú lé ọ̀run, a ń tẹ̀lé Jésù. Èyí ni ó fi sọ fún wa wípé ìbá ṣe ní àkókò ìgbàlà, tàbí ti ìsọdi mímọ́, tàbí ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu, tàbí ṣíṣe dídi ajíhìn rere ìránṣẹ́ Ọlọ́run. Ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdi mímọ́, bí a ṣe lè pa ìsọdi mímọ́ yìí, bí a ṣe lè pa á mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Nínú Luke orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wé fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀. Ní ìgbà wo? Ní ọjọ́ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí ń sọ fún wa wípé ìbá jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀, a ní láti gbé àgbélébò wa, kí a sì máa tọ̀ Jésù lẹ́yìn ní ìgbà gbogbo. Nínú Kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ó ní, mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé, èmi ń kú lójoojúmọ́. Bóyá kò yé ọ, bí o bá ti kú, báwo lo ṣe ń wàásù? Bí o bá ti kú, báwo lo ṣe ń rìn káàkiri? Ó ní, èmi ni tó wà nínú, ó ń kú lójoojúmọ́.

emi ni tinu mi ni o se onku lojojimo emi ni to fe gbesan onku lojojimo emi ni to je wipe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wipe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojimo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba tin ku lojojimo ni ori wipe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti atini o ye ko ye wa nigba na wipe ani lati ni ipinu lati te ori araba ki atele ife olorun ko si koni si ikera ni bajemo emi ku lojojimo koni si wipe a fe lati te aye lorun mo emi ku lojojimo bon buwa bon senu re bini siwa eyi o je nkan kan mo nitori wipe emi ni to wa ninu wa emi ni e ton fe aye e ton fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba roke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo rinrin loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti ati fi fun wa kikan ara ati aye mo agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba isodi mimo loni ki o se pa isodi mimo yi mo ki ranti wepe ati so fun wa wepe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa ranti wepe aka ninu iwe mimo alabokun fun ni awon olokan funfun nitori wepe awon nikan ni yo le ri olorun je ki a to gbadura je ki a wo ibere ti dafidi nbere ke si wo idahun ti olorun fun dafidi soranti dafidi o je eni ti olaya to lomo dafidi o je eni to lola to si lokiki dafidi o je alagbara o je oba dafidi o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni sugbon nkan wa lokan re eni o je ki o bere ibere ti o bere ninu orin dafidi orin ikerin le logun lati ese keta oni tani yo gun ori oke olowa lo tabi tani yo duro ni ibi mimo re ibere yi ni an bi eni kokan wa loni bi o ba wo yika o ri wipe opolopo eniyan lo wa layika wa o wa n bi wa wipe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke olowa lo nigbati ipe ba dun nigbati jesu ba farahan awon wo la o le palarada ti won le ba jesu lo oni tani yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gori oke olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko si bura etan olorun wa npe onija ni oworo yi we pe se o ri olorun nikeyin nigbati ipe badun abi o je ero woran o je wipe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri isodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wipe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon duke aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je abosi julo ninu
ìran àwọn ọmọ ènìyàn nítorí a ti sọ fún wa ta ni yóò gorí òkè olúwa lọ ta ni yóò dúró níbi mímọ rẹ ó ní ẹni tí ó lè ọwọ mímọ ẹni tí ó lè ọwọ mímọ ẹni tí ó lè ọwọ mímọ àti àyà funfun àti àyà funfun àti ìwà mímọ ní inú ìwà mímọ lé ọkàn ìwà mímọ lóde ìwà mímọ nínú ó ní àwọn wọ̀nyí nìkan ni ó lè rí olúwa alábòkan fún ni àwọn ọlọ́kàn funfun nítorí wípé wọn ò rí ọlọ́run gbàdúrà yẹ kí ọlọ́run kí ó sọ ọkàn rẹ di mímọ ṣùgbọ́n bí o bá ti jẹ́ apẹyìndà padà wálé yẹ kí adáríjì ọ bí o bá ti tún gbé àwọn nǹkan nìró tí o ti wó lulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti di apẹyìndà o ti di arúfin o ti di ẹlẹ́ṣẹ̀ o ti di ọmọ onínakúnà padà wálé bèrè ìdáríjì kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ àwọn ẹ̀ṣẹ̀ rẹ nù ṣé o ti ń jalè ṣé o ti bẹ̀rẹ̀ sí ní purọ́ ṣé o ti ń ṣèké ṣé o ti ń fi ara rẹ láti ta ara rẹ fún owó àgbèrè panṣágà ó yẹ kí o gbàdúrà kí a gba ọkàn rẹ là kí a dáríjì ọ àwọn ẹ̀ṣẹ̀ òde ara àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí kí a dáríjì ọ kí o ní ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ìkántúkù lódò ikùn ìkántúkù nínú ọkàn lọ́hùn ẹ̀ṣẹ̀ àbínibí ẹ̀ṣẹ̀ àjogúnbá gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn ọlọ́run fẹ́ wẹ̀ẹ́nù ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́ gbàdúrà gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí o sì rántí wípé èmi nìyí a ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn agbọ́mágbà má ṣe fẹ́ ọlọ́run láti inú ọkàn a ní láti kàn án máa gbélébù orí kunkun a ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú pẹ̀lú gbogbo ìfẹ́ a ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé a ní láti kàn án máa gbélébù ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyín yoyo nínú ayé a ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn aráalé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí ọlọ́run ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí ọlọ́run a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tó ń lépa nǹkan ayé tó ń lépa ipò ayé ẹ̀mí tó ń sọ owó di ọlọ́run tó ń wa owó kiri tó ń fẹ́ ni lọ́nàkọ́nà a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tí kì í fẹ́ dúró di ọlọ́run ohun tí mo fẹ́ yóò jẹ́ tèmi a fi ọlọ́run sílẹ̀ a fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ a fi ìlànà ọlọ́run sílẹ̀ a máa wá nǹkan ayé káàkiri ó ní a ní láti kàn án máa gbélébù bí o bá fẹ́ rí ọlọ́run ní ìkẹyìn o ní láti ní ọkàn funfun o ní láti ní ọkàn tí a sọ di mímọ́ o ní láti ní ìwà mímọ́ béèrè a ó sì ṣe é fún ọ alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun nítorí wọn ò rí ọlọ́run ṣùgbọ́n alábùkún lé àwọn onínúfùfù nítorí wọn kì yóò lè rí ọlọ́run.